ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí ọlọ́run tó dá ọ̀run ọ̀run ayé mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé bí ẹ ti ń wọnú ọ̀sẹ̀ tuntun ń lọ yìí bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún ọ wípé ní orúkọ olúwa àánú máa bá ọ wọnú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ojú ire máa bá ọ wọnú ọ̀sẹ̀ yìí pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ jésù kristi ni mo fi gbàdúrà fún ọ ní àárọ̀ yìí ọwọ́ àtìlẹyìn ọlọ́run lórúkọ jésù yóò bá mi darapọ̀ mọ́ nínú ìrìn àjò rẹ ti ọ̀sẹ̀ yìí lórúkọ jésù wà á rí olúwa nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí wà á rí ìṣe ọlọ́run nínú ìrìn àjò rẹ ti ọ̀sẹ̀ yìí o ò ní rí ìjákulẹ̀ nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí o ò ní sun ẹkún kíkorò nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí ohun gbogbo tó bá dáwọ́lé ayọ̀rísí rere nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí lórúkọ jésù o ò ní sodidi ọmọ nu o nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí ọ̀tá ò ní gba nǹkan pàtàkì dànù lọ́wọ́ rẹ nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí wọn ò ní fi òbítúárì sí fọ́tò rẹ tó dáa jù nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí wọn ò ní fi olóògbé sí ẹ̀yìn orúkọ rẹ nínú ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí dókítà tó mọṣẹ́ jù kò ní dáyé lé ọ mo gbàdúrà ní orúkọ olúwa jehova nínú ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ yìí ayé ò ní fi àìsàn mi ìgbàgbọ́ rẹ wò nínú ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ yìí lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ ọlọ́run ẹ̀mí mọ́ ayé ò ní mọ̀ bó ṣe mọ́ lórúkọ jésù àṣírí rẹ ò ní tú lórúkọ jésù ayé ò ní fi ọ́ ṣe yẹ̀yẹ́ lórúkọ jésù ọ̀tá ò ní fi ọ́ ṣe yẹ̀yẹ́ mo kéde rẹ̀ ní orúkọ olúwa jehova nínú ọ̀sẹ̀ tó ń wọ̀ lọ yìí gbogbo ilẹ̀kùn tó ti kàn tí ò ṣí lórúkọ jésù àánú ṣí ilẹ̀kùn náà gbogbo ilẹ̀kùn tó kàn tí ò ṣí àánú ṣí ilẹ̀kùn yẹn mo gbàdúrà fún ọ ní ọ̀sẹ̀ tó ń wọnú ẹ̀ lọ yìí lórúkọ jésù olóore rẹ ò ní fòṣánlẹ̀kú mo gbàdúrà ẹni tá a rán sí ọ láti ṣàánú ẹ lórúkọ jésù kò ní di òkú lójijì mo sọ tẹ́lẹ̀ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọogun ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìrànlọ́wọ́ àsìkò ìrànlọ́wọ́ ìgbà tó máa yí ìtàn ènìyàn padà lójijì lórúkọ jésù ó yá gba ìrànlọ́wọ́ yẹn ní ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ó yá gba ìrànlọ́wọ́ bíbélì wípé ní ìwòyí ọ̀la ní àsìkò tí òòrùn bá mú ó ní ẹ̀yìn yóò rí ìrànlọ́wọ́ àwọn ènìyàn jábẹ́ sí gíláàdì wọ́n sì rí ìrànlọ́wọ́ gbà ogun násì ò sì gbé wọn mì ogun násì kò sì fi wọ́n ṣẹlẹ́yà mo gbàdúrà ní ìwòyí ọ̀la lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ní àsìkò tí òòrùn bá mú lórúkọ jésù wà á rí ìrànlọ́wọ́ àyílíkà pálíárúwà kàsáìdà ètùà kàlíbà mo gbàdúrà ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọogun lórúkọ jésù ẹ rí ìrànlọ́wọ́ mà á dìlì kápírú síndàlíà lórúkọ jésù ẹ gba ìrànlọ́wọ́ lórúkọ jésù ìrànlọ́wọ́ kó wá bá ọ lórúkọ jésù ìrànlọ́wọ́ jẹ́ tiẹ̀ mo gbàdúrà ohun tó ń retí yẹn lórúkọ jésù ní kankan ó máa dé wá fún ọ mo gbàdúrà ayé ò ní fi jésù bu ẹ gbogbo èèyàn tó ti mọ àdúrà mọ́ lórúkọ bàbá ọmọ àti ẹmọ wọn ò ní fi àdúrà bu ọ lórúkọ jésù wọn ò ní fi gbàgbọ bu ọ mo gbàdúrà gbogbo ẹyin tí ẹ wojú olúwa fún ọmọ lórúkọ jésù kí òòrùn ọdún yìí tó wọ wọn máa mọ oyún mọ ayé á rí oyún mọ ẹ lára lórúkọ bàbá ọmọ àti ẹmí mímọ ayé máa rí oyún mọ ẹ lára mo gbàdúrà ní ìwòyí àmọdún wọn máa mọ ọmọ mọ lórúkọ jésù wọn á forúkọ ọmọ tuntun pé ìwọ náà mo gbàdúrà orúkọ búburú táyé mọ̀ ọ́ sí yẹn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mọ́ àánú yí orúkọ yẹn padà lórúkọ jésù wá wọnú ògo tuntun ìlérí máa ṣẹ láyé ẹ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dayọ̀ wá yín ọlọ́run o ò dẹ̀ ní ṣe dádúró ògo ní fún ọlọ́run lókè ọ̀run

0: ti mo ri lagbara o
1: so so powerful
0: gbogbo enu mo le fi so
1: I can say it on my mouth
0: ni ile yin
1: iya o na so
0: gbogbo ototo ni nja won
2: labia so
0: otologun ti nja okunrin be otologun ti nja obirin be
1: love to friend the woman
0: o kede
2: oh yes
0: gbogbo ni lo sam
1: o ka se amen
0: ijakule ti baba re ba pade ti wo omo na ba pade amo bo ti ya re ba pade ti owo omo obirin na ba pade mo so tele inagbejade o inagbejade inagbejade mama ogun eje ni nja o ogun eje ni nja ogun eje ni ogun ara ata ko le wa nja o eje ti ta ko le wa nja ni o le ti o lai lai bani sa ni le yin sa ogun eje ti nja won be ko le wa nja mi ni le temi niwon igba ti akoko to je pe niwon igba ti akoko to je pe wo ajo mi wa po
2: yes sir
0: oto ni baba to bi wo oto ni baba to bi emi oto ni o soke mo gbede
1: now
0: come by yes sir
1: say louder amen
0: ina gbejade o ina gbejade o
3: mo dupe lowo olorun ori oke yi o ni sunday to lo ni mo wa
0: okay
3: daddy fun wa ni
0: yẹpẹ
3: pé ká kó lọ sílé
0: so
3: bóyá ìdíjọ monday mo wá mú yẹpẹ yẹn mo bù díẹ sómi mo fi wẹ so èyí tó kù mo lọ dà sórí lẹ nítorí 10 years rẹ tí mo ti ra lẹ yẹn tá àti ẹrí kankan ṣe síbẹ
0: ẹra lẹ
3: bẹẹni
0: mo ra 10 years
3: yes mo ò rí kankan ṣe sí foundation gan àṣẹ débi kankan tá a fi filẹ so mo wá fi sílẹ bóyá wá di ọjọ monday mo jẹ ní máa nǹkan lọwọ tó jẹ pé mo máa ń wá sọdọ mi dáadáa tó náà fẹ ẹpù mi ó máa ń fa ní sojú ìbámu àfihàn ní 2 million 1 million sọ́dọ̀ òun àmọ́ ìyàlẹ́nu tó jẹ́ fún mi ní ọjọ́ monday tí mo fi iyẹ̀pẹ̀ yẹn wẹ̀ mo wá kó ètò kù mọ́ lọ dá sọ ilẹ̀ yẹn pé wọlé yìí mo fẹ́ kó gba ìtura o dẹ̀ má wà báyìí mọ́ ilé tá à ń gbé wọ́n ti fẹ́ wọ́n ti talé mọ́ wa lórí ọ̀dẹ̀ máa lé wa jáde bó tiẹ̀ ṣe ojúlé kan kí n tiẹ̀ ṣe ní ibẹ̀ kí n múfù lọ kó má jẹ́ pé màá tún lọ gba ilé mi ilé tí wọ́n mo bá fomi yẹn mo bá gbàdúrà bá wálé bóyá ìdíjọ tuesday yẹn ọ wá wá sọ́dọ̀ mi wọ́n ṣe dé báyìí níjọ tuesday níjọ monday tí mo fomi yẹn mo lọ sí ọjà láàárọ̀ ìgbà tó dì lọ́lẹ̀ wọ́n kọjá bó ṣe pẹ́ wọ́n wá lọ tọ̀nà wá padà wá nọ́mbà pa àbọ̀yìn dé mo bá jókòó wọ́n bá bá mi sọ̀rọ̀ mi ìdá wọn lóhùn mo máa ń kí ẹ̀yà wọn bá ẹ fi mí lẹ̀ má bá mi ṣeré kéré kan ẹ̀yìn náà kọ̀tẹ̀ fẹ́ ṣe fẹ́ tí ní ẹ̀dẹ̀ ràn mí lọ́wọ́ ẹ wọ́n bá mi sọ bó ṣe lọ nìyẹn mo bá ní ó dà kí ló ń bí ẹnu kí ló fẹ́ mo ní èmi ò mọ nkọ̀tẹ̀ bá wùn ìkẹ́ṣẹ́ ṣáà ní ẹ̀dẹ̀ ràn wá lọ́wọ́ bá yà ó dà kí má wọ̀dí mo dẹ̀ wá fẹ́ràn ẹ̀ lọ́wọ́ báyìí ó dà kí ló fẹ́ mo ní mi fẹ́ ọkàn ẹ má ràn mí lọ́mọ ọlọ́run á gbénà lọ́wọ́ mi wá láti bò mí fún mi ló bá ló dà ló bá ní kí ni báwo ti ẹ lọ lọ ilé yẹn mo ti ní mo fẹ wá rí ẹ pé bọ bí mo yín lọ lẹ́ẹ̀kan tó ń bá mi sọ bákan ni ò jẹ́ ń dúró ni mo fi lọ ibi tí mo lọ kí ló ń ṣe mo yà ẹ má bèrè ilẹ̀ kankan lọ́wọ́ mi ṣe bí ẹ ti ní ẹni ohun tẹ fẹ́ ṣe sí ẹ filẹ̀ ọlọ́run abàmìkan ní àsìkò ẹ ti tó má wọ orí màá mọ ohun tá a máa ṣe sí ọ̀rọ̀ yẹn lásọ tán fi pè wọ́n náà bá lọ ó wá díjọ thursday tí ọ̀rẹ́ mi kan wá pè mí láti bẹ̀yẹn òun ti ṣe sáìtì tiẹ̀ ó ti ń gbé bẹ̀ ló wá pè mí pé hello ó ti ẹ̀ wá síbi ò ti ẹ̀ sàn kan fún mi mi ò rí ẹ̀ mo ti lọ wọ̀ ẹ̀mí ò bá ń bẹ̀ bo ló wà mo ní bo èmi ò wá síbi kankan.
0: ọ̀rẹ́ yìí kan ti kọ́lé sàdúgbò yẹn ó ti ń gbé bẹ̀.
3: ó ti ń gbé bẹ̀.
0: ó wá pè yín pé.
3: ó wá pè mí pé kí ló wá ṣe ní sáìtì mi ò rí o dẹ̀ sọ fún mi pé o wá mo ní bo èmi ò kúrò bí o mi ò wá sáìtì rárá pé mo wà ní ṣọ́ọ̀pù bí mo ṣe wà pé mo sùn ó rẹ̀ mi bá ta ló wá wá sí sáìtì ẹ pé mo rí tán já yẹ̀pẹ̀ mo rí tán já block mo ní èmi.
0: wọ́n já yẹ̀pẹ̀.
3: bẹ́ẹ̀ni
0: wọ́n
3: ní wọ́n
0: já
3: yẹ̀pẹ̀ wọ́n já block mọ́ni à mo ní kì í ṣe bẹ̀. mo ní bóyá o mọ nǹkan tó sọ náà ṣojú dùn mí ni èmi kọ́ ni mò ń bẹ ṣe bẹ̀ tẹ́lẹ̀ ni tó ń sọ fún mi pé kíni kan mẹ́ta kò sẹ́ni bọ́dí omi rẹ̀ níbọ̀dí bàá òun ráwọn èèyàn bẹ̀ ń bá náà o ráwọn èèyàn lọ síbẹ̀ kó lọ wò dáadáa bóyá bẹ́ẹ̀ kọ́ ngbà tó máa dé bẹ̀ fún ìyàlẹ́nu aláàjì tó kọ́ lọ́sọ̀ mi tó láìsàn kankan fún mi bìkọ́ sọ ti mọ bẹ̀yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ń wá pè mí tó wá ní
0: ọ
3: wá bí bá ní mo máa dé bẹ́ẹ̀ mo níta ló wá bá ṣé kì í ṣe pé nǹkankan ti ń ṣe mí bá ṣé kì í ṣe ó bá ní aláàjì lòun bá ń bẹ̀ mo ní aláàjì wo ni òun ọ wà ń bì mí bá ń gbé fóun fún bóyá òun parọ́ bá ní má jà lóhùn ìṣàlẹ̀ fi sílẹ̀ mo fẹ́ ṣe surprise fún un ni ó máa ń fọ́n bù gan but òun fẹ́ surprise ẹ̀ lọ́tẹ̀ pé ó ti bó òun ní ìjẹta but òun fẹ́ fi ṣe surprise lóhùn ìṣàlẹ̀ bá ní ẹ́ aláàjì náà fẹ́ ṣe surprise fún ẹni òwò gbéra kó máa bọ̀ mo ní ẹjọ́ kí n mò ń jó ṣe ẹ̀yin ọmọ ẹtì ṣọ́ọ̀bù máa máa bá yín mò ń bọ̀ bí mo ṣe palẹ̀ mọ́ ara mi nìyẹn ó di gidigidi ó bá di lẹ́lẹ́lẹ́ ó dọ̀hún nígbà tí máa débẹ̀ ilẹ̀ ti rẹ̀ 50 bag of cement ló já síbẹ̀.
0: 50 bag of cement.
3: 50 bags of cement.
0: Block melo.
3: Oh, no, no, no, no, no,
0: no,
3: no, no,
0: no, no, no, no, no,
4: no,
0: no, no,
4: no,
0: no, no,
4: no, no, no,
0: how many blocks low cut in the bedroom flat?
4: 4,000 blocks.
0: 4,500 blocks low man cut in the bedroom flat. 5,000 blocks with you one bear. 50 bags of cement. Yeah, petty wa. Kilo kuba ye. And the canawa. And the cotton pushu mere. Oh my coin.
4: Oh my Jesus.
2: CSU Okeshagun
0: ni o. Lojo Monday.
2: Ago meta osan.
0: Meta osan ni sir.
2: Ma bo nbe.
0: Ojo ma bo.
2: Ago meta osan.
0: Meta osan ni o.
2: CSU.
0: Okeshagun. Okeshagun ni.
2: Monday mu fe soro.
0: Kabiyesi o.
2: A fe segun fun e.
0: Ba ni so.
2: Gbogbo ogun tin nja o.
0: Ajoro yo.
2: Orun fe se wole.
0: Jesu.
2: O le ma baba yi lo.
0: Bani o.
2: Aye re nilo aye pada.
0: Kabiyesi Olorun o.
2: O ye ki o do ose meji.
0: Ba ni so.
2: Ki to tu wo Ilorin. Sugbon ifade ta pari ni stadium.
0: Oh yes sir.
2: Kamba mi wi pe.
0: Ajara yo.
2: Awon kan wa to ye ka ri itusile.
0: Champions Olorun.
2: Sugbon.
0: Yes sir.
2: Ti won ti ri itusile.
0: Ajara yo.
2: Oluwa wi pe.
0: Yes sir.
2: Ose ta fe mu yi. Oluwa wi pe.
0: Ajara yo.
2: Won gbudo gbe ogun wonu osu kejo.
0: Bani sir, bani o.
2: Oluwa se ri kin tete pada wa.
0: Champions yo.
2: Ni ojo Monday.
0: Oh yes sir.
2: Ni ba tin pari ni Okeshagun. To ba di Tuesday.
0: Tuesday.
2: Cancel the bed and hear Kwa on.
0: Hallelujah.
2: Ni opposite Yoruba.
0: Ben, sir.
2: Yoruba market.
0: Opposite Yoruba market. Yo.
2: Ni Challenge Road.
0: Challenge Road.
2: Oh, my lagbara.
0: Lagbara.
2: Ni Ekwa on.
0: Ekwa on.
2: Ma bombe.
0: Oja ma bo.
2: Lati ago meju aro.
0: Meju aro ni Tuesday.
2: Ni cancel ma ti bere.
0: Kabiyesi Olorun.
2: Lati Tuesday.
0: Lati Tuesday.
2: Ati Wednesday.
0: Ati Wednesday.
2: Baba ti pari lojo Wednesday.
0: Oh yes sir.
2: A lo pada si Sangwater.
0: Sangwater.
2: Fun crossover night.
0: Hallelujah.
2: Oru ojo Thursday.
0: Bere sir.
2: Ma miss ye.
0: Mama miss yo.
2: A ma si oru Thursday.
0: Bere o.
2: Ati oru Friday.
0: Ati oru Friday.
2: A fe re koja sinu osu kejo.
0: Kabiyesi Olorun.
2: Oshi bi baba mi.
0: Oh yes sir.
2: Samuel Ojo.
0: Bani o.
2: Adebayo.
0: Adebayo.
2: Authority.
0: Authority.
2: O ma ni agbara.
0: Alagbara o.
2: A osu kejo yi.
0: Bani sir.
2: Ogun aye re ma sewole.
0: Amejesu.
2: O ma wonu ogo tutu.
0: Amejesu.
2: O ma wonu ifele tutu.
0: Amejesu.
2: Iwo laran mi si
0: o. Bani o.
2: O ma lagbara ga.
0: Aleo alagbara o.
2: Crossover night. On the
0: 30.
2: On your Thursday. On the
0: 30.
2: And 31st.
0: And
2: 31st.
0: 31st.
2: Ni Sangwater.
0: Sangwater.
2: Oluwa ran mi si o.
0: Oh yes sir.
2: Bri po wa nbe.
0: Babo.
2: Ni Mau Event Center.
0: Mau Event Center la ma lo.
2: Ta ba tin pari crossover.
0: Bani sir.
2: Ni aro Saturday.
0: Aro Saturday.
2: A ma ma sa lo ilesha.
0: Ilesha.
2: Fun Sunday service.
0: Oh yes sir.
2: Akoko.
0: Sunday akoko.
2: Ninu osu kejo.
0: Bani o, bani o.
2: Hey.
0: Oh yes sir.
2: Ibere otun leleyi. Fun ori oke si oni.
0: Kabiyesi o.
2: Are molekun.
0: Oh yes sir.
2: Iwo to ba ti fe de lati Saturday. Wa ba mi lojo Saturday.
0: Kabiyesi Olorun.
2: Ma se canceling fun e.
0: Oh yes sir.
2: Ma pray fun e.
0: Ajani wa yo.
2: Sunday genge.
0: Sunday service.
2: Ago meje.
0: Meje aro ri o.
2: Simokanla.
0: Meje aro simokanla ni.
2: 7 to 11.
0: 7 to 11.
2: Ko ba de ni 12.
0: Bene sir.
2: O le ba woli e.
0: Ati pari ni o.
2: Ni 12 o'clock.
0: Ni 12 o'clock.
2: Woli ati wa lona Eko.
0: Bene sir.
2: Fun Sunday service.
0: Fun Sunday service.
2: Sunday service ya koko.
0: Bene sir.
2: Ninu osu kejo.
0: Ni Sangwater.
2: Ni Sangwater.
0: Kabiyesi o.
2: Ojo keji.
0: Ojo keji.
2: Osu kejo.
0: Osu kejo ni o.
2: Ni Sangwater.
0: Sangwater.
2: Mau Event Center.
0: Mau Event Center.
2: Sori awon Sunday akoko.
0: Bene sir.
2: Ni gbogbo ijo.
0: Eo.
2: Won ti fi sere.
0: Eo.
2: Sunday akoko.
0: Eo.
2: Ifami ororo yan.
0: Oh yes sir.
2: Eyan ara Sangwater.
0: Sangwater.
2: A ma lo only communion wine.
0: Kabiyesi o.
2: Ejeje. Nissan water. Sunday akoko. Ninu osu kejo. Only communion wine. Ati.
5: Yes sir.
2: Ororo
5: la ma.
2: Anointing service.
5: Ama
2: da ororo ni oliori.
5: Ayeroyo.
2: Oba ni agbara.
5: Osejus.
2: Ade tu ma fun ni mantu.
5: Kabiyeso.
2: Ni ofe.
5: Osejus.
2: So ma fi ririn ajo.
5: Adani wayo.
2: Ose tutu.
5: Oh yes sir.
2: Osu tutu. Baba se se ni Eko.
5: Bẹ́ẹ̀ni o.
2: Na la se ma se ni Ilesa.
5: Kabiyeso Ọlọrun.
2: Ni ori oke Sioni. Aremoleku.
5: Aremolekune.
2: Ibi o ba de ni Ilesa.
5: Bẹ́ẹ̀ni o.
2: Sọkun lori oke oko to Jesu.
5: Oh yes sir.
2: Eya ara Ilesa dide.
5: Adide.
2: Ibẹ̀rẹ̀ ọ̀tún lélẹ́yìí.
5: Kabiyeso.
2: O n tutu ni sa.
5: Oh yes sir.
2: O fẹ́ ti ayé rẹ wù jáde.
5: Kabiyeso Ọlọrun.
2: Mo fẹ́ kó o bá Ọlọrun pàdé.
5: Adaliwayo.
2: Kó o wo bí oṣù yìí ṣe máa rí fún.
5: Oh yes sir.
2: Baba ti parí. Sunday service.
5: Ni Sunday service ya.
2: Ni Eko.
5: Bẹ́ẹ̀ni sa.
2: Ni on the second. A ń lọ sí.
5: Kabiyeso.
2: Ibì kan tó ń pè ní Oro.
5: Oro.
2: Ẹ̀yà ló Oro.
5: Hallelujah.
2: Ni ọjọ́ Tuesday.
5: Ó máa tọjọ́ mẹ́ta.
2: Ọjọ́ kẹrin.
5: Bẹ́ẹ̀ni o.
2: Ọjọ́ Tuesday. Ọjọ́ kẹrin.
5: Oro.
2: Oṣù kẹjọ.
5: Kabiyeso Ọlọrun.
2: Oro.
5: Oro.
2: Oṣù kẹjọ. Ọjọ́ kẹrin. Èyí sọ ọjọ́ Tuesday.
5: Tuesday la máa bẹ̀rẹ̀.
2: Àti ọjọ́ Wednesday.
5: O
2: máa ní agbára.
5: Alágbára o.
2: Ní Oro.
5: Oro.
2: So ní ọjọ́ Tuesday yẹn.
5: Ọjọ́ Tuesday yẹn o.
2: Tí sọ ọjọ́ kẹrin.
5: Yes sir.
2: A máa bẹ̀rẹ̀.
5: Kabiyeso.
2: Ní 7 hours.
5: 7 hours ni o.
2: Àárọ̀ kùtù ni.
5: Àárọ̀ kùtù hàì.
2: Aṣọ white ló gbúdọ̀ wọ̀.
5: Aṣọ funfun ni o máa wọ̀ bọ̀.
2: Lọ́jọ́ kẹrin.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Oṣù kẹjọ. O máa lágbára.
5: Alágbára o.
2: Oro.
5: Oro.
2: Ẹ ti mọ bí ta ṣe ń pàdé.
5: Bẹ́ẹ̀ni ẹ̀dídé.
2: Mountain of Solution.
5: Bible Assembly.
2: Ní Along Bodedi Way.
5: Ni o.
2: Agbègbè Bodedi Way.
5: Bẹ́ẹ̀ni.
2: Ní àdójúkọ ilé Láí Muhammed.
5: Oh yes sir.
2: Ilé Láí Muhammed.
5: Bodedi Way Road.
2: Àdójúkọ Láí Muhammed.
5: Ilé Ẹ̀dọ́.
2: Adébóyè Avenue.
5: O ma lágbára gan.
2: Ní Kwara State. Oro. Kwara State.
5: Ẹ̀dídé o.
2: Baba ti ń parí Oro.
5: Oh yes sir.
2: O ma lágbára.
5: Alágbára o. Kabiyeso Ọlọrun.
2: Taba ti parí ìpàdé Oro.
5: Oh yes sir.
2: Ẹ̀yin ará Ìbàdàn.
5: Ìbàdàn.
2: Olímọ̀.
5: Hallelujah.
2: Lẹ́yìn ìpàdé.
5: Yes sir.
2: Títòrò.
5: Kabiyeso.
2: Ìbàdàn ló kàn.
5: Ìbàdàn kú oríire.
2: Ìbàdàn ló kàn.
5: Ìbàdàn máa kú oríire.
2: Lẹ́yìn Ìbàdàn.
5: Oh yes sir.
2: Ó kan ìkírun.
5: Ìkírun.
2: Lẹ́yìn ìkírun.
5: Oh yes sir.
2: Ó padà sí Èkó.
5: Èkó ló kọ̀.
2: Lẹ́yìn Èkó. Ìlọrin.
5: Ìlọrin Àbọ̀jà.
2: Lẹ́yìn Ìlọrin.
5: Ọfà.
2: Lẹ́yìn ọfà.
5: Kabiyeso.
2: Ilesa.
5: Ilesa ni o.
2: Lẹ́yìn Ilesa.
5: Oyasa.
2: Ẹ̀yin ará Ondo.
5: Ondo.
2: Ẹ máa retí wòlíì.
5: Ẹ máa múra lẹ o.
2: Aran mi sí ọ.
5: Kabiyeso.
2: Sórí oṣù kẹjọ.
5: Oyasa.
2: Ìrìn àjò ìpè ni.
5: Kabiyeso máa
2: sọ. Ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ni. Ìsọjí àgbáyé ni. Ìwọ ló máa lérí.
5: Àmẹ́jọ sọ.
2: Olúwa wíwé.
5: Kabiyeso.
2: Nínú oṣù kẹjọ yìí.
5: Yẹsà.
2: Ẹ̀yin kan wà. Ìdámẹ́wàá yín.
5: Yẹsà.
2: Ó máa bẹ̀rẹ̀ láti 500,000.
5: Amen.
2: 200,000.
5: Amen.
2: 1,000,000.
5: Amen.
2: 2,000,000.
5: Amen.
2: Wà á máa pé wòlíì pé.
5: Yes sir.
2: Mo fẹ́ san ìdá mẹ́wàá.
5: Bẹ́ẹ̀ni o.
2: Tí mi ò san rí.
5: Kábíyèsí o.
2: Nítorí ìyanu ńlá.
5: Ó yẹ sà.
2: Tí mi ò rí rí.
5: Ó
2: ṣẹlẹ̀ ní.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ìyanu ṣẹlẹ̀ sí ọ.
5: Àmẹ́jọ́.
2: Ìyanu wọ ilé rẹ.
5: Àmẹ́jọ́.
2: Ohun tuntun wọ ilé rẹ.
5: Àmẹ́jọ́.
2: Agbára wo ní dá ohun tuntun dúró.
5: Orúkọ Jésù.
2: Nínú ilé rẹ.
5: Orúkọ Jésù.
2: Agbára yẹn di òkú o.
5: Àmẹ́jọ́ sọ.
2: Ẹ̀mí ẹ̀ bọ́ra.
5: Adániwájú.
2: Tí ń dá ohun tuntun dúró.
5: Kábíyèsí rẹ.
2: Tí òjò tuntun wọlé rẹ.
5: Ọlọ́yà Ọlọ́run.
2: Ó yẹ kó gbiná.
5: Àmẹ́jọ́ sọ.
2: Kó gbiná.
5: Àmẹ́.
2: Abọ̀dì ẹ̀mí.
5: Orúkọ Jésù.
2: Tẹ̀jọ́ ń gbélé pọ̀.
5: Orúkọ Jésù.
2: Abọ̀dì ẹ̀mí. Abọ̀dì ẹ̀mí ẹ̀ bọ́ra. Tí ń gbénú ògiri ilé rẹ. Tí ń dá ire dúró síta. Tí ò jẹ́ kí ire wọlé ẹ. Tí ń dá orere dúró síta. Tí òjò rere wọlé ẹ. Ká wá lana o. Lana o.
6: Ọlọ́mọ àbúkọ wọ̀nyí o.
7: Yóò dára fún ọ.
6: Amen.
7: Ìwọ gángan.
6: Lẹ́rìí.

0: chapter 42, verse 12. Bẹ́ẹ̀ni Olúwa bùkún ìgbẹ̀yìn Job ju ìṣáájú rẹ̀ lọ. Ó sì ní 7,000 àgùntàn, 7,300 ìbákasẹ, àti 7,000 àjàgakọ màálù, àti 7,000 abo kẹ́tẹ́kẹ́tẹ́. Ó sì ní ọmọkùnrin 7 àti ọmọbìnrin 3. Now, ní verse 15, àti ní gbogbo ilẹ̀ náà, a kò rí obìnrin tó ní ẹwà bí ọmọbìnrin Job. Bàbá wọn sì pín ilẹ̀ fún wọn nínú àwọn arákùnrin wọn. Lẹ́yìn èyí, Job tún wà ní ayé ní 40 ọdún. Ó sì rí àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ ọmọ rẹ̀ ọkùnrin àti títí dé ìran kẹrin. Bẹ́ẹ̀ ni Job kú, ó gbó, ó sì kún fún ọjọ́. Somebody hallelujah. Things to do to be a successful person in life. Àwọn nǹkan tó lè ṣe tó fi jẹ́ aláṣeyọrí nínú ayé yìí. Àkọ́kọ́ náà, kí ni ń pè ní àṣeyọrí? Àṣeyọrí kì í ṣe ọ̀rọ̀ lásán, ọrọ̀ ayé yìí ta fojú rí. Iṣẹ́ rere tàbí oríire kì í ṣe ta lè fojú rí lásán, ná ń pè ní àṣeyọrí. Biblical success is the progress achievement of God's purpose for your life. Ta bá ń sọ nípa àṣeyọrí nínú Bíbélì, ni wípé kó o tẹ̀síwájú nínú nǹkan tọ́lọ́run torí ẹ̀ da ìsáyé. Kì í ṣe kó o kàn wáyé balabala, bọ̀ kó o ṣe tán ni kó o wá ṣe láyé. Kò tí ì sí ẹ̀dá kan tó wọnú ayé yìí tí ò ní àsàmẹ́. Torí ẹ̀, ọmọ kan máa kú lọ́dún 7, ó ti parí àsàmẹ́ tẹ. Ọmọ mi máa kú ní 70 years, ó ti parí àsàmẹ́ tẹ. Kì í ṣe gbogbo ẹni tó kú ni àjẹ́ pa, kì í ṣe gbogbo ẹni tó kú ni òkùnkú pa, ó lè parí iṣẹ́. Jésù náà wá sáyé láti sàwọn iṣẹ́ kan, ó dẹ̀ padà. Jésù kú ní ọmọ ọdún 33 years. Gbó parí gbogbo tí ó sì tán, ó kú ni, ó lọ. Jòhánù onítẹ̀bọmi, ó ṣiṣẹ́ tán ni kó wá ṣe. Kógun tán torí ẹ̀dá ni pé ni Elizabeth fi bí. In tán fi jó wáyé ni pé kó lè wàásù kí Jésù tó dáyé. O dẹ̀ ni ó bamtisti Jésù. So ni yóò síwájú Jésù olùgbàlà. Bó dẹ̀ ṣe parí ẹ̀, kò pẹ́ sígbà yẹn tán bẹ orí ẹ̀. Ẹ pàtó fún Jésù Kristo. Ẹ gbọ́dọ̀ understand pé gbogbo wa yìí, a ò wá sáyé by mistake. O bá ṣèṣì fún èèyàn lóyún, ọmọ yẹn ò kò ṣèṣì. Ọlọ́run ti ran bá yẹn, ó máa ní tọ́mọ yẹn wá ṣe. Ẹ bá bímọ ta, ẹ bá bímọ nulé, ẹ bá bímọ nu gbó, ẹ bá bímọ lamẹ́ríkà, ẹ bá bímọ nu kọ́tà. Ọmọ yẹn ti ní tó wá ṣe láyé. Ẹnìkan sàmì mẹ́ta, ó tó wá ṣe láyé wà á rí ṣe. Àǹtí máa bọ̀, àǹtí tẹ pupa tẹ gbé báàgì lọ́wọ́ yìí. Come here. God love you. How are you, ma? Sọ́ọ̀bù ẹ ń kọ́ because mo rí sọ́ọ̀bù yẹn wọ́n rán ìjì sínú sọ́ọ̀bù ẹ.
1: Ilé ni mo wà tọ́pẹ́ mi pé atẹ́gùn ti wo mi.
0: Ẹ pàtó fún Jésù. Báwo ni mo ti fẹ́ mọ̀ pé sọ́ọ̀bù ẹ ń kọ́ because mo rí wọ́n rán ìjì sí sọ́ọ̀bù ẹ ni. So ìjì tán rán wọlé yẹn ló wó gbogbo sọ́ọ̀bù ẹ. Ilé lo wà tán fi kọ́ọ̀lù ẹ. Wọ́n ní sọ́ọ̀bù ẹ ti wó dànù, atẹ́gùn ti gbé lọ. Báńkì kankan bẹ̀. Boss mi kí n pray fún ọmọ òde ń gbọ́ dídá ìkólọ padà. Kẹ́nìkan tẹ́wọ́ sàmì bí má ti pray fún ọmọbìnrin yẹn, adá ìkólọ rẹ padà. Gáìdì ẹ̀ adá ìkólọ rẹ padà. Adá ìkólọ rẹ padà. Ẹ gbé dáadáa kama in the name of Jesus. Ẹni kó fún mi lómi arúgbó ọjọ́ kan, obìnrin kó fún mi lómi arúgbó ọjọ́ kan kí n gbọ́wọ́lé kó lọ fi sómi ìwẹ̀ fún 7 days. Ogo ìkẹyìn máa le jogo ṣáájú. Ó ilé ọba tó jóná rẹ̀ máa lẹ́wà. Agbára Ọlọ́run wà láàyè. Bàbá tó wà lẹ́yìn lọ, ẹ máa bọ̀ sà. Yẹ sà, ẹ máa bọ̀. A dára fún yín, Olúwa rán mi sí yín. Anywhere tó bá jókòó sí, agbára Ọlọ́run wà láàyè. Ẹ má jà síwájú. Anywhere tó bá wà. Dádì, how are you, sir? Ǹjẹ́ súnmọ́ pásítọ̀ kan? Ǹjẹ́ ti lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan rí?
2: Mo lọ sí kérúbù láti ọ̀rẹ́
0: mo rí oúnjẹ àwọn iṣẹ́ kan fún yín nípa láìfún yín. Ìgbésẹ̀ tó ní ká ìgbésẹ̀ ti ṣe. Ìwẹ̀ tó ní ká ìwẹ̀ ńkọ́. Ẹ wẹ àwọn ìwẹ̀ yẹn náà. Ẹ bọ́ síbí wọ́n ti yọ nǹkan lára yín. Àìsàn wà nínú ara yín bẹ́ẹ̀ sì wà yín. Àìsàn yẹn wà nínú blood yín. Ó fẹ́ mọ́ fa ohun weak ara yín. Even dórí erection yín gan. Ohun weak erection. Come on. Filẹ̀ kí ni ń jáde lára ẹ̀. Ogun burúkú ìjábọ̀lẹ̀. Bàbá omi arúgbó ọjọ́ yín dà. Mo fẹ́ lò fún ọba ìsáré lọ mú wa. Agbára Ọlọ́run ò ṣe dájú. Ẹ̀mí Olúwa Ọlọ́run àwọn ogun wà ń bì. Àṣẹ mi mímọ́ kó wọnú omi. Fi tú bàbá ilẹ̀ Nàrúsà. Yọ ìbọ̀dé kúrò lára bàbá ẹ̀. Stroke náà fẹ́ kó ní. Mo stop ẹ̀. Àlàáfíà. Now, bàbá ẹ ṣì ẹ gbé mi lẹ́ẹ̀mejì lójú mi ń bí. Díẹ̀díẹ̀ ni o. Ìgbé kìíní mi. Ìkejì títí dé 7. Ẹ ti get. Wàánú ẹ̀mí pẹ̀lú mi. Broda mi ẹ máa bọ̀ sà. Tí white ránẹ̀ kí white wà lọ́rùn yín sà. Ẹ máa bọ̀ sà. O ti ránú gbalẹ̀ nì. Jẹ́ kọ́ máa bọ̀. Oya, how are you, broda? Dúró bẹ́yẹn. How are you? attaque buruku lo ba e ko se ga to se tele o fa na tase e
3: be sa
0: nkan ko se tele now o wa oke e
3: mo wole ki kare pa ara ni
0: ki lo wi
3: o wo shop ki kare pa ara ni mo subu le na ni
0: o wo shop ko kan jade pada bo se jade bayi lo subu le
3: Bogumasin,
0: eh? Bogumasin, Wale,
3: Bogumasin,
0: Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin,
3: Wale,
0: Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Wale, Bogumasin, Joko, somebody, hallelujah. Isegun e ma densin.
4: Ti bi o tin se

Correct ni. Oga de jize. La ratone. Sa pa bi a jize panto. Simply biko. Otu fe ma gbogi owo jese menkwe. Lori on gbogbo ti won beju wi ti won beju nso. La gbe daraya. La tori gbogbo ile wa Nigeria. Titi de koro kondu ni ile Africa. De ma kula wakala gazi kale papa bala jibe enyolulu pechozi ablu ablu zivu bogbo nyini koke jeje kuma kwe tayo tayo lema vida milo netori kwe chesi mfa wololu vere wafu wani joy na watawaye nekpata kijula lojo kwa vere seo jakara kata mido mido nima tonye uoja bik kwe chesi nshola watawaye lokwe oseta lotoye di meji ototo uoni wale fane la ati jebe la ati vidana wololu fe wadu akoko uoni tira wakwe balu lakpaye eyo di venda eni amadu meri di logma 26 years of it uja mabibori le de fran eni umases la cross ele ti jesi gbe pelu iye owo toto milionu lona mejileladota mejileladota po 52 million po latinu iko gbabolu crystal palace deye adun olodun meva o na gbabolu yen to lanfani lati towo bo pelu chesi o tun mo si wipe o di osu kefa odun 2032 o to di pe adewu yen o ma tanu bodo tanu bepo pelu bi nkan se wa de duro lowo atawa yi o jeje ko se ko to pari iye ko gbabolu chesi e won siso loju agbabolu yi wọ́n sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ilé tí wọ́n ti gbé wá ṣe pápá ṣeré Stamford Bridge gangan ilé tó tún ṣe é ṣe kò jẹ́ wípé nọ́mbà aṣọ ìgbábọ́ọ̀lù karùn-ún ìyẹn jẹ́ sí nọ́mbà 5 ilé tó jẹ́ wípé bẹ́ẹ̀nà gbada sílẹ̀ tó ń lò lọ́wọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ó gangan ni wọ́n padà gbélé fún lacrosse yẹn simply because padà sílẹ̀ ó ṣeéṣe kó fi ikọ̀ agbábọ́ọ̀lù chelsea sílẹ̀ ìyẹn ní kò pẹ́ kò pẹ́ ẹ̀yìn ti chelsea ẹ kú àmójúbà lápá abẹ̀ yẹn ó jẹ́ pápá ọ̀nà kejì ilé ti chelsea tẹ́ wọ́n tún fi ń tó lọ́wọ́ tá a wáyé ó ní wípé wọ́n tún lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa wọ́n tún lọ gbé tarè wọ́n lọ gbé ẹni tó jẹ́ set piece coach wọn lápá abẹ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ lọ gbé mọ̀gàn rogers látinú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa tán wọ́n tún padà lọ gbé ẹni tó jẹ́ olùkọ́ nìkan nínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa ọ̀hún ẹni tó jẹ́ set piece coach ni set piece coach tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè scotland ẹni ọmọ ọdún 44 mẹ́rìndínláàdọ́ta oje ìyẹn 46 years of it èyí austin mcfee wọ́n ti gbé tábà sọ̀rọ̀ ní pọ́ọ̀lùkọ́ ni ìyẹn set piece coach ọdún márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olólò nínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa láàrin ọdún márùn yẹn ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé góò 74 74 goals òní aston villa tí wọ́n gbà wọnú àwọ̀n látara set piece kódà ní sọ ìgbábọ́ọ̀lù tó kọjá 2025-2026 góò 29 ìyẹn 29 goals òní kọ ẹgbẹ́ bọ́ọ̀lù aston villa tí wọ́n gbà wọnú àwọ̀n látara set

èyàn kan ṣoṣo bíi pọpulé ṣọ̀ṣọ̀nà bá mi morí yín lápá abẹ̀ yẹn dúró re ó yẹ wàrà kan sì ní mọ́mọ́ fúlàní dàgbà èyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra esk ṣẹ́rí ṣọ̀wámà ṣé má bá bí kí o èyàn gẹ́gẹ́gẹ́ làwọn ọmọ àgbóró oúnjẹ ayọ́jẹjẹ yọlá ló kọ̀ mi bí wẹ́sìpọ̀ mísítà làjà sí kalẹ̀ àwa tó ní joshua èyàn méwẹ̀jà ẹ̀yìn tèmi lẹ́wọ́ panú pamọ̀pọ̀ ẹni ilé sọ mí láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
un tori pe election mi o dujoye lo o de pe papa o n boni kati ko laaro tuni e jamu láti inú ìdíje league agbọkúta tilẹ̀ wa nàìjíríà ká ti lẹkọọ láàárọ tòní nìyẹn èèyàn láti inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kwara united kì í jẹ́rọ yẹn mọ́ nítorí pé má jẹun gbọ́kàn kò sí mbẹ wọ́n ti yíyọ lójú àwọn agbẹ́ bọ́ọ̀lù tó tó mẹ́rìndínlógún èèyàn tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ gbà bọ́ọ̀lù pẹ̀pẹ̀pẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kwara united èèyàn nísà ìgbà bọ́ọ̀lù táwọn wò lọ́ọ̀kan nínú ìdíje npfl tẹ mọ́ ìdíje president federation kan bákan náà tí tẹ́ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí kúkú náà gẹ̀gọ̀rọ̀ sí yín létí wípé wọ́n ti jẹ́kọ́ di mímọ̀ wípé àfojúsùn tó wà fún kwara united èèyàn nísà ìgbà bọ́ọ̀lù táwọn wò lọ́ọ̀kan ó ní wípé kí wọ́n gbádé ife ẹ̀yẹ líìgì torílẹ̀-èdè wa nàìjíríà npfl 2026-2027 kódà ife ẹyẹ president federation kan ilé tí wọ́n ti gbà rí yẹn kéèké wọ́n tún lọ láǹfààní láti fi tara rege ọgbà bẹ́ẹ̀ ó lẹ́ni tó jẹ́ olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kwara united wọ́n ń sọ nípa kóṣàtífà sùlámà tọ́pẹ́ ìyàmọ̀ sí cross brazil nígbà tí ń bá wọ oníròyìn sọ̀rọ̀ èèyàn láyé àjẹta lórí ètò sọ́yọ̀ ológun láti ìkànnì yìí ó jẹ́ kó di mímọ̀ ó ní gbogbo ètò

ti soro yen salaye lo ni farangogi o ni lanfani lati jaye temi lo ni kankan ni ba kun na e je ko to bo yen bo awon abajade fe se won se le to waye lojo tana ninu idije wafco 2023 ipo egbe bo lori le de algeria lobirin won se be won san bateya ma di ipo egbe bo lu senegal lobirin morroco kubakuba o ni won ko bo ipo egbe bo lu kenya lobirin pelu ami ayo merin sodo to ba wa di loni South Africa pelu Tanzania won koju ara won Ivory Coast pelu Burkina Faso awon ni won jo koju ara won o je je niyan o de pa gbagba engineer Segun aje wole sha ma wo mi loju loju eje ma lo sinu idije ele to je ti commonwealth gagaga lori le de Scotland eje ni lu Glasgow o de je ki ko mo la todo awon agbabolo lowo sinu ajade apere ta mo si basketball 3 by 3 ipo agbabolo ajade oya lowo sinu ajade apere ori le de wa Nigeria won jubu ye kata je wo ese eye sowo ojugba won la tori le de Scotland pelu ami ayo mokale ni ogo si merin din ni ogo gagaga ni yo 3 by 3 tiri basketball o gagaga ni won ti padanu eyan lojo ta na gogogo ni e ma kuna o lo je wi pe rawo akonse omele wa Nigeria Khadija Tajishola o na padanu eyan sowo ojugba re la tori lede India gagaga niyan gege bi kan se lo eyan lapa be yen ori lede Wesoje eyan Elijo o lo padanu sowo re eyan ni bi 45 kg boxing event ele to waye to je tawo bere amode bojugbon se dagborin tawo agberin Ruth Azuko Ruth Azuko iyan o lanfani lati fakoyo o je dada o gba meye ele ta mo si siva gogogo ajo tin bojuto awon agberin lori lede wa Nigeria Nigeria Love Weightlifting Federation won ti ki Ruth Azuko oyo won ti gunku orire lori bo se da bebe yato si bebe eyan ni agborin ele to je lo to je 48 kg ele to lanfani lati fokoyo te ba fe gbo ele to lanfani lati gbe lojo tana yen 168 kg o gagaga lomo logo yen o lanfani lati gbe lojo tana o ye kuku janja yin pe baba ta porogodo we pe kori le de Nigeria ni bi DJ commonwealth lowo ta wa e a ti gba papo ati gba papa meye to tobi meje ati gba wura meta se ma baba melo se ma siva merin eyan lagba iko tori lede Australia awon ni won se nbe loke tete awon ti gba 12 gold ti won won gba 5 silver pelu 7 bronze iko ri lede England awon ni nbe ni ipo keji lowo ta wa e awon na won ti gba gold meta 7 silver se ma 5 bronze o se je niyan ni ti idije commonwealth o ya mo ti gbe body kuro lagba be o ye eyin temi ta kokoko duro kakraka sojo paye lu jara yi e je ma ba nbo ko lo fa mo nbo lodo ti yin ti ide e je ki won ri mi wo ki won ri mi gbo ka kiri tubutu ro le agbalaye o de pe papa awon awoko lori odo e mo pe mo ti lo si le okere lowo kan laga si kale niyan awon awoko lori odo idije Hungary Prince ele to kede waye lana nado lori to je ma iko maclore o lanfani lati fakoyo o de se dada lojo tana o lo gba kini yen to bi chara reje koda je di omo iko mercedes eyan massive asape fe mo kini anthony awon mejeje ni won se po keji ati po keta sugbon lado lori o se ba o la won gboro gboro eyan ni ta wa wa ko lori odo ta mo si formula 1 yen o o je je niyan o ye je ma lo si bore ta gbo bolu alabedegba o gbe yin ti chelsea odo yin gogogo ni ma ti mu eyan la rotu ni ba mi abdurrashid adelabujo nbe nbe sa Yaga ba gbogbo Chelsea ni gbogbo ajegunle le lorin o ya baba Chelsea ni gbogbo giri alimite masada o ya seyi lo mo gala ni takogun aja story waya gbogbo ti si o boje ti o ya bule sowo lesa agbara ta se gbogbo Chelsea ni pele osan fa so gbede ba keju te ma alagba so da de bayo lati ni ja lafi oluwa batijo awon ti Chelsea tokan tokan niyan ra wa gbabolu la gba egbe nenu iko gbabolu Chelsea jami gite o ti je godi memo o ni pelu lowo ta wa yi o se to lati ri daju pe o n be lara score ele to lu ko ni ko gbabolu Chelsea
Xabi Alonso ti yo lo ni sa igba bolu tun bo o ni tori pe o ti bere si ni jawo sobi isowo gba bolu o lo de wa daun daju saka ipo mama bembe o lára àwọn agbábọ́ọ̀lù eléyìí tí Xabi Alonso tí yóò lò ní sáà ìgbábọ́ọ̀lù tó ń bọ̀ ẹ̀rọ àwọn agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún mọ́kànlélógún náà 21 years of age ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Èyẹn nísà ìgbábọ́ọ̀lù tó kọjá pẹ̀lú owó tó tó mílíọ̀nù 2,52,000 pound èyẹn 52 million pounds láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund èyẹn Jami Gittens ó ní mo jáyin tèmi lóní fẹ́rẹ́jogi ó dẹ́ gbogbo ẹ̀yìn ti Liverpool never walk alone ẹ̀rọ̀wọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè ìtàlóyẹ Federico Chiesa ó ti jọ́kó di mímọ̀ ó ní lọ́wọ́ tá a wà yìí inú mẹ́dùn ayọ̀mí ṣèkó nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní pápá àṣírí Anfield gangan ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí ìfẹ́ mú yẹ́sì dáadáa lórí pé bóyá òun bóyá òun yóò fi ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lẹ̀ tó wò fi nílé láǹfààní láti gbá bọ́ọ̀lù lábẹ́ olùkọ́ ni wọn Anthony Raula ó lámọ́débọ̀ ṣùgbọ́n ó ní tó bá lè fóun láyè ó ló má dábẹ́gbẹ́ ìdàtọ̀ sí bẹ́ẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool Federico Chiesa ó ló láǹfààní láti sọ̀rọ̀ yẹn ṣàlàyé ṣe rí agbábọ́ọ̀lù yìí láti ìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ló jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tó tó àádọ́jà níye ìyẹn 50 appearances ó ló ti ní káàkiri gbogbo ìdíje àmì ayò márùn ló ṣì láǹfààní láti gbá wọnú àwọn bí nǹkan ṣe jẹ́ bẹ́ẹ̀ni ọmọ ọdún 28 náà ló jẹ́ wípé owó tí wọ́n fi gbé látinú ikọ̀ agbábọ́ọ̀lù Juventus lọ́dún 2024 ó jẹ́ 2,200,000 pounds 12.5 million pounds nìyẹn ó ṣe jẹ́ nìyẹn àdán tí ń bẹ láàrin wọn báyìí ó dọdún 2028 ó tó di pé yóò tẹnubodò tẹnubipo ó ṣe jẹ́ nìyẹn ó yẹ ẹyin ọmọ galactico Real Madrid ẹ̀yin alamadrid ń gbòrò ayé ọ̀rọ̀ ti mú yẹ́sì o ẹ̀yin pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig lórí pé fẹ́ lọ gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù ọ̀dọ́ léje ẹ̀yin adìmọ́dì wọ́n ní ìròyìn ti jẹ́kọ́ di mímọ̀ kódà ó ṣeéṣe kó jẹ́ wípé ni ó gangan ni ó lọ ṣàyẹ̀wò ìlera rẹ̀ nítorí pé owó tó tó èlò 1,900,000

kofa ke kori vijiga koro pa won o le gba eyan 90 million euro pelu afiko owo to 30 million euro sugba lowo ta wa yi o do bi pe won ni won ti gba ele to je wi pe ere gbogbo ese tere tere o di papa sire statago benabu eyan fun o yadi made ere wa gba bolo mo bi dori le di abiko to je emi omo odun mokanje logo 19 years of age o je jani yan ko bejode o bere gege eyin ti ma se sako ba ko ba lala o ye ba mi o ye depo ni gbogbo kwara politake awon ti computer science boate twale ba mi owo meji loke fe eyan kan bo mi dada o tun ba le ga jadi waziri gbogbo osere owo baba ablami oya mi gboku e eyin ti ma se sako ba ko ba lele be duro re de ka de niyi lati nu ijo alafi oluwa baptist church e ma ba mi alalo barika Reverend Dr. Ololade lati ni ijo for baptism ni gbogbo suru lere le lore owo meji loke fe eyan kan ban ki mo mi ise oluwa ni towo yin baje rawa gbo bolu fori le de gesi ngba kana o ti soro salaye o ni se ri rashid omo ya leko eyan ma ko sefo o lo gbodo soro o fi oro ateleje o fi jade o pe so fe pada sinu ipa gbo bolu Manchester United looto o ni tori pe o ti je opolopo awon lolufe re nta lati bi osu bi meji din ni ogun iyen 18 month ele to je pe ko ti lanfani lati ma be ninu ipa gbagbalu Manchester United sugbon lowo ta we to luko ni ipa gbagbalu Manchester United iyen ma kekari to lo nse tan lati je ki agbagbalu yi ko wa bere si ni se semekwe me papa sere ko trafo ẹni tó wá jẹ agbábọ́ọ̀lù nígbà kanna èèyàn fórílẹ̀-èdè gẹ̀ẹ́sì mickey gray olójẹ́wò jẹ́kọ́ di mímọ̀ ó nítorí pé marco schaffer ó ti lọ láti bí oṣù bíi méjìdínlógún yẹn ó ní alaye yìí ó gbọ́dọ̀ wọ́nà dáadáa láti pé kó bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí n ràn yín létí wípé lákọ̀ọ́kọ́ wọ́n kọ́kọ́ lóun ẹ̀ èèyàn lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa tó tó di pé ó tún lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona èèyàn ní sàn ìgbà bọ́ọ̀lù tó kọjá 2025-2026 tó sì lọ́nbàlẹ̀ láti dá bẹbẹ bí alára èèyàn fáwọn bíbí tẹ̀ ní pápá àṣeré camp nou èèyàn lórílẹ̀‐èdè spain fún ikọ̀ agbábọ́ọ̀lù barcelona àmì ayò mẹ́rìnlá ológbà wọnú àwọn èèyàn ní marco schaffer nìyẹn o ó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó dá pápá mò ń bẹ lórílẹ̀‐èdè spain síbẹ̀ dani omo o ti sọ̀rọ̀ ṣàlàyé o ní jẹ́ rí gbogbo ìtọ́rọ̀ ìtọ́rọ̀ àforíjì látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ olùkọ́ni ipa agbábọ́ọ̀lù argentina lórí bó ṣe kù lẹ́sẹ̀ ìyẹn lọ́jọ́ ní níbi àṣekágbá ìdíje bẹ́ẹ̀ àgbáyé yẹn o ní ìrọ̀lá láyé yẹn pa ó ní jẹ́rìí roberto ayalaye tó jẹ́ olùrànlọ́wọ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè argentina ó ní gbogbo ọ̀rọ̀ tó sọ wípé òun lòún sọ̀rọ̀ sóun kó tó di pé òun yọwọ́ ẹ̀ṣẹ̀ sí ó ní kò jọ́ lákẹ́ kò jọ́ lóko ó ní kódà gbogbo apology elétò tẹ́ndà yẹn ó ní kò wà accepted gẹ́gẹ́ bí dani omo ó ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé lápá abẹ̀ yẹn ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù inter milan tẹ́ mọ ikọ̀ agbábọ́ọ̀lù wọ̀rẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù tottenham gẹ́gẹ́gẹ́ nìyẹn nítorí pé ọ̀rọ̀ ti ń débi yẹ́ẹ̀sì ẹ̀yẹ lórí ìtàrí ẹ̀rọ̀wọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè argentina ẹ̀yẹ cristiano romero wípé ikọ̀ agbábọ́ọ̀lù inter milan wọ́n fẹ́ gbé tán lágbètè pẹ́ pátápátá porogodo gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹni tó jẹ́ sporting director nínú ikọ̀ agbábọ́ọ̀lù inter milan ẹ̀yẹ piero asilo ọsílò ó jẹ́ kó di mímọ̀ ó láwọn ti ṣetán láti gbé àlàyé yìí láti gbé tọ́pọ́lọ́pọ́ta porongodo ọgbà bẹ́ẹ̀ ó lùkọ́ nípa agbábọ́ọ̀lù tottenham èèyàn roberto di sebi ó ṣe ń ṣèlérí o ó ní jẹ́ rí fèrèsé ojú ọjà ẹ̀ kó tó di pé yóò tì pa a sì máa gbé àwọn agbábọ́ọ̀lù lè tó lákàkì tẹ̀wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tọ́kẹ́dẹ́lé dáṣàmú kéèké ẹ̀ èèyàn wọ́n sínú ikọ̀ agbábọ́ọ̀lù tottenham lẹ́yìn tí wọ́n ti ná owó tó tó mílíọ̀nù lọ́nà igba pọ́ùn èèyàn 200 million pound ó ní wọ́n ti ná lójú fèrèsé ọjà tá ń bẹnu rẹ̀ ó dàkú kú sí wàhálà ẹjẹ́ gbé bọ́dì kúrò lápá bẹ́ẹ̀ nítorí pé lọ́jọ́ ọ̀tànà nínú fẹsẹ̀wọ́sẹ̀ ọlọ́rẹ̀ wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò méjì sódò tako ikọ̀ agbábọ́ọ̀lù auckland fc ló ṣe jẹ́ nìyẹn kò kú bẹ́jọ dé ó dé gbàgbàgbà ẹ̀yìn ti manchester united wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ ti mú yẹ́ẹ̀sì èèyàn lórí ìlera
Lisandro Martinez to je agba bọlu lọpa eyin to jọ mo bi bi orile jaje tina yen oni sugbon Cherry Martinez delete won ti mojo ti o de oni Cherry Martinez nte Lisandro Martinez on yo de ko to di pe idije ife eye league lorile de wore lorile de gesi yo gbera so oni Martinez delete oni won ti mojo ti o de Michael Carrick ologbo yen to so si mi leti kelekele oni lafa ni lati jaye timi lo ni ferenjo gine o ya mo ti gbe body kuro lapa be eyin ti go na si la wa o eji ni asegun aje wole ori alapa be bi o baba abeji we gboku e alaji wide kola adejuma e ma le gbogbo governors to kari ile to kari oko officer chris ne gbogbo pts eyan nile ilorin o shake abayo mi oluko ni olùkọ́ni tó tún jẹ́ olùdásílẹ̀ best brain football academy ẹ̀yẹ ní gbogbo àtàkùn màsáyìsì nípínlẹ̀ ọ̀ṣun

0: Esma. Kele nse ma.
1: Aburo mi. Aburo.
0: Yes ma.
1: Ya siwaju.
0: Egbon.
1: Kan wo yan.
0: Egbon.
1: Kan wo yan.
0: Ah, mo wa npe egbon ba e wa daun mo.
1: Ah, kilo de. Ata ni mo ya po.
0: Kala nja nu.
1: Kilo de.
0: Eyan o le pe
1: fo. Ojuni lo ni.
0: Eyan o
1: ah ah. Elder ma ni mi ko. Elder ni mi ko Kwara State.
0: Elder.
1: Elder ni mi Kwara State.
0: O ma won ti won pe leda.
1: Awon
0: wo. Olorun ni ka. E ja pe yun le. Ora je ma kiro wa wi pa tu ko jumo. A ko jumo mo.
1: Ba wa.
0: A ma ke de ko jumo.
1: Be ni o.
0: Laro toni ojumo owo ojumo mo.
1: Be ni.
0: Ojumo Eko tin se ba le oro.
1: Na.
0: O na ni o je fe le kokan wa o.
1: Se ledua.
0: Ni ba se njade lo senu se wa loni. A rire gba mu.
1: Hi hi hi.
0: A ma rire.
1: Hi.
0: A ma kore.
1: Hi.
0: Akoya bi.
1: Hi.
0: Oni o je fun wa o la se ledua do mi re dododo
1: atupale iroyin
0: o tu gase ehun e won
1: ni
0: hu
1: ase kini
0: ase kini eyin gba to ni hu
1: eh mi na
0: mo lo gase oni hu
1: se ngba ti wo ba ri pastor ati omo leyin pastor se ngba ti pastor ba gbe anything to ba ti gbe omo ba gbe ni
0: yo ba gbe
1: oni bo si waju pastor la je ko bo si bu
0: ase wo le gbon
1: ba ko le mi
0: ni wo le gbon
1: so mata won fe gbon to
0: je ba ko pu ma
1: ba ko pu ni mi o
0: ara laro toni atuko kini on de
1: akode
0: iroyin to joju lowo loje ile wa Nigeria
1: of the Nigeria
0: ka kiri tubutu ro ile agbalaye opolopo awon owo iroyin lo ba wade amo debo sugbon fun introduction ayodeje ayola oloko mi o
1: o da hewo lori protocol yen the gentle girl the last woman standing omidola yin kamu je
0: mo ye bi po kawe die
1: ma so pe gentle lady ki le ti gbo yin ma ni problem
0: gentle je
1: gentle lady ni mi emi ki se fighter o
0: okay
1: eni ke ni wa si mi lo ki le ti ma ni problem na
0: marriage yakub iwe royin garden bambi Nigeria tribune bambi iwe royin daily post bambi eka koro yin jo ti ikani ti o na nbe lapa bi
1: to ba ngbe mo wa leyin alaye ma fo mo ni leadership ni bi mo ni the nation mo wa ya ga iwe ile ise wa mo ni the punch vanguard daily post mo ba tete ite lo bam bam
0: o da o kasare ma mu kini o nse nitori arojo mu soloko ki mu lati apeta gagara ti nse le gbe are o ninu abuja won pe are tinubu o nya eni ti yo je olugbani nimoran otu iyan o si oro to ni se pelu awon omo ilegbimo asojosofe are bola tinubu oni o ti se eyan sipo omo we wa si olarewaju smart gege bi olugbani nimoran pataki si are o lori oro ti o ni se pelu ilegbimo asofin apapo ile wa papa julo agbodo ele to je ti awon asojosofin ni igbese ohun oni o wa lori atilemu oro ibasepo te ma ibara eni soro larin ilegbe are ati ilegbimo asojosofin ohun koro lagbara o eyan sipo ohun oni o se be ti o waye lese keso leyin tele bi o se ja pe honorable ibrahim olarewaju ti o kowe fipo le lori atile lo dije dupo ilegbimo asojosofin o yen ni ipinle ekiti atejade ti won fi lede lojo aikuti se aya ana olarewaju smart oni yo ma lo iriri eleti oni o leka oro ti o ni se pelu isofin leti yo ma mu pe ki ibasepo to lorin ma be larin ileise are ati ilegbimo asofin apapo ile wa gadia oloko iroyan jade laaro yi
1: oya je kemi bu okele abopu temi ninu iwe iroyin leadership to jade lojimo toni se ri gomina nipile osun ademola adeleke o ti je ko di mimo olohun ati awon agbagba inu egbe oselu accord party awon se ati leyin fun are bola metinobo lati je oludije sipo are fun samiran iyun lasiko eto idibo gbogbogbo odun 2027 igbese yi lo waye leyin ipade eleyi ti won joko se nilu osogbo ipele osun se wari awon koko woye ohun leni to je oluran lowo re leka eto iroyin iyun pelu mi olaje ngbesi ohun lo fi lede si gboro aye ipe awon yo je eni ti yo se atileyin fun atunyan sipo are bo ìbílẹ̀ míì tinubu gẹ́gẹ́ bí adeleke òun náà ṣe ń palẹ̀mọ́ fún àtúnyẹ̀sípò rẹ̀ owó ajé di mímọ́ ó ní ìpàdé tó wáyé yìí láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú accord party òun làwọn fi jíròrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà àti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ kan síwájú sí inú ìwé ìròyìn leadership ní ìròyìn ọ̀hún lè tẹ́ntẹ́ sí láàárọ̀ tòní.
0: ó dà ẹni ó bá ní ọbẹ̀ lọ́wọ́.
1: ẹun la kẹ́kọ̀ọ́ tọ̀ ìwọ kó tiẹ̀ kẹ́ni tó lómi lọ́wọ́ bóyá ẹkọ àtomi bóyá ó ṣe jẹ wà á sọ fún
0: mi. òkèlè gbígbẹ́
1: tó bá ti kọ́ tiẹ̀.
0: òkèlè gbígbẹ́ tòun ti àlàáfíà.
1: òkèlè gbígbẹ́.
0: tòun ti àlàáfíà
1: wà á mọ̀ pé ẹkúnná fi
0: máa ń jẹ. ọlọ́run ní já fẹ́ kún jẹ́ kí èèyàn bá ti jẹ́ lálàáfíà ó ti tán sọ pé ọ̀tẹ̀ lọ.
1: ẹ
0: jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kọjá lọ sínú ìwé ìròyìn Nigeria Tribune ìpínlẹ̀ Ọ̀ṣun tó lọ́hùn. Mbẹ́ náà mo tẹ̀lé ọlọ́hùn wọ́n pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n yan gómìnà up Uzodinma gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ìpolongo fún ètò ìdìbò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ó ní wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùpolongo lápapọ̀ ti mọ́ ìgbìmọ̀ alámùpá lẹ́gbẹ̀ẹ́ o ìṣáájú ètò ìdìbò ìgómìnà tí ó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ tí à ń pọ̀ lọ́ọ̀kẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n pe gómìnà ìpínlẹ̀ Imo tó tún ń ṣe alága ìgbìmọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress náà Sẹ́nẹ́tọ̀ Hope Uzodinma ó ní wọ́n yàn ó gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọ̀hún ẹgbẹ́ òṣèlú náà ó ní wọ́n kéde wípé ṣàlàyé wípé ikọ̀ ìpolongo ọ̀hún ó ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nísòsàn ìyẹn tó bá lè di lọ́la ní tùmọ́rò tí í ṣe ọjọ́ ìṣẹ́gun nílùú Àbújá o ní nǹkan agogo méjìlá ọjọ́ kan rí o ọ̀sọ́pọ̀ gánígání ọba Amákí kùtùkùtù ọba àgbù àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ìyẹn látọwọ́ ẹnì tí ń ṣe akọ̀wé ìlú Koro àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC náà èyí ń barista Felix Mọ́ká gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ ó ní ìgbìmọ̀ ọ̀hún ó ní yóò máa ní alága mẹ́ta o tí wọ́n jọ máa jùmọ̀ ṣiṣẹ́ pọ̀ o létí àti rí gómìnà ìpínlẹ̀ Yobe mẹ́màlá búni tẹ́ mọ́ ààrẹ ilégbìmọ̀ aṣòfin àgbà ilé wa Godswill Akpabio àti ẹni tí ń ṣe abẹnugan ilégbìmọ̀ aṣojúṣòfin ilé wa Tajudeen Abbas Nigeria Tribune olóògbé ìròyìn ọgọ́ngoro láàárọ̀ yìí.
1: ara mi ìrírí mo rọrí ọlọ́gbọ̀n láṣẹ gẹ́gẹ́ bí ìròyìn yìí nínú ìwé ìròyìn the nation ọmọ bàbá tíṣà
0: gẹ́gẹ́
1: bí àwọn ènìyàn okùnkù níjọba ìbílẹ̀ odò ọ̀tì nípínlẹ̀ ọ̀ṣun ni wọ́n sá yàjóyàjó ẹni sọ̀sọ́lá fẹ́mi rẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́rẹ́gẹ ìyún ní ọjọ́ àìkú lásìkò tí àwọn agídígànkò tí wọ́n lọ ṣe àkọlù sí ojúkò tí wọ́n ti ń gba káàdì ìdìbò alálòpẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kọ́ di mímọ̀ wọ́n ní àkọlù yìí ló wáyé ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Oyinlọla DC School Ward 2 níbi tí àwọn òṣìṣẹ́ elétò ìdìbò ilé wa tí wọ́n ti ń fún àwọn ènìyàn ní káàdì ìdìbò alálòpẹ́ ìròyìn fi léde wípé àwọn gidi kan kú mẹ́wàá tí wọ́n dira ogun ni wọ́n déédéé yabo ojúkò náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́ba wọ́n da bájú náà tù bọlẹ̀ wọ́n ti yìn ókè ni wọ́n yìn ókè lọ́tún lọ́sẹ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn ẹni tí ó lè rìn pariwo ẹgbẹ́ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀ wọ́n jí ọ̀gọ̀rọ̀ àwọn káàdì ìdìbò alálòpẹ́ gbé sá lọ ṣùgbọ́n iye tí wọ́n gbé sá lọ òun ni wọn ò tí ì mọ̀ báyìí ẹni tó jẹ́ alámòjútó ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Ọ̀ṣun State President Electoral Commissioner Abilékọ Olúwatóyìn Babalọ́lá ó tako ìṣẹ̀lẹ̀ yìí ó ní àwọn ṣì ń dúró de gbogbo àwọn àbábọ̀ ìwádìí láti mọ mélòó gan ni àwọn káàdì ìdìbò alálòpẹ́ táwọn ará bí tí wọ́n fọ̀n lọ nínú wẹ́rìn the nation ló ti jáde láàárọ̀ tòní.
0: ó dá o jẹ́ nkọjá lọ ṣẹ́ka ìkóròyìnjọ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì tíà ìkànnì kejìdínláàádọ́rùn ó lé ọwọ́ méje diamond fm wọ́n pé àwọn olùgbé agbègbè kẹhàmà wọ́n ṣe ìfẹ̀hónú hàn wọ́n sì ń bẹ̀rẹ̀ wípé àwọn èèyàn wọn tí wọ́n kọ́ nígbèkùn láti ọjọ́ ìwà ẹ̀dẹ́kùn ìjọba ẹ bá wa ṣọ̀nà tí wọ́n fi tu wọ́n lẹ̀ ọgọrọ àwọn olùgbé ìlú kẹhàmà ìyẹn ní ìjọba ìbílẹ̀ kẹhàmà ní ìpínlẹ̀ kwara ó ní wọ́n ti gùn lé ìwọ́de alálàáfíà eléyìí tí wọ́n fi ń béèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn ìlú wọ́rọ̀ eléyìí tí wọ́n tó bíi 76 léyìí tí wọ́n ní wọ́n ti ń bẹ̀ wò ìyẹn nínú ìgbèkùn láti bíi ọjọ́ 19 ọ̀rọ̀ o ìyẹn 171 days àwọn olùfẹ́ ọ̀nà náà létí àti rí àwọn bàbá àgbàlagbà àti àwọn obìnrin ni wọ́n gbé onírúurú pátákó lọ́wọ́ o eléyìí tí wọ́n kọ oríṣiríṣi nǹkan sí ẹ̀tú àwọn èèyàn wa lẹ̀ ẹ̀ẹ́dẹ́kùn àti mọ̀ lára wípé àwọn èèyàn wa kò sí láàrin wa o nígbà tí sọ níbi ìfẹ̀hónú ọ̀hún ẹni tí ń ṣe ààrẹ pàfàtàmọ́là fún ẹgbẹ́ ìdàgbàsókè káhàmà alhaji soliu yakubu ó jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn ẹni tí wọ́n kọ́ ní ìgbèkùn ọ̀hún ó ní wọ́n ti ń bẹ̀ ìyẹn láhàmà láti ọjọ́ kẹta oṣù kejì ọdún tí a wà tí kò sì sí nǹkan kan eléyìí tí àwọn gbọ́ olórí pé bóyá wọ́n fẹ́ dóòlà àwọn yìí látọwọ́ ìjọba ẹ̀ka ìkóròyìn jọ ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn diamond fm ńbẹ mo ti rí ìròyìn ọ̀hún.
1: má ìbò ta ní yàrá ìròyìn iléeṣẹ́ tiwa tó wà yẹn kọ́kọ́kọ́ èmi náà kọlẹ̀kùn mo wọlé tọ̀ wá gẹ́gẹ́ bí àwọn ènìyàn àwọn ìgbómìnà ní ọ̀rọ̀ àgọ́ níjọba ìbílẹ̀ ìfẹ́lódù nípínlẹ̀ kwara wọ́n ṣe ń pariwo ẹgbà wá o ẹ ràn wá lọ́wọ́ kí eléyìí pọ̀ jù a ò fẹ́ mọ́ ǹjẹ́ kí ni nǹkan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe rọ gómìnà abdulrahman abdulrazak àti àwọn àgbààgbà eléyìí tí wọ́n ń bẹ nípò ní ìpínlẹ̀ kwara láti ran àwọn lọ́wọ́ láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ àìsí ètò ààbò eléyìí tó ra jaja ìyẹn ní agbègbè ọ̀hún ẹgbẹ́ kan tá a mọ̀ sí community development union ACDU nínú àtẹ̀jáde tí wọ́n fi léde gba ti ọwọ́ ààrẹ wọn ọ̀jọ̀gbọ́n NJ Bello wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ní àwọn ikọ̀ báńdì tí ó jẹ́ káwọn onísinmi ọ̀gọ̀rọ̀ ni wọ́n ti fi ilé ìgbé wọn sílẹ̀ sí látàrí bí wọ́n ṣe ń sá àsálà fún ẹ̀mí wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ yìí ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní láti bí oṣù márùn sẹ́yìn báyìí àwọn onísinmi lọ́wọ́ àwọn ikọ̀ báńdì òrèkóòrè ni wọ́n ń wá tí wọ́n sì ń ṣe àwọn lọ́ṣẹ wọ́n ní àwọn ẹbí nínú ìlú yìí wọ́n ti san àpapọ̀ owó tó ń lọ bíi mílíọ̀nù méje náírà 7 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ láti fi gba àwọn èèyàn wọn sílẹ̀ ẹ̀wọ̀ ẹgbà wá o kínní yìí kàkàkéwì àgbọ́dẹ̀ kókókó ló tún lé sí gẹ́gẹ́ bí ariwo eléyìí tí àwọn ènìyàn àjọba ìbílẹ̀ ìfẹ́ lójú ọ̀hún tí wọ́n ń pa ẹ wo ìyàrá ìròyìn iléeṣẹ́ wa ni wọ́n tari ìròyìn ọ̀hún sí láàárọ̀ tòní.
0: kọlọ́run bá dákò dábọ̀ kó ṣe wọ́n ní rírí kó tú wọn sílẹ̀ láṣẹ ọlọ́run ọba. kí n kọjá lọ sínú ìwé ìròyìn guardian ikú agbádá rẹ̀ rí ẹ rí ẹ bí ìgbà ẹ̀kọ́ ṣe kọ́wọ́ ti lé ti ìgbà láàmú kọ́wọ́ tògiri bẹ́ẹ̀ ẹ̀làwà ń bẹ o lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ètò ọ̀gbìn àwọn gómìnà kan ò ní wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbo ni wọ́n ti sọ àwọn gómìnà wo ni ẹja dẹ́ka polówó ọjà náà
1: kálọ̀
0: polówó ní tà
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
0: Mire dododo.
1: Atupale iroyin.
0: Lati ikani igbonsafefe Diamond 88.7 FM to takamale nle ilorin. Yo ba bo woni bi abaroko ti si.
1: Ibe la fa bo si beyin o ba loju kokoro.
0: Bi ta won wo.
1: Abi isegun ni.
0: Sugar ba ja. Nothing Musa no go see forget. Ki n ko ya lo sinu iwe iroyin gẹdẹ. Àwọn gómìnà mẹ́fà wọ́n jẹ́jẹ́ wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn láti pèsè àwọn iṣẹ́. Àwọn gómìnà mẹ́fà kan wọ́n ni wọ́n ti ń fọwọ́ sọ̀yà wípé àwọn yóò lo ẹ̀kọ́ tí wọ́n kọ́ o ìyẹn níbi ètò kan nílẹ̀ tí wọ́n pè ní glodingbe industrial zone nílẹ̀ tí ó wáyé o lóyún orilede olominira bene agege bi ile nigeria bi won se ntepele mo ipa lori ati se idasile awon ile ise leleti o ni se pelu oro eto agbin eleti yo mu pe ki agbende ki o de ba bi a se pese nkan labele ti o si je ki awon odolagba ki won tubo ni se si lowo o awon gomina o ti won soro leyin ti won darapo mo igbakeji are ile wa senator kashim shetima lori abewo iyen si eka ibi ile ise owo eleti won ni ko jina si agbegbe kotonu nbi ti won ni won ti pese owo eso kasu ati awon nkan ogbin mi eleti o je pe won se daada to si je pe won se dawon agbokan na ni iko ohun leti atire gomina up uzojimati pele imo gomina dauda lawanti pele zamfara te mo gomina kenep mutwan ti ipele plateau abdurrahman abdrasak ti ipele Ikwara de madiko umarada ti ipele kasina o ati gomina ipele jigawa eyun gomina oma una madi iroyin ohun inu iwe iroyin guardian oloko agbada re si
1: o da je kemi na o se be ki wo ni iwe iroyin the points o jade loju mo toni e se ri won je ko di mimo ipe ajo mogun owo won ti pada te osise omogun kan ti won ni won wa muhammed yusuf o se be gbagbe ipe won kede ipe won wa muhammed yusuf o latari esu wi pe o nta awon aso omogun ati awon ohun elu omogun fun awon iko agbesumo mi ati awon odaran miran ajo omogun ti wa jade si gboro aye ipe owo ti te won ni owo iko omogun 7 provost group operation ta mo se adinkai ohun ni owo won ti ogbeni ohun ni ibudoko to nbe nilu maduguri lasiko to fe japa lo si ile cameroon eni to je Adele alukoro fun ajo mogun adinkai niyun ogagun go ogagun muhammed goni o je ko di mimo o ni iwadi fi han bi pe ogbeni ye to je osise omogun ye lo se be sade de po ra lenu ise iyan ni ojo keje osu keje odun ta wa ninu aye o si lo fori pamo si lu madugore sugbon ko mo wi pe ajo mogun ti ndode ohun ni gbogbo ti buto rorilede ye bo ti gbori bota bayi bi pe ko won o japa lo cameroon ni ajo mogun ba gan sokoto pe iwa Oh, be can. O ya pada bobi punch lo so di mi
0: egberun samunu
1: ko le samajo mogun lowo
0: eh eh mo lo lowo ni o eya o mo lo lowo ni o
1: eh
0: olani eju be lo
1: okay baba majo mogun
0: so pe po
1: po
0: atala eje ko je lo sinu iwe royin daily post lori oro inoba ina mana mana electric baba atupa are tinubu Inche ni olori kopi. Bugba wan kati moni laka. Lodi oro inoba. Emeko omo shalaye. Atiku. Lo soro be. Igba keji are. Nigba kana nile wane jiria. Toto je olu DJ Dupo are. Labe egbe oshelo African Democratic Congress. ADC. Nino eto yidibo apepo odun 2027. Eyo atiku Abubaka lo ti je ki o di mimo ni yanyanya wi pe se ri are Tinubu oni o ti pada lori copy gbogbo ilana o akole ti o ni o lori ati mu agbende ba oro ina oba ni enile Nigeria lati bi odun mokan leni ogun eni ti nse agbenuso atiku Frank Shaib don gaga ni o si so loju oro ninu atijade kan ni elana ojo aiku gege bi o se so Oni gbigba eleti minister foro ohun amusegbara nile wa Nigeria Joseph Tegbe ti o gba wi pe ile Nigeria oni won ko le gbara le nikan o lori oro ti o ni se pelu ibudo ohun amusegbara oni eyi gan ni ofion wi pe gbogbo nkan eleti oga ohun niyun Atiku Abubakar ti o ti ni laka ge bi blueprint lori oro inoba lati mu agbende ba deba oni o ja wi pe are Tinubu ti o ti lo re se eda re to si se amulo re copy oni won pe daily post olo post iroyan laro yin
1: omo baba ti sha ayo won ni yo ma se kene
0: wi ma jo mejo ya
1: e wa je ko di mimo pe ba won mejeji ba rin po o se se o ki olohun gogo fole won
0: ta je ni ti o koju ejo ngbati boya sebe saju okan bo leyin eyin awo ruru re nsin bo ejola
1: oh no, tell you.
0: Ah,
1: oh no, don't do you. We buy
0: Kawa when it's your cojure.
1: Gabby, Uncle, wait, Jabogil, Nigeria, tell you, Baba Shigula, Wally, only Jacko de Mimon, Lodgemonton, eh? Only Pitaubi, be Pitaubi, at Rabu, Quakwanso, Tawan Majaji, Tawan Bafimo Shokan, oh no, Shesho, Kididu, Kioson, Koso, Didu Fuan, in your last equator, the Buare, or do 2027. Oh, sorry, ye, last equator for one lady, Logi. Amon ma woran o te wajo oni se ri awon oloselu mejeji yi bi won ba fi mo sokan ti won je ki oro won papo oni awon mejeji yi o ma sese ki won fi eyin gbogbo awon akegbe yoku ki won fi eyin won gbole nitori bi pe aseyori awon mejeji bi won ba sopo oni yo ma mu ida adarin ta mo si 70% ohun lo woye be lasiko ti won bi lere awon oro to si n face eni to je akowe ijoba orilede yi tele Baba Shiru Lawali, Arapa, Ele Itosa, Logi Eto Idibo, Bobo Bo, Adu 2027. Africa, si what you say. Inu wego yin vangadi, ni go nyan wala roto ni.
0: Oh, le, parolo to, Arapa, unu we kobo, melo ni taiwo, yoka mbe. Ega la, sinu, iwe ronyi deli posi, la roto ni. Eh bo woni eni to ba se o tani ko o se ri o
1: ojure o se ni
0: tani
1: ko riri
0: yo da fo
1: ase o
0: pe awon ma ile ise olopa merin yo koju idiya je lori for of video kan tin lo kakiri bi woni won ti ri won ti won tin duro lori ko yin duro yin wo wa pe ile ise olopa nile wa Nigeria oni won ti bere igbese idiya je o tako awon osise re merin lele ti for of video kan to se aka Wow, we fesun kan wi pe won wu iwa koto iwa ti ko jomo akose mose ile ti o tapo ilana ise olopa nlo re lara awon omo ajo ohun lakoko ile ti won ni won se ise duro kin yewo iyen ni opopona ma sose ile ti nbe oni Lagos to Benin pe awon omo ile ise olopa oni atiri assistant superintendent of police kan ati inspector meta o ile ti won ni won se idama won ti won si gbe won lo iyen ti ahama iyen ni kete eleyi ti o ja wi pe won ti ri for video ohun gege bi atejade ti won wa fi lede

0: látàrí ìṣẹ̀lẹ̀ àwọn ìdígunjalè ní ojú ọ̀nà tí wọ́n pè ní Nọ́ńfíà ìyún lójú ọ̀nà wọn. Wọ́n ní ẹnìkan jáde láyé lásìkò àkọlù tó wáyé ní kòpẹ́kòpẹ́ yẹn. Ẹnìkan tó jẹ́ olùṣàmúlò orí ìtàkùn ayélujára ló bá ṣe bẹ́ẹ̀ ké síjọba ìpínlẹ̀ Anambra àti àwọn àjọ elétò ààbò kí wọ́n gbé ìgbésẹ̀ ìdáàbòbò ẹ̀mí ní ojú ọ̀nà yìí, nítorí pé bàtà àwọn àtìláwí yìí ti rọ kọlákọlá ìyún ní ojú ọ̀nà náà wípé ó ti fẹ́ẹ̀ di gbogbo ìgbà tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń ja àwọn èèyàn tí wọ́n ń kọjá ní ojú ọ̀nà náà lólè. Inú ìwé ìròyìn Daily Post ni ìròyìn ọ̀hún wà. Ẹ̀jẹ̀ ń tú sáré jó o. Nínú ìwé ìròyìn Leadership tó jáde lójúmọ́ tòní, adájọ́ ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Kebbi adájọ́ Furuku Hasanu Banza òun la gbọ́ pé wọ́n ti jí gbé sá lọ látọwọ́ àwọn afurasí ikọ̀ agbésùmọ̀mí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtù ọjọ́ Àìkú ní ilé ìgbé rẹ̀ tó ń bẹ ní Bunza, ìyẹn níjọba ìbílẹ̀ Bunza ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n ní adájọ́ yìí òun ló ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Sokoto kó tó di wípé àwọn ikọ̀ afurasí ikọ̀ bandits yìí wọlé tọ́ lọ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lọ jígbe. Ẹ wò ó, wọ́n ní nígbà tí wọ́n wọlé ìṣe ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ láti fi lé gbogbo àwọn èèyàn sá kí ó tó di wípé wọ́n jí adájọ́ náà gbé sá lọ. Leadership ló sọ di mímọ́.
1: Ó dá ọ̀pọ̀ òun ó ti ṣe bẹ́ẹ̀ ó kó wa pátá mara lórí ètò dòmírè dòdòdò.
0: Àtúpalẹ̀ ìròyìn.
1: Ẹ̀ǹbí Abadé a máa gbẹ́sẹ̀ kan sápá iwájú nítorí pé wọ́n ní ìtẹ̀wájú ó lọ pa ṣẹ́gun. A máa lọ sí abala lámẹ̀ẹ́tọ́. Àwọn kókó tí a máa gbéyẹ̀wò láàárọ̀ tòní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ó wá láti ìpínlẹ̀ Kwara tí a ń bí lórí ọ̀rọ̀ agbègbè Kahama tí mo ti ahùn yẹn ní ìpínlẹ̀ Kwara ń bí a mẹ́nuba. Bákan náà ló jẹ́ pé a mẹ́nuba ọ̀rọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn gidi gangu kan wọ́n ṣe àkọlù sí àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilé wa INEC nípínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tí wọ́n ní wọ́n kó bitibiti àwọn káàdì ìdìbò wọn kò lọ ọ̀bẹ gbogbo ẹ̀ lámàmẹ́ láǹfààní láti mẹ́nuba. Ṣùgbọ́n kó tó di pé a ṣe èyí òun àlejò wa tí wọ́n jẹ́ lámẹ̀tọ́ ògbóǹtagì oníròyìn ni wọ́n ìhun alàgbà Àbáyọ̀mí Akinlolú Alhaji Alhaji torí mẹ́ka tó bọ̀ bá a rí ìka rẹ̀ a máa kí wọn bí wọ́n bá ti kára lé tán a lọ sẹ́ka polówó ọjà kó tó di pé a máa wá bẹ̀rẹ̀ sí ní yànnà náà
0: ọ̀rọ̀
1: ẹ bá wa kí àwọn ọmọ nàìjíríà ti ń gbọ́ wa tí wọ́n ń wò wá káàkiri tùbútùrú ilẹ̀ àgbáyé.
2: Olóòtú lọkùnrin olóòtú lóbìnrin mo kíyìn o èyí tá ẹ gbọ́ wa lé ẹ káàárọ̀ wá jíǹde ara ọmọ jẹun.
1: Ẹ ṣeun gan-an ni. Rárá ẹja sáré dé ẹ̀ka polówó ọjà bí a bá dé láti ẹ̀ka polówó ọjà a máa bẹ̀rẹ̀ sí ní mú kíní ọ̀ ní kọ̀ọ̀kan ìjèjì. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n.
0: Ẹ kú kalẹ̀.
3: Ẹ káàbọ̀ sílé ẹ̀kọ́ gíga Al-Hikma University àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí a mọ̀ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005. A kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbéni dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní di ẹni yìí ẹni ẹ̀yẹ láwùjọ. Gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ni NUC fi ohun tẹ̀lù. Ilé ẹ̀kọ́ gíga Al-Hikma ló gba ipò kíní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣe ipò kẹta ní North Central Nigeria lọ́dún 2025. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kànbalẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀ díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmauniversity.edu.ng. Al-Hikma University Ìlọrin Nàìjíríà Learning for Wisdom and Morality. Olùkéde Dr. K.A. Oladimeji Registrar and Secretary to the Governing Council.

0: tọ ṣe ti ka ipolowo ọjà wa ha ṣe bẹ ṣe ojo opole amọ alagba alajise ni afikun
1: ti mo fe sara se correction to le bun pe correction ni mi na won lo si koda oru ni won lo ṣugbọn ta n so ni pe bo se lo bo ti de ko je pe awon fun awon mo saaju ko de ma je pe nikan ni soro ni oruko won ti mo pe awon oniroyin ta won no awon bi awon bi awon eyan o ni mo bi pe akoni ogun tin saaju ogun ti mo fe so niyan
2: 0913655 6952
3: ada pe ba yi radio yin le abi ke kuro legbe
4: e se ojumo
5: diamond oni wale o
4: ami
5: oruko temi ni apa se bi lati sake todo eh se yi akoko aki diamond ni se yin oni wale bi eke bi aki government state ona we dey come start to yori se yi won gbinyanju wallahi na ba ni yan gbinyanju won gbinyanju ko ti yan ba ti sake yori a o ku ye e o ni gbadura pe mo sake yori se ri eto a o fara ta ko tonu abi an se ba wa mu ra si ti won se pe oke o te na nda wa lohun e gbon to fun ani ibudo gugun kan ni lai pe yi so ti won tun ku mama tun dake ti won tun ma ba wa pe baba sinubu ti ara ma gege ara ti oyo na de ti ara ma se so ki won ja ko to olohun ti won ba wa ja ara ma eto agbo ni na tun mu e ti wolu eh se ri kini kan e ma o pe la tori ilu yi e ji ka ni beru olohun ka ni dara wa ki de wa gbogbo ajé wù wà bàjẹ́ ìjọba bá ti mú wa ẹ jí ká máa pa wọn ìjọba ti ń pa wọn tí ilé ẹjọ́ bá ti tó já dájọ́ pé ẹni yìí tẹ̀ tó fi o ẹ lọ bá sínú kù lọ́wọ́ gómìnà kí wọ́n sáìn ṣébí ẹ lórí kí wọ́n pa wọn ó ti rẹ́ẹ̀rí ó ti ní kí wọ́n pa wọn ó wá kù sọ́wọ́ àwọn gómìnà wa sí gbogbo orílẹ̀-èdè nàìjíríà
2: oda a ti gbọ́ ti yin ẹja tó wo ẹlòmíì 0913655 6952
5: Hello?
4: Hello,
5: Carol. Hello, Carol. Hello,
2: àtẹ̀ránṣẹ́ lójú òpó wàsápù wa alàgbà kọ́ládé àyìndé láti àsàdàn mẹ́dàkọ̀ ẹ̀ máa bá wa ṣe kínní ìṣókí ìmọ̀ràn náà lẹ́gbàjọba lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀nàrẹ́bù àbáyà yusuf láti agaka ìsàlẹ̀ fúlàní wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìdáhùn sí wọn lórí ọ̀rọ̀ ìkónínígbèkùn àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni wọ́n wá rọ ìjọba ìpínlẹ̀ náà kí ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ni wọ́n fi ẹ̀yìn òun ṣọwọ́ sí wa ẹjá wo ẹnì ẹ̀dàkùn ẹ̀bà àtúmú o ẹni ní ẹ̀ka àrọ̀ omidan àti ọmọ bàtíṣà wọ́n ní ó jẹun tí ó bá pé àwọn àwọn aláìmọ̀kan nígbèkùn tí wọ́n tó 176 ní ìjọba ìbílẹ̀ káàmọ́ láti ọjọ́ ẹ̀ wọ́n ní kí ni ìdí tí ìjọba àpapọ̀ tí mọ́ ìjọba ìpínlẹ̀ kwara ò lè lo ìlànà tí wọ́n lò láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire

0: nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lórúfẹ́ ìlànà náà láti yọ̀ǹda àwọn ẹni Ọlátúnjí Káyọ̀dé ni wọ́n fi yín òṣọwọ́.
1: Àlàáfíà fún yín sà.
2: Àlàáfíà fẹ́yìn náà.
1: Ìlú Atọ́jú ọgọ́dún ládájọ́ rìn. Let us call the spade a spade. A ní àgbòrò mẹ̀hẹ́ èyí tíjọba bá ṣe. Ẹ ti fún ti kọ́mọ́kọ́mọ́. Tí èèyàn bá ti pẹ́ lórí gá, èsì kéèsì báyọ̀ lórí ẹ̀ ni. Ìyẹn ló fa ti di gómìnà tásán bì sàn ojú gbàṣàwó. Pẹ́pẹ́ ìjọba wa ti dẹ́bù wọn. Bíbá ní sẹ́m. Ìjọba pọ̀ kọ́ ló ṣe rí bọ̀nù sí tó ń sọ. Mo ní kàbúrà wọn. Ẹnìkan lówó. Pé owó ló fi sponsor wọn. Ó lè jẹ́wọ́ ní àná. Ó lówó gbẹ̀rẹ̀ dun ni. Àdúgbò kan mọ́. Èyí tí ìjọba fẹ́ yìí kó ṣe. Ìpàdé ó tó gẹ́lẹ́. Wọ́n dẹ́bù wọn.
0: Ẹ ṣeun. Adúpẹ́ Saka Oníyọ̀ Muritala láti Alórin. Wọ́n ní lójú tiwọn, wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò ojútùú sí. Wọ́n ní kò yẹ kí ó máa jẹ́ nǹkan tí wọ́n máa jíròrò lórí afẹ́fẹ́. Wọ́n láwọn gbàgbọ́ púpọ̀ wípé iṣẹ́ ń lọ lábẹ́lé. Wọ́n ní wọ́n wá ro àwọn iṣẹ́ aláàbò wa kí wọ́n túbọ̀ tẹpá mọ́ṣẹ́. Ẹ ṣeun. Ọgbẹ́ni Ahmed Banjo láti airport wọ́n ní wọ́n rọ gómìnà kí wọ́n túbọ̀ jáwé sí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Kwara ní pàtàkì jùlọ àwọn tí wọ́n kó ní káhàámọ́. Ẹ ṣeun. Ẹ já wo ẹnìkan sí ká máa lọ.
2: Hello, ẹ káàárọ̀ o. Hello.
0: Ẹ kú ojúmọ́ o.
1: Adúgbò náà kúkú kọ̀ mí ni bàbá Mọ́gàjí ilé àgbọ̀ ojú ẹkún.
0: Ó yá ẹ bá wa mú.
1: Bàbá gómìnà yìí irú àwọn fílàní dáńgbìmọ káàkiri gbé
0: wọn láwọn. Ẹ dákun àyèlé máa dárúkọ ẹ̀yà kan lórí àtẹ̀gùn nítorí pé ọ̀rọ̀ ìwà ọ̀daràn kò pẹ̀kú sí ọ̀dọ̀ ẹ̀yà kankan bó tilẹ̀ wo kiri ọmọ. Ẹni ni wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara wọ́n ní ìjọba ti sùn púpọ̀ jù lórí ẹ̀. Adémọ́lá láti Gao CB àwọn ni wọ́n fi èyí ń ṣọwọ́. Omidan
2: bó ni
0: ká máa lọ. Ká máa lọ skoda. Ọ̀rẹ́ ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ pè sórí ètò lónìí. Ẹyin tí ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ adúpẹ́ o. Adúpẹ́ lọ́wọ́ lámẹ̀tọ́ wa alàgbà Àbáyọ̀mí Akinlolú ògbóǹtagì oníròyìn lámẹ̀tọ́ láwùjọ òun náà ni wọ́n jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Kwara àti káàkiri tìbútù ilẹ̀ àgbọ́lá. Ìyá adúpẹ́ o. Ẹ máa gbàgbé pé ìdásí ìwòye lámẹ̀tọ́ wa tí mọ àwọn tí wọ́n pè wọlé àti àwọn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ó yàtọ̀ sí ti àwa ti àjọ atọ́kùn ètò yìí àti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ adúpẹ́ àmọ́ lórí. Lọ́la lẹ́ máa pàdé àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wa mí Ayọ̀dèjì Ayọ̀lá lórúkọ mi o.
2: Omidan Ọláyinka Ajani Ajibade Lèmi jẹ́.
3: Are you ready for drama? Excitement, surprises, and entertainment of Big Brother Naija Season 11. Everything is for the taking. Don't miss a moment. Watch Big Brother Naija Season 11 on DSTV Channel 198 or GoTV Channel 49. And guess what? You can now get a new DSTV decoder for just 15,000 naira only. This comes with a 1-month subscription on DSTV Yanga package. For GoTV, get yours for just 15,000 naira plus 1-month subscription on GoTV Jolly package. And for your entertainment on the go, you can also watch Big Brother Naija and other favorite channels on DSTV Stream and GoTV Stream app on your smartphones, laptops, and iPads anytime, anywhere. What are you waiting for? Get your decoder today. Enjoy Big Brother Naija Season 11 excitement, the drama, the fun, the unforgettable moments. DSTV Channel 198, GoTV Channel 49. Entertainment just got better. Headline sponsor, Bet Power.
4: The time is 9 o'clock.
5: Ago mesan tilu.
6: You cannot control me. You cannot. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
7: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul, it's radio like no other. Diamond FM, shining supreme.
8: Incredible and reliable news on your shining supreme station, Diamond 88.7 FM.
9: For the best of national, local, international news and sport,
5: Tune in to New Sponge and Diamond 88.7 FM. New Sponge, all about the news.

0: Especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́ bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: tó jẹ́ ọmọ ẹgbẹ́ ADC tó gbégbá ìdíje ńgbà náà àwọn àgbò òṣèlú wa lè tí wọ́n máa ṣe tẹ́lẹ̀ bí ADC ṣe jẹ́ yìí làwọn ẹgbẹ́ mi náà ń bẹ tó ṣe páwọn àgbàlagbà máa fi ṣe pé ní àìmọ̀ ẹ̀yìn sáà ẹ̀yìn ajá rẹ́jísítà ẹgbẹ́ ìkalẹ̀ gbẹ́gbẹ́ yìí náà bá ṣe akájúkú dìde ńgbà láti ṣùgbọ́n yìí àwọn gbogbo wa àwọn tó jó lóṣèlú tẹ́yìn ò bá tiẹ̀ mọ̀ wọ́n mọ àwọn tí ń bẹ lẹ́yìn ìgbà náà tí kàchúgbà tí kàchúgbà kí ló padà ṣe ńgbà tó tóun gbégbá àdìjẹ kí ló padà ṣe ẹyin náà mo sọ fún yín tó padà ṣe náà ni pé ní àwọn tí wọ́n ṣokùnfà ìjáde rẹ̀ ńgbà náà wípé ìwọlá ọ̀sẹ̀ búwọ́n náà bá mobilize lọ́ọ́ mobilize àwọn náà ń padà bọ̀ wá ṣùgbọ́n in the last one year gbogbo àwọn ìyẹn láti mọ̀ pé ní eléyìí ni alternative platform tí gbogbo àwọn ọmọ nàìjíríà tó fẹ́ ṣòṣèlú táwọn náà ti fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé bí oníṣòlú olóòdodo ni wọ́n ń wá kiri ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó tọ́ àtúnṣe tó yẹ kó ṣẹlẹ̀
1: àwọn aráàlú aláàjì mashood àwọn aráàlú hàn pé bó o lẹ ṣe fẹ́ jẹ́ alternative pé àwọn tí ó ń bẹnu ẹgbẹ́ òṣèlú yín ADC pé a ti gbé wọn wò tẹ́lẹ̀ àtìmọ̀ wọ̀ tí wọ́n gbé àti mọ àwọn olóṣèlú tí ń ṣe ìjọba lónìí a sì mọ nǹkan tí wọ́n ṣe pé ẹgbẹ́ òṣèlú yín tẹ́ ń pè ní alternative yìí pé àwọn tí ó léwájú yín tẹ́ ń pè ní bóyá ọmọ òye àbí olùdíje pé wọ́n á ṣe dáadáa nígbà tí wọ́n fi ń bẹ lórí àlééfà pé kí wàá ló dé tẹ́ fi wá ń sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ni ẹ jẹ́ alternative tó jẹ́ ọ̀nà àbáyọ míì fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ní ìpínlẹ̀ kwara.
0: n tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ní inú ẹgbẹ́ òṣèlú tí ò ní pé lágbájá ní kí kẹ́ ẹ ṣe báyìí tàmọ̀dó ní pé ẹnì báyìí ni kò gbọ́dọ̀ ṣe báyìí tí ń jẹ́ pé ní in táà ń pè lómìnira gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní ogbé ADC lẹ́tìlẹ́ ni bó àti APC o PDP o any other party tí bá yẹn sísin nàìjíríà lẹ́nìí tẹ́ ẹ lè mọ̀ pé ẹgbẹ́ kò sẹ́nì kankan nu wọn tó lè dìde láì jẹ́ pé ní ó gba àṣẹ ibì kan látọ̀dọ̀ ẹnìkan láti sọ ẹ̀kejì nínú ẹgbẹ́ ADC lásìwájú táwa ti ń sọ pé ní wọ́n decentralized leadership ni ẹ̀yin ó já síwájú èmi ó já síwájú arábìnrin mi náà ó já síwájú a jọ wá papọ̀ in tó bá wá nínú ọ̀rọ̀ ẹgbẹ́ àkójọpọ̀ gbogbo wa ni kìí ṣe pé ẹnìkan sọ pé in tá a gbọ́dọ̀ ṣe in tó bá máa mẹ́tẹ́ẹ̀nì kankan sí nǹkan kan nínú ẹgbẹ́ ADC gbogbo wa ti jòkó láti lè wò ó eléyìí tá a fẹ́ ṣe yìí àǹfààní òun ló mu faraàlú tá a bá láǹfààní eléyìí tá a fẹ́ ṣe yìí ìnira olóòkóbá tó fi jẹ́ pé ní kódà gbogbo àwọn tí ó díje nínú ẹgbẹ́ PADC lẹ́yìn tá à ń bábọ̀ yìí gbogbo wọn ti sáàyìn pé ní à ń pe ìwé kan ní orange book èyí òun ló ṣàlàyé gbogbo ohun tí ìwọ gẹ́gẹ́ bí olùdíje wa nǹkan báyìí ètò báyìí ìjọba ti lè gbẹ́sẹ̀ kọjá abẹ ìjọ náà ni wọ́n yọ ọ́ kó gẹ́gẹ́ bí no matter the position tó kó lé wa àwa kò sẹ́gbẹ̀ kan tó ṣe eré ẹ̀rí nàìjíríà every candidate will sign to that pé ìjọba bá ti lè ta gẹ̀rẹ̀ pé ètò eléyìí nígbà tí APC dé APC wẹ́ẹ̀ wọ́n ní pé àyìn tó jẹ́ tí wọ́n yàtọ̀ ni pé torí ẹgbẹ́ kálukú àwọn tó fún àwọn tó lọ́ọ́ bá wọn ló jẹ́ kí wọ́n wù ní sìn nígbà tí wọ́n dé wọ́n gbogbo àwọn sọ fún wọn pé change change slogan tán gbé dégbà yẹn so nígbà tí wọ́n dé tíjọba dé ọwọ́ wọn tán èyí tí kódà èyí tó fi jẹ́ pé ní ó ṣe pàtàkì jù tára ìlú àwọn tó pé ara àwọn ọjọ́ kan nínú ìlú fi tẹ̀lé wọn ni pé restructuring nígbà tí wọ́n dé tán ń ṣe kí ló dé fà á torí kò sí kan tí wọ́n fi lè kóra wọn níjanu tí ó já sí pé ní àdéhùn tá a jọ gbé fara ìlú nígbà tá a ti ṣe mọ̀ pẹ̀lú báyìí kò sí ADC ti take note of that pé anybody tó bá fẹ́ contest however mo fẹ́ sọ fún wa pé ní gbogbo ìdáhùn wí ẹni báwo làwọn aráàlú ó sì mọ̀ pé alternative ni ẹni tó bá wà nàìjíríà lẹ́nì kọ́là kó fòṣèlú kún torí àwọn afá tó níyẹn òun ni òun ò ní jẹ tíra àwọn ọmọ rẹ àtòun àti family rẹ náà òun ò ní jẹ tíra ẹni tó bá lè sọ fún wa kó jáde pé ní nínú ìjọba tò níyìí o tá à ń bọ́ lọ ìjọba ẹ̀dẹ̀kùn ni kó wá sọ fún wa kí ni ẹjẹ́ kí n bẹ́ẹ̀ lérò lẹ́nì ẹ̀ mọ̀pọ̀rọ̀ orílẹ̀-èdè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ìjọ ọba fi lè kàn tẹ gbogbo nǹkan tó yẹ kó máa mú ọrọ̀ arẹ́rẹ́jà kò sí nǹkan tá à ń ṣe ju epo nìkan tá a gbẹ́ mi lé epo òun náà ló wá nira fún nǹkan pé kódà òun ní sí oṣù tí ń lo mọ́tò lánàá ó dì nira fún láti gbé mọ́tò jáde lẹ́nu kèésì àwọn nǹkan yìí bá wọ́n ní sọ ẹ ṣé nàìjíríà nìkan ni bẹ́ẹ̀ ni kèésì nàìjíríà nìkan.

0: ṣùgbọ́n àwọn ìlú tó mọ tí wọ́n ń ṣe tó mọ̀ pé aráàlú kọ́ là kọ́kọ́ kó tó di pé wọ́n ṣe nǹkan míì tó bá rí báyìí ibi tíjọba ti wọlé náà nìyẹn iná làá fi mọ̀ pa níjọba àsìkò yìí gan làá fi mọ̀ pa níjọba ṣùgbọ́n tí wálé ní ìjọba ò tiẹ̀ fẹ́ mọ̀ pa aráàlú ń ṣe kinní kan epo ṣe báyìí a dáṣẹra náà nìyẹn torí ìjọba ò ní dá sí torí pé àwọn kan ní ń tà bí wọ́n ṣe ń tà nílùú torí náà ni àwọn tẹ́yìn wá ń rà tẹ́ ń fowó aráàlú ṣe bó ní lọ àwọn èyí tá à ń tà tí ń jẹ́ crude nígbà tí wàhálà bá ń ṣẹlẹ̀ lágbàáyé báyìí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí ń wọlé kí là fi ń ṣe tó bá dáhùn wọn là ń kó àwọn fún àwọn gómìnà lówó àwọn ṣe ṣé gómìnà ni kí ló ń pa bá pé ń gbà tá a mọ̀ pé gómìnà láàfún lówó kí ló dá pé ní gbogbo ọ̀nà tó ń gbà wọlé náà àti jẹ́kọ́ pé state ní mọ̀ ni directly so a lè lọ hold responsible pé ní now subsidy ọ̀rọ̀ epo lápèjọ ní kwara tó bá jẹ́ pé ní kìí ṣe pé ní abámọ̀ pé ní ìjọba àpapọ̀ kúlẹ̀ ní bẹ̀ ni a lè lọ bá gọ́vnà abdulrahman abdulrasaq pé gómìnà wa ẹ sàánú epo tá a ń rà ní 1,200-300 naira yìí per litre yìí àwọn òṣìṣẹ́ ìlú tá a ṣe ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí ṣùgbọ́n ìjọba ọ̀pọ̀ sọ pé gbogbo èyí làwọn sọ pé tọ́lá wọn ò lè dá sí so ìjọba wa nìyẹn ṣèjọba nìyẹn.
1: báwo kó o bá sọ wọn ni bóyá torí pé ẹjọ́ níròyìn ni ò jẹ́ kẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tí ẹ mẹ́nu báyìí pé tó bá jẹ́ pé ẹ mọ̀ nípa ètò ọrọ̀ ajé ni ẹ mọ̀ wípé títa ríro là ń kọlà àti wípé foreign reserve wa àyípadà ti dé bá èyí hàn àkọ́kọ́ ìbéèrè kejì tó obìnrin ó ní wípé ẹgbẹ́ òṣèlú yín ADC kí lẹ fi yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú APC báwọn aráàlú bá sọ wọ́n ní àìtí ẹ̀ tí ì débẹ̀ lẹ fi ń sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ̀ pé tí ìjọba bá lè do yín lọ́wọ́ pẹ̀rẹ̀ pé àti pé àti gbé yín wò rí ẹ ṣe dáadáa tó ẹ bá a fèsì lórí méjèèjì ẹjẹ ń dẹ́ka polówó ọjà ẹyin ara lé mo kí yín o ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ẹ jẹ́ kí asáré dé ẹ̀ka polówó ọjà náà bí abadé a máa tẹ̀wájú ẹ ǹlẹ́ ń bẹ̀rùn o ẹ kú kalẹ̀.

0: àṣeyọríàtẹ ìwà nífẹ̀ẹ́ mi ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé awonítọ̀ ń kájù ìfọkàntọ́ òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ kwara ní nùsìjọba gómìnà abdulrahman abdulrasa tí wọ́n fi ń gbóṣù barabàǹdẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ òkànbó kìgú dùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹjírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ kwara ẹjírí ẹ̀wò lẹ̀tọ̀ tí wọ́n ti máa pàbí ìyàbìdú kókókòkòkòrò lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ kwara malam abdulrahman abdulrasa ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀ abalẹ̀ lẹ́ẹ̀kejì labala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà abdulrahman abdulrasa ti ṣe ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó ètò yóò máa wáyé ní
1: diamond fm 88.7 gbogbo ọjọ́ monday aago mọ́kànlá sáago méjìlá wákàtí kan gbáko
0: níbi tí ó ti máa bá

0: kápíyèsí ọlọ́run ọba mi ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ náà ló sì máa wà nígbà tí bẹbẹ ò bá ní símọ́ ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin ara lé sórí ètò ẹyí rí ẹ wò ẹ wá tómi ọmọ àlàbí náà lórúkọ ti tèmi èmi àmọ́ ní èmi lọmọ wọn ní sáwọ́ àwọn ga ọmọ níbo ẹja òwe ọmọ arígbúṣọlá isi sunkun kodo mo gbẹ koro sunkun kodo mo fa ati si ati koro bayi na la amojo orun la nile baba to bi mi lomo eyin ri ewo leto e ma ba wa ka lo
1: to atonto mi ti n tara waju omo eju ni mi ti n jomo elomi lo Abdulrafiu Arikeni oruko mi ajanasi agba fun bola olojoku nikan adagbere nije ejo petele mi oba gba to mara yi o sitana e ma binu temi juje ejo lo e ko amojuba mi le e to gbadun wa bi ka se kan leni lere eto ta pe ni ese kini e jajo yori ewo
2: láì ní dènà pinnu mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ mo mọ̀ lóore o ọmọ bàbá títà very unusual presenter kan ò sì gbọdọ̀ dánrú ẹ̀wọ̀ kẹ́yìn máa wọ ilé before the time àìgbélà ẹgbẹ̀ àtàwọn producer kan mẹ́ni ó dùn lẹ́nu ọmọ sáré wọ studio ọ̀dà ẹ̀mẹ́jì àdá alágbára mo kì í ẹ̀kọ́ àmójúbà wa ẹ rí ẹlẹ́pọ̀ àyànga ti gbọ́n àríkẹ́ ọ̀tọ̀ ni ok bóyá ntọ́fà because naira kìí ṣe torí pé tiẹ̀ ọwọ́ abẹ ni bọ́lú lójókòó náà ni mo ti gún wà báyìí ẹ má jẹ́ ká dé ìnà pẹ́ nítorí ọjọ́ ti lọ àlejò wa wọ́n wà lórí ètò ní àárọ̀ yìí àwọn gẹ́gẹ́ lẹ́ni àkọ́kọ́ tọyẹ kakọ tọrọ àforíjì fún torí pé tọ́ má léèyàn keep to time mo jẹ́rìí hàn àwọn gẹ́gẹ́ ti dé àwọn gẹ́gẹ́ wá ń ṣàyà eré tá à ń sábọ̀ ìṣe kékeré ìgẹ́ta sì bí náà lóní bó ti jẹ́ ẹni kìí ṣe pàrọ̀ bí gbẹ̀ka burúkọ lọ́sẹ̀ ni dáadáa
1: náà
2: adúpẹ́ ẹ bá ń kí aláàdì kẹ bá ń dákọ yín sá.
3: gbogbo ara lé ẹ káàárọ̀ o ẹ sì kú ipẹ́ tó ń pàdé mi lóto
2: lónìí
3: ẹ̀yin láàmà wá bá àwa náà láàmà wá bá ẹ káàárọ̀ o àbúrò ò ní ṣe wá o a máa jí dáadáa o pẹ̀lú àlàáfíà àti okun mo kí gbogbo lé.
2: orúkọ yín.
3: orúkọ mi ni Alhaji Abdulgani Yusuf. Tá a máa ń pè ní Alhaji Gani Aláwo.
2: Gani Aláwo òun ni.
3: Chairman Sadana of Ilorin Movement. Secretary Kwara Central Elders Caucus.
2: Alhaji Gani Aláwo èyí tẹ̀ mú kẹ́yìn ibẹ̀ gangan dìmíndìmí akọ̀wé Kwara Central Elders Caucus nínú àwọn ẹ̀dá ilẹ̀ wa. Alhaji Gani ọlọ́ba dúpẹ́ fún yín.
1: Àṣẹ o.
2: Ètò òṣèlú àwa ara wa ń pè ní Kwara. Orígun tó dé dúró lónìí kódà bóyún inú ó ti mọ̀ pé òṣèlú ti wọlé ẹ̀yin sì ní ta máa ń sọ nípa àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú nípínlẹ̀ Kwara ẹni tí ò níbi Alhaji Gani Aláwo ṣe jẹ́ òǹtọ̀ náà kàn fẹ́ pẹ̀ gan ni kìí ṣe kọ́mọ́sá láìmọ́ rí ni Alhaji Gani awuyewuye lọ́tún awuyewuye lọ́sùn àwọn tó fa ẹni ọ̀fà pàjánú ẹni ọ̀fẹsẹ̀ jalẹ̀ ẹni ọ̀mìrì ẹni onínú làálàá ibi ọ̀n bá gbà láàfin wọn ò ní tẹ̀yàn mẹ́lẹ̀ kéèyàn mọ́ ṣe ẹni wọ́n bá sì kàn ń kó o jẹ̀dá kó ní kí n mo ṣe ọ̀rọ̀ ti dórí gùn kan báyìí àti ibi tọ́rọ̀ dé dúró lónìí nípa ọ̀rọ̀ ètò òṣèlú ìpínlẹ̀ Kwara ẹ jẹ́ kákọ́ náà ń bẹ̀ díẹ̀ kó tó di pa wàá sọ pàtó nípa ètò òdìbò gan níbo ni ọ̀rọ̀ dé dúró pẹ̀lú òṣèlú ìpínlẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
3: a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ní ká máa bẹ láyé láti ìgbà tí ó ti ṣe ẹ̀dá wa tá a wá tún bẹ títí dìṣẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni mí All Progressive Congress. ètò òṣèlú tó fẹ́ sì wà láyé nísìn ò ní wípé gbogbo wa kálukú ni ọmọ wa nǹkan tí interest ọ̀rọ̀ òṣèlú èyí kan join òṣèlú torí pé bóyá mo fẹ́ mi lọ wò rárá
2: ṣé sòrí ọlọ́run torí ọlọ́run
3: ẹ ṣeun
2: torí ìfẹ́ ara ẹni
3: ọkọ òṣèlú sì wà tó wà lórí òṣèlú ni pé kọ tọ́jú ìfẹ́ ara ẹni kò sì tọ́jú aráàlú kò gbé ọ̀rọ̀ ìlú láyà kí ló lè bá a dá sí àmọ́ nínú ẹgbẹ́ APC nísìnyí ọ́ dàbẹ́ ni pé awuyewuye ń wà kò sí bí irú nǹkan báwọn ó sì ṣẹlẹ̀ tí ò ní sáwuyewuye àbá kan tara wa lóko kò sí ọdún tí ìbò bá ń wáyé báyìí tí àwọn ọmọ oyè fẹ́ jáde tí wọ́n pé èmi ó dupò báyìí èmi ó dupò báyìí èmi ó dupò báyìí awuyewuye gbọ́dọ̀ wà ni ẹ wo ní House of Assembly àwọn tí wọ́n gba fọ́ọ̀mù páwọn fẹ́ duyè Hey. About 150 something.
2: Then 157.
3: Seven. Mm. See, I man, he's 24. See, see, man, he look good. Hey, time when you so can you look interest? Then, be or budget, be to borrow, giddy. And when you need daddy, pay they can of interest in you. Gbogbo won igba gbo wa si ni pe on fe si daada fun lu na ni ama sibe sibe na baba wo ba won ta yo eyan merin
2: dilogun
3: be ni o ni eyan 157 ni
2: 133 o joko je
3: 133 awon kan be ton gba pe bolon se konu awon kan be to je ri pe won obinu won sise won nu jade
2: to la to ti target e pe se
3: be na lo se le mi ta won governor
2: okay
3: but I want to be 16. Mm. Back before my poor friend, the Gumina. Ipo eyo kan aye eni kan
2: driver kan yo gba ti ani oko mu oko le ti fe wa yi
3: ti yan 16 wa jade ti pe ohun fe se gomina
2: okay
3: se mo pe laarin 16 nisin eni kan na won
2: to last year your kan
3: therefore 15 yo kun ko won na lati faraman ni ohun lo fa ntan pe ni G15
2: okay
3: say you get it
2: agbo
3: yin no me wa G10 ni tele tele
2: okay
3: but awon house of
2: record
3: so lo fin je G16
2: okay
3: ama G10 lo important
2: okay
3: ti a fe so
2: la be gomina okay ta du po gomina
3: ki lo le fa on ni pe ti kaluku ba sare kakiri mo fe delay kaluku on nawo kaluku on nara kaluku se ba kaluku on sawo awon agba kan be ti won pe awon ni Kwara State Elders Caucus Kwara State Elders Caucus Olorun ba me fori je egbon mi eyan me pataki Alhaji Barrister Kunle Sulaiman bismillah
2: Allah amen ya allah emo ke je je ba na
4: amen ya allah
3: awon lo je chairman awon ni yi eyan ramani ni gbogbo won
2: nigba aye won
3: gbogbo awon elders yi eyan ramani ni won
2: okay
3: o si yawon ni committee of elders
2: okay
3: to won ma fun won ni imara won si fun ni mara amon gba to ri pe kini kan to fe yin ge to je pe mo o ti fe ku ni mara lasan ko o ti fe di control
2: apa awon pase a pase fun oni
3: o ti fe di control nti o ye opolopo won ni o o ti fe se kini o ti fe di control
2: imana ni ke se pe pase
3: so control n lo ga lohun o ni faramo
2: e ma la le lowo
3: le lowo je ma ba
2: se pe ngba ma ran
3: olohun se ran mi
2: imana la ni e fun wa e ma la le a lowo
3: to fa ti won fi party na
2: okay.
3: Ngba ti won a party ti gbogbo le wa sele ta pari primary awon G10 wa sase won lade.
2: Okay. Awon tin pase yi ni e ja lo.
3: E je ka lo sase won lade. So mi se rai sase won labe no.
2: Okay.
3: Amo gbogbo e na to ba ho lo ho bo wo lo ho bo omo ya kan na gbogbo wa. Kaluku lo awon to lowo nawo si bi egbe yi. Awon to lagbara nagbara awon to ni lakayi na lakayi.
2: Okay.
3: Ta ba nsoro o to ge. Mm. Se ngo
2: agbo wa agbo wa.
3: Ta ba nsoro o to ge. Ninu gbogbo won. Aboro mi oyeyin. Ninu gbogbo won leyin sinito ajadi. Ene ko le so wu pe o se o to ge ju wa lo.
2: Okay.
3: Baba mo respect e pupo.
2: Okay.
3: Oro ti won ni sin do mi pupo. Ama pelu ogo t'Olorun. Won ti yan awon committee agbagba.
2: Okay.
3: Won petu si won ninu. Olorun si je kon le gbo etu tori gbogbo atogbo won na APC ni wa gbogbo mo da mi loju pe won ni lero pe ko APC o ja kule gbo mi
2: agbo
3: APC o ni ja kule APC o si wole lagbara Olorun labe chairman wa Prince Sunday Fagbemi
2: gbogbo ẹni tí ẹ ń darapọ̀ mọ́ wa pàápàá ẹni tẹ́ tilẹ̀ má kò tí rédíò ẹ má bínú ọlọ́jà ìdí ẹ̀ ohun alájìgà ni aláwo tí wọ́n jẹ́ alága kápàdà fún sàdánà ìlọrin movement àwọn tó ní akọ̀wé fún Kwara Central Elders Caucus lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC àlàyé náà lẹ ti gbọ́ bí wọ́n ti rí tó ráwọn ni wọ́n rílé tí wọ́n ròde wọn gbé kalẹ̀ alájìgà ni aláwo ẹgbẹ́ APC ẹni tó bá hù lọ yóò hù bọ̀ àti pé titi di sebe ati so yin ati G10 ati T16 ati T22
1: ati 15
2: emi o ti ri to ni ohun o se APC ma
3: ko si
2: to ba se pe mu egbe mi ni n ta mo gbo na ni pe lagbada o ti di campo lo si egbe kan koda ki asiko toto en ti ori akoti gbeyin o le lo gbe nbo mi na se gbogbo awon ti en wi na ni sin se ni ti of yan ni pe egbe ti n petu si won lokan ta si ni gbagbo te boya te ni gbagbo
3: ta ni gbagbo
2: pe
3: won gba
2: se n tem to ba nsin pe to ba do la nsin eni omoye ti egbe APC fa kale en so ma pe a di gbogbo awon G20 15 10 a di won leyin eni ti egbe fa kale
3: kini kan ni da gbogbo kini won duro
2: esawo kini kan
3: se en get it right an do de gba ti INEC o ko awon omoye jade
2: okay
3: lati gomina senator
2: okay
3: house of rep and house of assembly ti won ba ti upload won ta sori ni kini INEC portal won INEC ti gbogbo e si duro tan ah gbogbo omoye wa re o gbogbo won o tele wa
2: da ti pe wo won
3: ah ni lati wo yan na o kaluku se siru da si ko re ni
1: oro ni lo ni won ti won ni fe ki
3: awon ni won won ni fe ki lo tu won pataki fa
2: ah ibi ti lo
3: gan awon ni yi pataki fa o kan se danu
2: aha tori ah aba e te yan
3: o se danu rara wallahi won se danu won pataki amọ ra wa mo mo mi mo mo won
2: eyan won le yin do mi iwẹnu tọmọ
3: tọmọ
1: o de wo
3: gbogbo o se danu
2: e kan ni won ninu
3: e kan gidi confirmed
2: o ta ba ni agbo
3: won se wahala won nawo won nara won nala kai won ni asuko koda won pase opolopo pase ti to je pe tin se ni
1: ka bi se olohun
3: kegbe ma fi tu en ti won si n ja si gbogbo o pada lodo lo mu ni ni gba impunity ma
2: okay
3: mo fun e kini kan mo fun e o yato si awon nisin kojo ti ton tin babo laye awon ara bi

0: Έτσι ετοσεύουν οι.
1: Adio, kí ló dé tí gbogbo ọ̀nà ṣọ́ọ̀bù yín rùn báyìí? Ẹ sì tún lẹjọ̀ kọ́ ń bẹ̀, ẹ bẹ̀rù ìlera yín.
2: Kí ni kí n wá ṣe? Nígbà táwọn oníná mọ̀nàmọ́ná kọ̀ tí wọ́n múná wá. Àwọn ẹja tí mo rà sínú fírísà tí mo ń tà gbogbo ẹ̀ ló ti bàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Ìlọ fọrùn, àfi kọ́ lọ́mọdé ń rí gbèsè ni.
1: Abalajọ ìtì ọ̀gẹ̀dẹ̀ wánù tí ò tó ń tà lọ àdábẹ́. G Technology Electronic Solar Gadgets làwọn tọrọ yẹn kàn sí. Níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan bíi Inverter Freezer, Solar Freezer àti Fridge fún àwọn tó fi ń tajà tàbí àwọn tó fẹ́ lò nílé. Wọ́n tún ń ta Solar AC, Solar Fan, Solar Generator, Washing Machine, Oven àti Blender. Tí wọ́n sì tún ń ta battery náà pẹ̀lú. Glass Camera, Wireless Land Phone, Hidden Camera, Power Bank, Drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí. All their products are directly from company. G Technology Electronic Solar Gadgets wà ní àdojúkọ MTN Office, Taiwo Òkè Ìlọrin. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ máa pè sórí 0703 769 7777. G Technology Electronic Solar Gadgets ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.

kásán ẹyin ni àwọn kókó inú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní. Ilé-iṣẹ́ ààrẹ ti kéde wípé Peter Obi ò mọ̀ nípa bí a ti ṣe ń ṣèjọba. Ìjọba àpapọ̀ ti ń pè fún ìwádìí tó yọrantí lórí ìṣẹ̀lẹ̀ ikú ọmọ ilẹ̀ Nàìjíríà kan lórílẹ̀-èdè South Africa. Àtíkù ti da ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna rí ìjọba àpapọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n há sí inú ilé lẹ́yìn ìgbà tí ilé ìtura kan tó wà ní ìtòsí ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ti òkò tí ó dàwó lulẹ̀. Àwọn orílẹ̀-èdè Faransé ti pè fún ìpàdé pàjáwìrì ìyẹn lórí làásìgbò kan. Lẹ́ka ti eré ìdárayá àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Morocco ni wọ́n ti náwó gan òṣìṣẹ́ ilé ìtura kan fún bí ó ṣe ja àwọn ọmọ ikọ̀ Super Falcons lólè owó. Ẹ̀ka san ẹ̀ṣẹ́ ohun tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kùnrin ń bọ̀ lẹ́yìn ìdánadúró ráńpẹ́.

Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ni ó ti sọ̀rọ̀ sókè lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ènìyàn ìyẹn níjọba ìbílẹ̀ Kauru ní ìpínlẹ̀ Kaduna. Atiku jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ohun tí ó bani nínú jẹ. Bákan náà ni ó jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ gbé àwọn ìgbésẹ̀ tí ó tọ́ láti lè fi dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ó fi léde ìgbà tí ọwọ́ ẹni tí ó jẹ́ alukoro rẹ̀ Frank Shaibu níbẹ̀ ni Atiku ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń pàdánù ẹ̀mí wọn ní eléyìí tó sì bani nínú jẹ́ jọjọ. Ó wá fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọ́n kọbi ara sí àwọn ìgbóríyìn láti ilẹ̀ òkèrè kọjá fífiyè sí àìsí ètò ààbò tó ń peléke sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ pé ohun táwọn ilẹ̀ Nàìjíríà ń béèrè fún òun ní ètò ààbò àlàáfíà àti ìṣèjọba ire. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nílò àtúngbéyẹ̀wò tó lágbára gidi. Ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n gbọ́dọ̀

ẹgbẹ́ kan tá mọ̀ sí Muslim Rights Concern ìyẹn MURIC ni wọ́n ti ń rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke láti máa palẹ̀mọ́ láti fi ìṣèjọba sílẹ̀ ẹgbẹ́ yìí ni wọ́n wòye wípé àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò fẹ́ràn wọn ò ṣe àtìlẹ́yìn mọ́ fún ìṣèjọba Adémọlá Adeleke ìyẹn lásìkò ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà nínú èyí nínú àtẹ̀jáde ti ẹni tí ó jẹ adarí àgbà wọn ọ̀jọ̀gbọ́n Isaac Akintola tí ó fi léde níbẹ̀ ni àjọ MURIC ti fi ẹ̀sùn kan gómìnà Adémọlá Adeleke wípé kò túkọ ìpínlẹ̀ ọ̀hún bí ó ti ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ wọn ni afárá eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí láìpẹ́ yìí ló tún ti ṣe bẹ́ẹ̀ tó tún ti bàjẹ́ láì tí ì lo oṣù tàbí ọdún bákan náà ni wọ́n jẹ́ kó dimọ̀ pé gómìnà yìí ipe ó ń gbájúmọ́ àwọn àkànṣe iṣẹ́ ní ìlú abínibí rẹ̀ ti ń ṣe ẹdẹ ju àwọn apá ibòmíràn lọ ní ìpínlẹ̀ náà wọ́n tẹ̀síwájú ipe àwọn ìṣòro tí ó dé bá ìjọba ìbílẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún kò jẹ́ kí ìtukọ̀ kí ìdàgbàsókè kí ó dé bá ìpínlẹ̀ náà bí ó ti ṣetọ́ àti bí ó ti ṣe yẹ bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn kan ìjọba wípé gbogbo ìlànà ìṣèjọba wọn ó mú kí màgòmágó kí ó máa wáyé láwọn àsìkò ètò ìdánwò ẹgbẹ́ yìí ni wọ́n wá tẹ̀síwájú wípé àwọn nígbàgbọ́ wípé gómìnà Adémọlá Adeleke kò lè ṣe àṣeyọrí tí alákànṣepọ̀ lásìkò ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lọ́nà ṣùgbọ́n gómìnà Adeleke kò tí ì fọhùn sí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí.

0: ọgbà ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ alájà mẹ́ta tó jẹ́ ti aládàáni ìyún three-story private hostel eléyìí tí wọ́n pè ní elite five-star lodge ní ìtòsí ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe tó ń bẹ ní òkò ní ìpínlẹ̀ anambra ni ó ti ṣe bẹ́ẹ̀ dáwó lulẹ̀ ní ọjọ́ àìkú àìmọye àwọn akẹ́kọ̀ọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe àkóbá fún lásìkò tí ilé náà tí ó dáwó lulẹ̀ àwọn tí wọ́n fi ara pa ni ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti sáré fà wọ́n yọ lásìkò ní abẹ́ ilé ọ̀hún tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ó péye àwọn ikọ̀ olùdóòlà ẹ̀mí ni wọ́n ṣe ń bẹ ní agbègbè náà láti ṣe àwárí àwọn tí ó ṣe é ṣe kí wọn ó tún ṣẹ́kù ní abẹ́ ilé ọ̀hún eléyìí tí ó dàwó àjọ ọlọ́pàá àjọ panápaná àti àwọn òṣìṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yẹn sẹ́mà àti àwọn òṣìṣẹ́ elétò ààbò yòókù ni wọ́n ti ń bẹ ní ojúkò náà wọ́n jẹ́ kó dìímọ̀ pé gbogbo wọn ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ láti rí i pé wọ́n ṣe àwárí gbogbo àwọn tí wọ́n ń bẹ ní abẹ́ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dàwó lulẹ̀ yìí àwọn aláṣẹ ò tí ì mọ òǹkà iye àwọn tí wọ́n fara pa àti àwọn tí wọ́n jáde láyé àti iye àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ti ó ka mọ́ ìnùlé àjọ ọlọ́pàá ìpínlẹ̀ anambra ti wá jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì rọ àwọn ènìyàn láti dẹ́kun gbígbé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tí ò tí ì fìdí múlẹ̀ kiri. Ìròyìn ẹ̀kúnrẹ́lẹ̀ tí ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ wa dáa Monday ti 8.7 FM ìlọrin lẹ́yìn ìdánudúró ráńpẹ́ ìròyìn lẹ́ka tílé òkèrè àti ti eré ìdárayá lámàmúwá sí ti ìgbòyìn láìpẹ́ à ń padà bọ̀ láìpẹ́.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.

Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Morocco ti nawọ́ gan òṣìṣẹ́ ilé ìtura kan ní Casablanca. Òṣìṣẹ́ ilé ìtura yìí ni wọ́n fi ẹ̀sùn kan wípé ó jí owó ìyẹn ní àwọn iyàrá tí ó jẹ́ ti àwọn ikọ̀ Super Falcons ti ilẹ̀ Nigeria. Ìyẹn ṣáájú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ 2026 Women African Cup of Nations WAFCON eléyìí tí yóò wáyé. Kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán tòní, ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ààrẹ ti fi ẹ̀sùn kan Peter Obi wípé kò ní àgbọ́yé nípa ìṣèjọba. Ìjọba àpapọ̀ ti ń bèrè fún ìwádìí tó yọrantí lórí ìṣẹ̀lẹ̀ ikú ọmọ ilẹ̀ Nàìjíríà kan lórílẹ̀-èdè South Africa. Àtíkù ti da ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna rú ìjọba àpapọ̀. Ọgbà ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ dàwó lulẹ̀ ìyẹn ní ìtòsí ilé ẹ̀kọ́ gbòníṣe ti Oko. Lẹ́kọ̀ọ́ tilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Faransé ti pè fún ìpàdé pàjáwìrì lórí àrágbáyamú ìṣẹ̀lẹ̀ iná kan eléyìí tí ó ń jó ìyẹn ní agbá ibì kan lórílẹ̀-èdè náà. Lẹ́ka ti eré ìdárayá wọ́n ti náwọ́ gan òṣìṣẹ́ ilé ìtura kan eléyìí tí ó jí owó nínú àwọn iyàrá tó jẹ́ ti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà lórílẹ̀-èdè Morocco. Ìròyìn ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ. Akọ̀tún rẹ̀ tó di tó bá di ní aago márùn-ún nígbà tí ẹ máa pàdé àwọn akẹgbẹ́ wa nínú ìròyìn àgbáyé fún ti òní. Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ àwọn ìròyìn yìí lédè Gẹ̀ẹ́sì. Ọláyinka Ajani Ajibade ló ti lókà lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Dial Monday 88.7 FM Ìlọrin Your Shining Supreme Odigba.

lórúkọ uniform mo fi ń kí yín káàbọ̀. Lórúkọ gadget shop mo fi ń kí yín káàbọ̀. Uni Lorin bread lórúkọ mo fi ń kí yín káàbọ̀. Mat tribe mo fẹ́ jó bá ṣàkẹ́sí mọ̀ ń jó lórí stage ń bí iṣẹ́ o. Wọ́n bá lọ jóru jó yẹn. Tọ́ fọ́run ẹsẹ̀ rẹ ṣe sàrá. Ọlọ́run mọ̀jà á dárẹ̀. Ìyá máa bọ̀ abiṣẹ́ ń jọ kejì á tún mọ̀ fẹsẹ̀ kẹta rìn. Máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yẹ kó máa lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Wàá gbà yìí, ó ṣí ọmọ mi. Àwọn tèmi ń gbòòrò ayé, ó ti ní nǹkan máa sọ bẹ́ẹ̀. Wọ́n ti máa clock ẹ̀ fún Ṣọlá Sérígí. Wọ́n ti ń clock ẹ̀ fún mi báyìí. Clock it. Yeah. Clock it. Okay. Oya jagba bẹyẹn, jagba bẹyẹn, jagba bẹyẹn, jagba bẹyẹn, asake o ni to.

0: gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè. Ògìrì pọ̀npọ̀ nílòdù. Ẹ ṣe gan. God bless you, sirs.
1: Aṣọ funfun má funfun ní funfun kí funfun wọ́.

0: àwọn èèyàn kí mi púpọ̀ lọ́jọ́ Wednesday tó lọ. Fún birthday mi, ẹ ṣe gan o. Mo máa lóore o.
1: 17/18/19
0: July 22nd ni birthday mi, ẹ ṣe gan. Gbogbo iléeṣẹ́ rédíò tó kí mi, mo dúpẹ́ o. Ìràwọ̀ mẹ́ta ló níjọ́ yẹn. Ọ̀gá wa pàtàkì pàtàkì Alhaji Abdul Fattah Adeni Idankazim. Ọjọ́ ẹni bẹ́ẹ̀dẹ̀ wọn àjọ ṣí àjọ kan náà ni. Ìwà mẹ́ni wọ́n bí láàárọ̀ ìmẹ́ni wọ́n bí lọ́sàn-án náà.

0: ina le show ye si en to ba fe na lowo OP wa on le se si 8032247511 8032247511 kile rimbe Shola Dauda on le marimbe eja tejo bi enunu le ba ta son kolon jari yanju lo sey edakun e ma jure yin o 85,000 ogun tani ora yi won ni kokoko lo fose meji ipe togun yen ba ti sise fun a je pe won ni operate ese won manu won fi le fun eh ni e pe number yen e kai e stop she be now e ma ma se yen mo e jo e ja gbe first caller hello
1: hello won mura lowo nu be ba mura te pe a pada se ti bo
0: won se mura lowo ni number te fi pe wa studio line 091-3655-6952 091-3655-6952
1: the studio line
2: direct hello the caller hello ekasan sir olojo
1: ekasan uruko yin
2: yes sir uruko mi ni iya fe ni lati eye nko ri
1: a ngbo yin
2: edakun o ni diran lowo yin ati omo nigeria
1: kini nkan to kokko sele gan
2: into se mi edun okan mi o ni wipe lati o ti to o te to bi odun tin le bi odun kan ba mo lati pe number yi pe ko ni wole
1: e ti ri bi pe wole bayi mama e da lo si bi oro
2: mo n sise ṣugbọn po ya o kan di pe ese mi mejejo se rin ma kódà tí mo le ju ebi tí mo wà fún yín tẹ bá fẹ mọ ibi tí mo wà tẹ wà rí mi báyìí àti dìde wọn ń gbé mi dìde ni wọn wá ń gbé mi lọ sọsibítù nígbà tá a dọ sọsibítù wọn ni ká aya scan aya gbogbo ẹ wọn á rí wọn ni wọn fẹ admit ẹsẹ mi wọn á ní wọn admit rẹ láàrin oṣù mẹta àkọkọ oṣù mẹta ìkejì ọjọ oṣù mẹfà àwa lọ wá owó wa nígbà wọn wá ní ká wá owó wa àti ẹ wá gbìyànjú à ń kọ lẹ́tà káàkiri àwọn ibi àwọn ilé ìjọsìn káàkiri wọn ni kí n lọ wá 350 wa wọn wá kù 90,000 tó fi pé wọn ni wọn admit mi síbi tí wọn ti tọjú mi ni ò wá tẹ wá sí lọwọ mi rárá.
1: Ẹ̀rìn tí ń bá gbọ́ yín ẹ̀ló ẹ̀ máa gbọ́ ẹ̀ dákẹ́ farabalẹ̀ ẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ mi tí ń bá gbọ́ yín hospital tẹ́lẹ̀ lọ́sọ hospital ìjọba ni àbí ti taládàáni.
2: Bowen la lọ. Gbà tá a kúrò ní Bowen gbà tá a rí pé òun ti fẹ́ pọ̀ jù a bá kúrò ń bẹ́ẹ̀ wá sí general ti ìlọrin níbí àwọn iléegun wa ni nígbà tí mo wá lọ síbẹ̀.
1: Ẹ máa sunkún ẹ máa gbọ́ n tí mo fẹ́ mọ̀ náà láti mọ̀ yẹn pé hospital ti gbóró ń bìbà yìí ni.
2: Bẹ́ẹ̀ ni ibi tí jẹ́ Bowen bẹ́ẹ̀
1: ẹ ní bíbí àìríbà yìí. Ẹ máa gbọ́ mi sẹ́ẹ̀ now ẹ ti wá sa owó yẹn jọ ọwá ku 90,000 tí ó fi pé.
2: Bẹ́ẹ̀ni 90,000 ló wá kú káàkiri.
1: Èyí tẹ́ ẹ ṣàjọ ohun ṣé ẹ tí ì tọwọ́ bọ̀ rárá.
2: Àti ìlú ìrìnrìn àárọ̀ kó lọ ńgbà tá a kó lọ àjòkúmọ́gbòwó kalẹ̀ náà ni mo sùn kalẹ̀.
1: Mo ní ẹ ti tọwọ́ bọ̀ àbí kásá ni àtẹ̀yí tẹ́ ẹ tọwọ́ bọ̀ àtẹ̀yí tọ́ sẹ́kù gbogbo ẹ̀ sàkù 90,000 báyìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Tọ́ ìmọ̀ràn àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ mú wa ni pé kí ló
2: ṣe rí wọn ní bá àbá san ní àkọkọ san ká àbá san iye tó yẹ ká san àwọn ìdí ẹ lè rí ìtọjú kankan àwọn ò lè tọjú wa rárá a sì mo sì tẹ musa tẹ káàkiri pé kí n tiẹ rí kókó bíi bóyá 50,000 wọn ní bá tẹsẹ kó bíi 50,000 wọn ní ó sì tún sàn pé ṣùgbọn bá wọn kí wọn wá kọ oògùn kan fún mi pé kí n lọ ra fún rárá mi kí n kọkọ máa lò náà títí
1: títí rí owó kó ẹ máa gbọ mo ti gbọ yín yé ọlọrun fi yín lọkàn balẹ ṣe ti gbọ ọba tó dẹ̀ ṣe débi tó déhùn yóò ṣe àṣeparí iṣẹ́ náà lágbára ọlọ́run.
2: Àmì àmì.
1: Ẹ pe nọ́mbà yín fún wa.
2: Kí n pè ní ìsìn báyìí. 070. 70. 20.

0: Semtech. Semtech Solar. Ibẹ̀ ni mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ ra sólà tí ibẹ̀ ní kẹ́ ẹ máa lọ fa.
1: Bàbá lè ránṣọ ẹyẹ.
0: Mo lẹ́nìkan tí ń fún mi ní testimony lónìí.
1: Ó ní lọ mà.
0: Ó ní ló di ọdún kan tó ṣe sólà tí ẹ.
1: Ẹni tán fi ń ṣe ẹyẹ o.
0: Bátìrì tí wọ́n fi bá a install.
1: Ní o tí wọ́n ti ń kò ṣe. Wọ́n bá rí wọn máa pàdé ọ́. Iṣẹ́ sí Ọlọ́run
0: ni. Wọ́n nígbà tí wọ́n install ọfẹ́ wúkọ́. Mo sì pè wọ́n ní warranty ń bẹ lórí ọjà yín. Ẹgbẹ́ wa ó di factory gbà. Wọ́n sì dá a padà láti ìgbà náà láti last year. Di bí mo ṣe ń sọ̀rọ̀ ó ní bátìrì wo òwúkọ́ kò sì dún bílẹ̀ ẹ bá mọ́. Ilé iná ọ̀gbẹ́ nú ẹ̀. Mo fi sọ fún yín pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ṣe sólà yín. Ẹ rí i dájú pé ilé iṣẹ́ tó lẹ́tulẹ̀ bẹ̀lẹ̀ ti ṣe. Ẹ̀rún ti dé ní ìsẹ́kálukú ń sọ dẹni. Òwe ní ń jẹ́ bẹ́ẹ̀.
1: Lórí ẹ nìkan.
0: Bẹ́ẹ̀ ló bá rí táyà táyà lòún ṣe sólà. Ẹ jẹ́ wo ojú ibi tẹ́ẹ̀tì ra sólà yín. Ẹ máa lọ sí Femtech.
1: Wáyé lè tẹ̀lẹ̀. Fáyáwúsá ni.
0: Wọ́n wà ní Taiwo òkè.
1: Ṣíjú àánú.
0: Lẹ́gbẹ̀ẹ́ GT Bank. Ibẹ̀ ni Femtech Solar Showroom wà. Femtech Solar Showroom. Ibẹ̀ ló wà. 0092164444 ni nọ́mbà tọwọ́ bẹ̀. 0092164444.

0: ti mo fe ka da si losan yi mo tete fe so Ọlọ́run yẹn fẹ́ gùn díẹ̀. Usman Damilọ́lá làbákẹ́ máa wọlé. Lórí Facebook, bẹ́ẹ̀ sì ni Olúkadé Mustapha ó ní great job boss. Àti White Abdulrazak kò gbérégbé. Ó ní ìrìn Arias birthday. Thank you, well done, ọ̀gá mi. Orí Yomi Balikins lórí Facebook, wọ́n ń kí mi ń bẹ̀. Ẹ̀júmọ̀ Adépọ́nà kú ètò. May Almighty Allah continue to be with you. Ẹ ṣe gan.
1: Ewu orí òbí ni òòjọ́ wọn. Wo táwọn dákun dábọ̀ àgbáyé. Dáríjì mi dákun dẹ̀ ṣe kẹ́.
0: Àwọn ọmọ ti wà nínú ọlùdé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí wọ́n múra ọlùdé nù.
1: Àti pé ó ní ìjẹ́tọ́.
0: Gbogbo òbí á jèrè ọmọ lágbára ọlọ́run. Àwọn èèyàn fẹ́ kọ́ ọmọ wọn, wọ́n kẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà.
1: Ìyá aláàánú.
0: Wá síbi tẹ́ dé nísìnyí, wọ́n sọ fún yín pé bọ́mọ yóò bá kọ́ kọ̀m̀pútà fi kẹ́ ní láptọ̀pù dání fún.
1: Níwà láyé, kan ló ti kó ńlá ti ṣá.
0: Ẹ̀sìn tó ń ṣe òjòjò wípé àwọn ọmọ nípẹ́ wọlé ìwé, first time náà tó ń lọ bá wọlé.
1: Ọlọ́run
0: tó láti ṣe owó tí mo ní mọ̀ rejọ láti sìn náà, wọ́n tún ní á fi ra láptọ̀pù
1: yìí. Aláàánú.
0: Ẹ má káyà sókè mọ́, ẹ má lọ gadget shop. Ní gadget shop, ẹ ra ọjà ní ìsinmìsín, wọ́n gbé fún yín, ẹ mọ̀ gbé lọ. Ẹ mọ̀ wá sanwó lóṣooṣù fún dídí oṣù mẹ́fà. Credit Direct ló power ẹ̀. Ẹ mọ̀ sanwó lóṣooṣù fún dídí oṣù mẹ́fà. Ẹ bá ti débẹ̀, ẹ sá ní Credit Direct, òun lè fẹ́ lò. Lọ́wọ́ kan lẹ gbọ́jà yín lẹ́sìn máa lọ, ẹ mọ̀ wá sanwó lóṣooṣù pẹ̀lú ìrọ̀rùn. Kò ní jọ́ dààmú yín.
2: Ẹfẹ́lẹ́ mò ń kọrin.
0: Ọwọ́ kan lẹ́ẹ̀mọ ṣe gbogbo ntẹ́ ìfẹ́ ṣe. Ẹ tún rí fi fowó ṣe nǹkan mí. Gadget shop bẹ́ẹ̀ bá fẹ́ ra fóònù náà ẹ lọ bẹ̀. Ẹwà Covert pẹ̀lú Credit Direct. Ẹ bá fẹ́ ra solar ẹ lọ bẹ̀. Ẹwà Covert. Ẹ bá fẹ́ ra CCTV camera ẹ lọ bẹ̀. Ẹwà Covert pẹ̀lú Credit Direct. 081 ni nọmba tọwọ gadget shop. 61111700. 081 61 11 700 081 61 11 700 081 lọ́wọ́ gadget shop ẹgbọ́ dáadáa 61111700. Gbọ́n tẹ́ ẹ fẹ́ rà fún laptop ni, fóònù ni, accessories ẹ̀ ni, CCTV camera ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn laptop bag tó dá àsìkò òjò láwàyí, ẹ má jẹ́ òjò ọba laptop yín jẹ́ laptop yín ṣe nǹkan kékeré.

0: loni oko ati yawo injo te rira yin boyfriend girlfriend injo te rira yin koro leti soro koda ngbe gba number ara yin eni tin be legbe re ojo mo ise loni to je pe be ba fe fa jayanyan ori social media se ka luku ba ti ra phone to nu oju camera re lo bayi anu re se mi oro re dori Instagram
1: eri oro kiki eri ori kiki
0: ele sojo ko le ojo de nsari sa titori yi be ka won yan da si gan 0913655692 hello
2: alafia fi
0: alafia ka san sa
2: wa mi fe mi program mo ni alejo ni mo ni ki sai kin
0: eso sa eso sa
2: ki mo da program wa dagba o
0: amisa
2: sojo e
0: amisa eso sa Eseloni, seti junior simani abi wanya inje na to ba unu
3: e ka so
0: yes sir olorun ni toruko yin
3: ah ntolajide ni na di pipeline
0: lati pipeline o ye jagbo e jagbo ti yin
3: moni kenki ofise
0: e seun sir
3: mo je tutu like pe na no de ti like
0: pe okay order e se gan mo dupe o mr olajide e se gan o e se gan o Abdul Mumin mo ṣàdúrà fún àwọn oníwọ̀rọ̀ fana mọ̀kánà àlíyà bẹ́ẹ̀ sì ni Giwa Jamiu.
4: Hello
0: ẹ kásán
4: ẹ pẹ́ ètò
0: ọlọ́run ní tò ọyẹ jágbọ́
4: ẹ kú ọjọ́ ọ̀bí náà ẹ̀mí aṣọ́ kan ẹ̀
0: àmì
4: mo fẹ́ sọ̀rọ̀ kan ni àwọn yẹn jẹ́ ń dùn mí lẹ́nu
0: àti kú mbẹ́
4: àwọn ọmọ ẹ̀dínkù lábẹ́lẹ́ ìdú ẹ̀kan mọ̀mọ̀mọ̀mọ̀ àwọn mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ṣẹ́rí ti bàbá alákọ̀ọ́kọ́ tí à ń wá ètò 17,000 fún ọlọ́run ó ran olùrànlọ́wọ́ dìde pẹ̀lú ògùn
0: ọlọ́run
4: ẹ wá tún lẹ́ni tó tún pè lé ni náà tí màmá tó sọ pé ṣẹ̀ méjèèjì ṣe mọ̀ pé lápẹ́ mi náà ní wẹ̀ lára ni ó fọwọ́ kàn mí lẹ́mi gan débi pé kó dàbí tó fọwọ́ kàn mí lẹ́mi gan ni pé general hospital wà láì ń gbọ́ nǹkan táwọn ìjọba náà lè ṣe ń tẹ́ pé ẹni tó bá rí pò sí ní problem kọ́ńtà kan ṣe operation lọ́fẹ̀ẹ́ kọ́ wá ní kíyàn lọ máa ra ògùn lọ́wọ́
0: àárín
4: èèyàn wà lẹ́yà ní gbọ́ ó kéré ògùn lọ́wọ́ àárín àmọ́ operation ẹ̀ kó jọ ọ̀fẹ́ pẹ́ mọ̀ pé tòkínì yìí ẹwọ owó ìyá yìí náà ní ṣẹṣẹ méjèèjì ó wà láàmì náà fún mọṣẹ wà yí kọ́lọ̀ kó ṣàánú èmi náà.
0: ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo gbádùn yín ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ òdìjọ́ mẹ́jọ a wá sọ
5: ọmọ lọjọ bí
0: àwọn reformers band ẹni
5: ẹ á ṣe ìgbúfọ ooo ọlọjọ
0: ẹ ṣe o
5: mọmi ìsúfúnni láti airport
0: ẹ mọ sí àmì ọlọrun àmì ọlọrun
5: nípa àwọn ọmọ ṣiṣẹ yìí o àtàwọn ìyàwó yẹn nípa
0: ṣiṣẹ ìdàgbà ọlọrun àmì
5: ẹni wà wà náà tàwa náà
0: tó níwá yín sí o àmì àmì ẹṣí sẹẹri ìfẹ mi ń pa àwọn èèyàn bí ọtí mo dẹ dúpẹ láì mo dúpẹ àwọn èèyàn fẹ kí mi fún bẹẹdùn wọn mọ pé mi láìkí ariwo lókì mà ní mi wọn ò sọ lórí ètò mi kankan láti jóni ríbàríbà àwọn èèyàn fẹ kí mi gan kódà ó jẹ wọn gbàgbé ọrọ tí mo ní wọn dá sí ó dẹ kí mi lónìí ẹjá sọ yún ìdíjọ mẹjọ ẹlẹẹkáàsán
6: ẹkáàsán ẹlẹẹdú
0: yẹn sàmọ yóò lógì ń jẹ o.
6: Adúpẹ́ fọlọ́run ẹ kú ìnáwó ọjọ́ bí.
0: Ẹ ṣe o.
6: Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára
0: náà. Amina yàlla.
6: Gbogbo orí àti bí ara tọ́nà ti ṣe fún yín lọ́dún ẹlọ́run tún ṣàlékún
0: ọdún tí ń bọ̀. Amina
6: yàlla. Yóò yìí ṣe fáwọn náà lágbára ọlọ́run. Àlàkì ò tún wá kó kọ
0: yìí níbi
6: ọdún tí ń bọ̀
0: lágbára ọmọ ìpele èyí táwọn èèyàn ń gbọ́ lórí ètò pọ̀ ọ̀dà àlè gbà pé mọ́ ìwé ẹ̀dá ẹ̀fẹ́ kí wa birthday ẹ̀ máa kí mi lẹ́yìn ètò
7: èyí
0: tẹ́ fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ dákun ẹ̀ máa pè mí lẹ́yìn ètò tó.
8: kọ́mi dalis ló kì í yí.
0: ẹ̀yin olóṣèlú o.
8: ee
0: campaign yín fẹ́ẹ́ bẹ̀rẹ̀ kárẹ̀ èèyàn méjì nù yín kó bá wa sanwó sọ̀sìpìtì pé ọ̀dà awon to ba need your presence yi tagbara won ka mo to pe in tin gba owo lo family mi nu be ba fi yun na se ko ti poju e ba fi yen se ko ti poju e jo di jo mejo o wa fara bale so dada e ba se riki lo ko mi ayin ledu omo ti ya ologi le lo e ra hun ki lo se ri e fa wo ni nje lagbari mo ri tin yin ori segbe otun tin yin segbe o si bayi Allah o sanu ojo mejo lo da love you all

0: sounds, the vibes, good talking, conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Ẹjẹ́ máa ṣe yín ní máa wọlé máa rọra ẹ̀ka ọ̀sán ẹ̀ka àárọ̀ ẹ̀ka lẹ́bi gbogbo àkókò tọ́ba ká yín máa yè tọ́ba ká yín mẹ́ ẹjẹ́ máa kí yín o. Inú mi dùn gan ayọ̀ mi kún fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ láyọ̀ láǹfààní àti máa gbọ́ ètò yìí fún talẹ̀ tò ní àbí lásìkò tá a wà yìí. Torí ibá méjì kọ́ tí mo gbédé fún yín láàkò tá a wà yìí tí ó ṣe gbogbo ẹ̀yin obìnrin láǹfààní pátápátá gbà ni o. Ó ṣeéṣe kẹ́yìn ọkùnrin náà máa béèrè pé ti yín kọ́ ẹ̀yin ṣàdúró náà àwọn obìnrin gangan la ní àfojúsùn tó dáa fún jù báyìí. Ẹ máa wò pé ohun tẹ́ ń gbọ́ yìí ó mú ìdùnnú ó mú ayọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ virago àwọn gangan ni wọ́n ní kínú mi ọmọ dùn torí pé tí mo gbọ́ látẹnu wọn tí mo fẹ́ máa dà á fún yín gan tó lágbàgbà ni. Bá a bá wo sàkó ọjọ́ méjì mẹ́ta báyìí ní ìsìn ó ti pé ọdún mẹ́ta gbáko tá a ti dá àjọ virago tá a ti dá a kalẹ̀ báyìí. Wọ́n wá wò pé bóun láti fẹ́ ṣe tó fi lè wà stand out tí ó fi dá yàtọ̀ gangan láti ṣe àyájọ́ ọdún kẹta tá a ti dá virago kalẹ̀. Léyìn tá a máa ṣe ayẹyẹ ọdún kẹta tá a ti dá àjọ virago kalẹ̀ ní 1st of August. Yóò ní ọjọ́ kìíní nínú oṣù kẹjọ. Ẹ̀rí pé gbogbo ẹ̀ ti ṣe tán láti máa jọra wọn fẹ́yìn obìnrin tẹ́ bá ń gbọ́ wá báyìí. À torí pé ọdún kẹta àjọ virago tá a ti dá a kalẹ̀ tá a fẹ́ ṣe ayẹyẹ báyìí. Gbogbo àwọn tí wọ́n ti wà nínú àkàsọ oríire òun láti ọdún kẹta tá a ti wà báyìí ni wọ́n ti máa tán rí títí sodo sápò wọn. Àwọn tí ń wojú ọlọ́run tán wojú ọkọ fún owó tẹ́lẹ̀ wọn ò dúró dè gbà wọ́n mọ́ o. Àwọn gangan fúnra wọn wọ́n ti náwọ́ sí mọ̀lẹ́bí wọn náwọ́ sára wọn náwọ́ sí community. Ìwọ́ tó wá jóbìnrin tó ń gbọ́ lásìkò ìwọ́ gangan dúró kọ́ ọgbọ́n tí àjọ virago tán mú wá fún ọ lónìí kó o lè dúró kọ́ o lè dá yàtọ̀ gédéńgbé láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Yóò bá bọ̀ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ńlá àti gbọ́ mọ́ta mọ́ kó àwọn àlejò àwọn obìnrin bí ọkùnrin ẹ̀ẹ́tọ́ jẹ́ pé ipa wọn láwùjọ kò kéré mo kó wọn wá fún yín ẹ̀ta iná ni wọn ò bá sọ pé ẹ̀ta òkú onítọ́ bá dé ẹ̀fẹ̀ mí balẹ̀ ẹ gbádùn wa ẹjẹ́ máa gbé wọn wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì àmọ́dọ̀ ẹni tí kọ̀ọ̀kan lọ virago queen wọn bẹ̀ ń bí bẹ́ẹ̀ bá ti gbọ́ queen ẹ ti mọ̀ pé n tọ́ da ní jẹ́bẹ̀dé èèyàn fẹ́ mọ̀ tora wọn ẹ kú dédé àsìkò yìí o.
2: Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko. Orúkọ tèmi ni Ìyáàfin Rashidat Bukola Akeushola.
3: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin aráalé. Orúkọ tèmi ni Adéọlá Taiwo tí mo jẹ́ Virago Duchess fún iléeṣẹ́ Virago Project.
4: Mo kí gbogbo esi tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Orúkọ tèmi ni Omidan Olajumoke Shakirat tí mo jẹ́ Virago Voice fún ètò Virago Project.
1: Ó ti dá a báyìí lálẹ́ tòní. Òun lẹ ti gbọ́ àwọn aṣojú iléeṣẹ́ Virago. Àwọn gangan lẹ ti gbó kọ wọn lọ́kọ̀ kẹjèjì kí wọ́n mú wá fún wa. Ẹjẹ́ máa lé kiní ọ̀hún lẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan kẹ́yìn náà lè láǹfààní àti mú oríire yín bẹ̀. Ọdún kẹta Virago èyí tí a ń pariwo rẹ̀. Virago Queen ẹbọ́ bí o kí ni ohun tó ṣokùnfà ìdásílẹ̀ Virago gangan.
2: Ẹ ṣeun olóòtú kí n tó sọ nǹkan tí ó ṣe okùnfà Virago kí là ń pè ní Virago. Virago jẹ́ ètò fún àwọn obìnrin. Àwọn obìnrin wo obìnrin takuntakun alákíkanjú obìnrin tí ó fẹ́ gbé dáadáa ṣe ní ayé tí ó fẹ́ ran ọkọ lọ́wọ́ tí ó fẹ́ jẹ́ obìnrin alálùbáríkà fún ọmọ fún ìdílé àti fún gbogbo àgbáyé lápapọ̀ òun là ń pè ní Virago. Kí wá ni ìdí tí a fi dá Virago kalẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń sanná ní ló ń dààmú ló ń ṣe wàhálà kí wọ́n tó ṣe bùkátà kí wọ́n tó jẹ kí wọ́n tó mu. Àwọn obìnrin là ń ṣe wàhálà púpọ̀ jù. A ṣe wàhálà lórí ọmọ, a ṣe wàhálà lórí ọkọ, a ṣe wàhálà lórí ara wa. At the end of the day, nothing to show, kò sí nǹkan kan. So ìdí tá a fi wá wò ó ni pé a fẹ́ kí obìnrin máa dúró de ọkọ, kó máa dúró de bọ̀dá fẹ́ dé, kó tó ṣe bùkátà. Obìnrin náà ní ẹ̀tọ́ láti ní ànító, àníná àti ànísẹ́kù. Ìdí ni tí a fi dá ètò Virago kalẹ̀ fún obìnrin láti gbé dáadáa ṣe nínú ayé.
1: e seun gan on le ti gbo won o gbogbo eyin obirin te fa fe gbe daada si elekeji ninu bere eyi tin ta water se ninu mi baba wo ta ka le ni eje eta erin kini nkan ohun to le je ase yori eyi te le fi ta kan gba te le fi wura pe ase yori ti virago to ti se ni lati bi odun meta ta ti da sile eje ngbo
2: adupe fun olohun oba wipe lati bi odun meta ti ati da virago kale a ti ran opolopo awon obirin ni owo awon elomi ti won ti rora won pin ninu aye obirin mi ti ko lo lewe to ti ro pe igba to won ti lo lewe o ti tan fun ohun na ni rara o a ti se iranlowo fun won ni ona ti won le gba lati fi ma ri owo gbobu kata ni rorun lalai ni se pe won woju enikankan kan to gbobu kata be na si ni a se iranlowo fun awon opolopo awon mo lewe awon ton wa ni ilewe girama a se idanileko to peye lati le ran won lowo ona ti won le gba nigbati won ba ri ka won alada won kini won le se gege bi obirin to sese n bo wa to fe di omidan kini won le se ba won se le toju ara won ti oni di pe won a di nkan ki kan si adugbo ti oni di pe awon okunrin a mo lo won bo se wu won so aran won lowo lati se idanileko leyin na a tun fun won ni ebun perete ti won le lo nigba ti won ba n se alada won be na si ni opolopo lo ti je anfani idanileko wa ti won si n gbe dada se ninu aye ti inu won si n dun ti won si ti di millionaire ni di eto virago yi so be ati be lo ta si ti dawo dada ta n se fun awon obirin wa duro
1: e seun gan kini ohun e se munu mi dun bi ti n gbo e ja tun ta ko so ki n lo si odo eni oje virago duchess ta won na ti won wa n bi bayi pelu mi e so fun mi ki n gbo tori pe eni oje virago queen won ti fi oko kan won ti fi pe ye meji won ti so awon kan ta ba pade ni ayajo ojo virago ti o wa lojo kini osu kejo yi awon nta le ri toka si won ti so ati pe awon kan mi ti o tun wu awon eyan lara pe jemi no tete darapo mo won won ti fi won ti jiyin re ta si to pada sibe e je wa mu bayi pe mo fe ke so fun awon eyan kini kan ma reti ni ijo ayajo odun keta virago yi
3: gege bi akagbe mi se so ni pe eto yi o ti lamila kan ninu awon obirin ti won de ti je anfani e lopo ki wa ni nkan ti queen of impact ma se fun wa 3 years anniversary wa ta fe se yi atag e ni queens of impact ayaba ti o nse iranlowo fun obirin lawujo ti o je ki igbe aye ko rorun eleyi ni pe lati pe apejo orisirisi eyan awon obirin ti won wo ojo la won ti won wo pe bawo lemi na se fe nipa ninu aye gege bi obirin awa loludari alo idalu awujo bawo la wa na se fe se nkan to ma se anfani fun wa akoko nibe e pade awon obirin alakikan jo alalubarika ti won salaye bi ayeye yi se ma lo eto wa lorisirisi a se ayeye fun awon ti won ti gbegba oroke ti won ti se dada ninu eto yi a je ki awon eyan mo pe eto yi o tin fi pan han ninu aye awon obirin a se eto yi a tun fi si oju opolopo obirin si ona ta won na le fi lati le ran ara won lowo eto yi tun ma fun won ni assets lati le je ki awon na ni oko owo ti won ti won duro riri ti oni ma je obirin to ma duro doko obirin to ma woju abomi to ma se orisirisi nkan lai se pe igbe aye rorun eto yi fun won ni assets lati le je ki igbe aye ko rorun fun won eleyi ni awon kan se ma ba pade ni bi ayeye odun keta yi to wa je papa nbari be ni wipe ati ni opportunity ta fi exposure ni opportunity nkan ti o nsele ni awujo lati le je ki obirin se aseyori ti a fi han yin eleyi ni a fi wa n pe gbogbo iwo to ba je obirin yala obirin ilewe ni e yala o je obirin to ti retire yala o je obirin to nsowo yala o je obirin to wona abayo eto yi ma je anfani fun e
1: e seun gan
2: number ti a fe pe yi te yes
5: 091 2575 7134 091 2575 7134
1: Okay, okay, ti ta ko tu e si yin tori pe nje awon ta ti nise kan lowo tele e ti won wa n wa lekun se eto yi so wa fun won bi ta je omo orilede Nigeria
3: eto yi o wa fun opolopo eyan especially awon wo awon ti won je omo orilede ati ilu ta wa ninu e yi kini nkan ti o ma je anfani fun won gbogbo alamo bi ora je ilu se lo lasiko yi gbogbo alamo orisirisi nkan to nsele eto yi si oju it will serve as an additional source of income fun wa lati le ri ona abayo emi na je civil servant mo de nse business yi o nje ki igbe aye rorun fun mi lati le gbe ayeye odun meta yi la wa fi so akori pe kini a tun se se lati le fi liberate a lot of females beyond ni pe mo nri owo beyond ni pe mo n gbegbe igbe aye to rorun kini eto yi tun ma se fun iwo obirin to gbọ mi lati le je ki anfani iwo na 30 ko ma gbọ bi o se ma lo ki o le tete mu asiko e ni okukudun ni on the 1st of August ninu odun ta wa yi wa ri iyato lara awon obirin
5: 0912575714 0912575714
1: Nenu bere ti mo tun fe bere e je n lo do Virago Voice e o ko na ba n so si fun ti akoko yi kini imaran e to le fun awon obirin ti won wa bayi ti won gbo ito yi
4: e seun olotu ah gbogbo obirin to n gbo mi ni wakati ti a wa ninu re yi e mo je ka ma rora wa pin sugbon tori pe gbogbo obirin lo ni igbega sometimes gbogbo kan ta ni lo ko ju right information ati right people to ma ran wa lo lati lo si oke lo sey mi ti mo ba yin soro yi na ati won to je student na ati won to je graduate ati won to je obirin to n gbo mi ni wakati owo yi to ba mo po ni nkan se ni ile aye to si ku fun o le ni anfani se to Virago project ta pe ni Queens of Impact yi ki won na si wa ja anfani nu re
5: 0912575714
1: A ni bayi e dakun e wa so fun mi iru awon eyan wo gan la n retin bi eto yi akoko elekeji ni pe bawo gan ni won ti wole ati pe ibo gan le to yi e ni o ti waye kisto ni igbaradi ti won nilo lati ma igbaradi bo wa
2: e seun olotu gbogbo iwo to ba ti mo ara re ni obirin to daju mara re pe obirin ni mi yala omo lewe ni yala osise ijoba ni onisowo ni aladani ni ise to nse ni gbogbo iwo to ba ti mo pe obirin ni mi ti mo si fe gbe nkan daada se eto yi wa fun eto yi ma waye ni NUTO to wa ni ajaseti item 7 to wa ni asadam ti a ba wa fe wa sibe ko se ruwa ogiri wa ticket la ma fi wole asiti ta a lot of ticket ticket ta ma fi wole 10000 naira la ta ticket amo fun anfani pe ki awon eyan perete awon eyan adota ni kana la nidi latori ayelujara yi won ma san 1000 naira lati fi ni access si venue yen 1000 naira dakun tori tolorun iwo to ba mo yi pe o ni kankan se pelu eto yi mo wule te yes si number ta fe pe yi ni won ba todun iku emi na fe gbe nkan ribiribi se ni ko te yes si number ti a fe pe yi
5: 0912575714 0912575714
1: Virago Duchess e je kemi ati yan ojo kadi enle fun tasiko yi imaran soki fawon obin tin gbo wa lasiko yi
3: gbogbo iwo obirin ti o n gbo mi nisin aye sikale fun e lati le je anfani Queens of Impact je ki ayeye odun keta Virago project yi je ko je ilapa orire ninu aye ti e na ma ba won fi gbala e dola wa ninu awon obirin ti won tayo lawujo lati le saseyori e seun o
5: 0912575714 0912575714
1: Ese gan order bo emi ati yin atun ma rira wa

0: ránṣẹ́.
1: Aha, èmi náà mọ̀júbọ̀ ẹlẹ́dùn-ún. Ságunságun ló ló ń sá kò jẹ́ ọlọ́wọ́ ni mò ń sá tó ń dá mi lóhùn jẹ́ mi ní mọ̀nà wá ọlọ́run. Kíákíá dá mi lóhùn ní ọlọ́run. Ó ń dá mi lóhùn ọlọ́run ni mo wáyè lónìí. Ọba tí wo bi ti yà ó jẹ lára ṣe bí. Ìwọ náà ló máa jẹ ọlọ́run ayé. Ọlọ́run. Ọba tí ò jẹ adára tírísà ti fẹ́ lónìí. Bẹ́ẹ̀ ìyá bá dára tírísà fẹ́ lónìí. Olúwa ẹsẹ̀ sílẹ̀ bàbá rẹ̀ ni wọ́n pè. Ìwọ náà ló lọ́run. Ìbà ìbà ni mo fi wo orí ètò lónìí. Aha. Ọgbọ́n Yorùbá o. Pé ó tún dé ní. Ó déjì. Ó tún dẹ̀ta. Mọ̀ gbọ́lù. Búwọ́ ẹmọ búwọ́ ògùrọ̀ lámọ́rí àrírí búwọ́ àgbo lágbára lọ́hún bẹ́ẹ̀ yà bá pé búwọ́ àgbo ni búwọ́ àgbo ẹni tí nǹkan ṣe níwọ̀n pé ẹ bá ń bu àgbo wà mo fẹ́ mu àgbo. Búwọ́ ẹmọ búwọ́ ògùrọ̀ òde àríyá lélẹ́yìn ń wá kábíyèsí ọlọ́hún. Ọ̀gbọ́n Yorùbá o. Wọ́n gbórin. A tún fún wa nímọ̀ràn lónìí bá a ṣe máa ń fúnra wa látẹ̀yìnwá. A tún sójú òpólẹ̀ bá a ṣe máa ń ṣe. Ó gba abala tó yáwọ̀ lórí ètò náà láwọ̀. Mo fẹ́ kẹ́ máa gbádùn làtúrìn yẹn lọ. Bó dẹ̀ ṣe ń lọ yẹn náà ẹ máa gbádùn ẹ nìṣó. Ọ̀gbọ́n. Ìbà.
0: A ṣe ìbà olúwarun.
1: Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ìṣẹ̀dá gbogbo ẹ̀mí èèyàn èyí tí mi àti èyí tí òmí mọ́.
0: A ṣe ìgbà onílé.
1: Ọlọ́tìrẹ́wájọ́ ọmọ ògùn ní ọ̀pá ẹ̀bí tí mo dé alákànfẹ́yẹrẹ ìjálógún tí national prince ẹ̀tọ́ ọmọ láti fabọ́lá mọ̀ kọ́yẹ́ gẹ́ òkú pàpà fẹ́rẹ́ ẹ̀nàkànàkà gbára ẹ̀ lọ́wọ́ kánákáná. Ọmọ tí ònírònú kọ́bọ̀ yẹn ni ìnírònú kọ́bọ̀. Yes, ke. Eva.
0: Aseba omode.
1: Ewa isa wo mi, ifoju kan wo mi.
0: Aseba gba.
1: Lo dari ese meji o.
0: Tini ko sewu fun wa. Omode ba tu ba gba ro ko dale. Iba ni mo.
1: Iba le mi na se loni. Iba ni mo se. Ìbàjí ẹ̀mù ilé iṣẹ́ wa.
0: Ìbà ni mo ṣe.
1: Ìbà bàbá oyè dépò.
0: Ìbà ni mo ṣe.
1: Ẹnjìnà ẹ̀rì ẹnjìníà pupa.
0: Ìbà ni mo ṣe.
1: Olórí lì bísọ́lá ń kan.
0: Ìbà ni mo ṣe.
1: Mr. Ṣèyí pásítọ̀ sáàánú.
0: Ìbà ni mo ṣe.
1: Ẹnjìnà ẹ̀rì.
0: Ìbà ni mo ṣe.
1: Taiwo Adé yẹ mí ń kan.
0: Ìbà ni mo ṣe.
1: Gbogbo yín lápapọ̀ mo sọ pé.
0: Ìbà ni mo ṣe.
1: Aha! Pádúrà pàdúrà láwọn ọ̀rọ̀ kọ́ lára àdá lára ọ̀bùn láṣẹ bẹ́ẹ̀ lárọ̀ bẹ́ẹ̀ nílùú olúwa. Kẹ́jẹ́ ìparọ́ kí náà mi gbà táwọn àgbábọ́ọ̀lù máa ń pàrọ̀ orin wọn. Kí ni táwọn ìjọba ara wọn sọ lónìí? Ẹ jẹ́ ń gbabí wọlé ẹ̀ tí ìgbọ́n kankan.

ìpínlẹ̀ àtiyín náà ni ìtakò tí ó ṣe bí àgbélé yàrá tó wá tábí rẹ̀ kò lè dùn tó ẹ mọ̀ pé mi ò ní báwọ́ torí ẹ̀wà gbẹ́gbẹ́ mi jò láíláí kò ó ṣe wọ̀ torí pé mi ò mú dì í ti gé ẹ̀gún òsì mẹ́yìn ti gé àràbọ̀ náà ni mo fẹ̀yìn tì yes ọ̀gọ́rọ̀ ò ní tẹ́lẹ̀ kò kò ní balẹ̀ ó mọ́ta báwo tẹ̀kọ́ takara bí ẹni tí ò ní yónú ni àkàfẹ́ mo dé lónìí mo ti jáwé pé mo dáná asùn kan mo jáwé àbàfì mo dáná asùn lẹ̀lẹ̀ mo ti wá gúnmú gàgà ló gàgà ló mọ́ra àwọn ọkùnrin bí àwọn ọgbẹ́ àdúrà ni ẹ sàmì ẹ mọ̀ pé nẹ́kẹ́ ò ní jó lórí igun àbàtà kò ní sànsẹ́ ngẹ̀rẹ̀ àfìlàsà kọ́mọ lọ́rùn bí àgbọ́dẹ rèé mo dé lónìí ẹjí ní àkúpa ẹ mọ̀ pé gún alárẹ́ tọba ní sí àtẹkùrú àtàkárá rẹ̀ báyìí náà nítorí sálẹ̀ bá àbáwá ti gbá kọ bomi tá àti ibi epo bí ìgbà tikẹtikẹ báyìí lọkàn ó kẹ yí mọ́ gbà kọ lẹ́nu ní ọba adida àti sùtùsí ó ti yí mọ́ lẹ́nu. dísọ́nárì ẹ̀wọ̀n encyclopedia rẹ̀ fún gbogbo ìrìn sọ̀rọ̀ jákèjádò àgbáyé ni o. rántí ọmọ ẹni tó ń ṣe yes mẹ́sẹ̀jì ẹ nìyẹn. rántí ọmọ ẹni tó ń ṣe gan ni mẹ́sẹ̀jì ẹ fún tòní lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ látìmọ́lé ọ̀pọ̀ ń bẹ ní ọgbà ìtúlé ayé ẹni ṣe gbogbo ẹlòmíì tó débẹ̀ ẹlòmíì lóòótọ́ àkóbá ni ẹlòmíì àrífẹsẹ̀ sí ń tẹ́lòmíì lọ́mọdé arìn kò kan máìlì àfọ́fà ń tẹ́lòmíì àìgbọ́ràn sí ló kó bẹ́lòmíì. ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká bà pẹ̀lú àwọn òbí. bẹ́ẹ̀ ni bàbá lówó lọ́wọ́ láti yọjú wọn lójọ. àbí ìkọ́ àkọ́ gba ń tẹ́lòmíì.

adé padà náà nìyẹn ìtajọ dá sí ìrọ̀lẹ́ yìí ẹ ti mọ̀ pẹ́ bi ti bọ́dẹ́ báwọn gbọ́ ọdẹ adágbọ́rọ̀ ọ̀wàrà òjò wọ̀ gbọ́rọ̀ dàgbọ́rọ̀ sí àṣìá àpọ̀jùrọ̀ fí mọ́ ọkùnrin dùgbẹ̀dùgbẹ̀ àwọn erin ni mi ti ń dàwọ mi sọ̀rọ̀ àwọn orin tí òfin kò sí fi rúndì kílẹ̀ àwọn erin afẹ́rẹ́ la fi ń padà tó bá kú ekùtù la fi ń padà tó bá nù àtàfẹ́rẹ́ àti ekùtù ẹ̀ mọ́ fi kankan pẹ̀ bí ayé ni ó wà bẹ́ẹ̀ ni wọn ò lùdà ikó oae ò sí bẹ́ẹ̀ ni ó wà lé àbò tírafù ẹ jẹ́ ń parí ọ̀rọ̀ mi ẹni ó bá kọ̀ pẹ́ gbàgẹ̀rẹ̀ náà ní òrùdé lé ìtajọ́ dá sí ìrọ̀lẹ́ yìí ìtẹ̀ ń gbọ́ ntọ́ ládọ̀ wọ́n kọ́ ẹ mà pé orin bẹ́ẹ̀ mo ń sọ pé ọlọ́mọ jẹ́ adáran tírísì àti fẹ́ lónìí ni tó lè gbéyàn dúró àwọn bàbá òun ìwọ náà gbé yanjú ọlọ́run jáde bẹ́ẹ̀ o orin kan bẹ tí ọ̀làdọ̀ wọ́n kọ ẹni tí ń fẹ́ ń gbà náà lọ́hùn fọlásadé lórúkọ rẹ̀ ó wá wò pé ibi tọ́mú mi ń lọ yìí tí mo bá lọ tí n bá tètè dé fọlásadé lọ rí ìfẹ́ lòmíì ìmọ̀ purọ́ ẹ̀jìnà ẹ̀rì lè jẹ́rìí sí o orin tí mo ń sọ yìí ó wò pé olólùfẹ́ mi mo láìkì rẹ lóòótọ́ mo lọ́ọ̀fù rẹ bẹ́ẹ̀ ibi tọ́mú mi lọ yìí ibi tẹ́yẹ lọ rìn àjò tẹ́yẹ lọ tẹ́yẹ má gbà tí ó dé padà ẹgbọ́n díẹ̀ náà kí n tó sí ojú òpó lẹ̀ ń tàjọ dá sí ìrọ̀lẹ́ tòní.

0: àkùrọ̀ lẹ́. Ìròyìn ìjákè ìjádùn àgbáyé ló ń dé sí ti gbọ̀yìn láti Kànìdà Mọ́ndé 8.7 FM nílò ti Ìlọrin. Ilé aṣojú sófin ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa IG láti pèsè ẹni tó ń pera ẹni adarí fún àjọ òfegè ni láàrin wákàtí 48 láti pèsè ẹ̀ fáwọn. Àwọn aṣòfin nípínlẹ̀ Kwara ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrangandan lórí àìsàn àwọn àjẹmọ́nú wọn. Gómìnà nípínlẹ̀ Ọ̀sun ti kéde ọjọ́ ìṣẹ́gun bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè fi gba káàdì ìdìbò alálòpẹ́ nípínlẹ̀ Ọ̀sun. Nílẹ̀ òkèrè Sẹ̀lẹ́sìkì ló ti balẹ̀ sí ilẹ̀ UK ṣáájú ìpàdé tó fẹ́ ṣe pẹ̀lú olótù ìjọba ilẹ̀ UK. Lẹ́ka ti okòwò ṣe ni owó epo já wálẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ US àti Iran bí wọ́n ṣe dáwọ́ àkọlù ológun dúró láàrin ara wọn. Òǹkọrin ilẹ̀ wa ni Davido ló fi ẹ̀bùn ọkọ̀ ńlá bàǹgẹ̀ ló fi dá Mayọ̀kun lọ́la. Lẹ́ka eré ìdárayá ṣe ni àwọn ọlọ́pàá ilẹ̀ Morocco ti náwó gan òṣìṣẹ́ ilé ìtura kan lórí ẹ̀sùn jílọ̀rí já àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Falcons lólè. Ẹ ṣe ṣe fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yẹn tó ta wọn yọ ní Diamond 8.7 FM nílùú ti Ìlọrin. Má gbàgbé o, pẹ̀lú tẹ̀wá lójú pọ̀ ìtàkùn ayélujára wa ní www.diamondfm.net àti láwọn ojú òpó ìtàkùn ayélujára wa tó kù. Ìròyìn ọ̀lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn àgbáyé.
2: Hello, how are you fans? Mi lórí social media, èmi ọmọ yín ni pretty by ni. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
3: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

ẹ káàbọ̀ padà ìròyìn rè lẹ́kùnrẹ́rẹ́ látẹnu láriwájú ogun níyì ìgbìmọ̀ ilé aṣojú sófin tó ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ẹni tó pera ẹ̀ ní adarí àgbà fún àjọ PFIPC tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè lábẹ́ iléeṣẹ́ ààrẹ ẹnu tí wọ́n ní ayédèrú àjọ níṣe ni wọ́n ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá lẹ́wọ̀ Látúnjí Dísù láti pèsè ẹni tó ń pera ẹ̀ ní adarí àpapọ̀ fún àjọ náà Adéyẹmí Adéníyì síwájú àwọn ọlọ́jọ́ ọjọ́rú àṣẹ ni wọ́n fi léde lónìí nígbà tí wọ́n wọnú ìjókòó ìṣèwádìí padà ní gbọ̀ngàn ilé asòfin àpapọ̀ Àbújá. Wọ́n ní ṣe ni IG ọlọ́pàá ẹni tó ṣojú fún ìyẹn igbákejì kọmíṣánná àjọ ọlọ́pàá Basiru Abdullahi ló farahàn níwájú ìgbìmọ̀ náà tí wọ́n sì ní ṣe ni wọ́n pàṣẹ fún láti rí pé Adéyẹmí yọjú lọ́sàn ọjọ́ ọjọ́rú láti lè wá sí ìrànwọ́ fáwọn asòfin náà lórí ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ nípa àwọn àjọ ọ̀hún. Ìgbìmọ̀ náà ni wọ́n ṣèwádìí àwọn tó lóye ká ọ̀rọ̀ àjọ PFIPC náà láì náni ọ̀rọ̀ tó ní ṣe pé bí wọ́n ṣe dálẹ̀ tí ò bófin mu. Àmọ́ ṣá o, wọ́n ní ṣe ni wọ́n fi ẹ̀sùn náà lédè láti ipasẹ̀ pé wọ́n gba ọ́fíìsì tó

0: àkókò tá a tún wà yìí ká máa kí gbogbo wa ká bá tún ṣe báyìí ara náà la fi dá àní ká kọ́kọ́ wọlé ni kájúbà ọlọ́gọba ká fi gbogbo ọpẹ́ àtìyìn fún ọba dánáwáyé tó sọ wa lọ láti ìjẹ́jọ tó jẹ́ kó ń gbogbo kó máa ṣe é ṣe adúpẹ́ adúpẹ́ pé òkun ọba tó ní gbogbo yìí a sọ pé òṣẹ́ o àkì àní bàbá dáadáa bàbá tó dáa sí wa ìwà tá a lọ lọ́jọ́ ìjẹ́jọ́ àsọpọ̀ ọlọ́run ọba tó bá fi wá sọ wa tá a tún fààyè padà wá sórí ètò lọ́jọ́ tòní wípé a tún dúpẹ́ àwa nìyí o àwa náà rèé o a tún dúpẹ́ o ọ̀gá alex ń dúpẹ́ o ògúnjọbí joshua ó dúpẹ́ o bàbá olórí oko bambam àwọn náà dúpẹ́ bọ́lá ọláwù yìí lórúkọ tèmi ẹ̀ sọ ajílé ṣe níbi tó ń sin jẹ kàkẹ́ tó mọ̀ fọyán gan ẹ la ọmọ òrépo tó yìí à ń kí wa gbogbo wa tó kí wa káàbọ̀ sórí ògúnjọbí take up half hour ọlọ́run ṣe kábíyèsí rẹ̀ mú ń bọ̀ ẹ jẹ́ ká ṣe báyìí ná ẹ jẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn ká tó máa kí wa káàbọ̀ sórí ètò.
1: ti rí àkìlàbí mo wá ògùnjọbí id card maker and printers international bí ẹ sáré wò mí ò bá wọn àbí wọn ti kó gbá wọlé ni.
2: kó gbá wọlé bíi ti báwo.
3: ọkọ ògùnjọbí mà ti sún síwájú kọjá ohun tó lérò.
2: ìjọ ọjọ́ mọ̀ pé wọ́n ti kó onílé sátúnṣe id card
3: rubber stamp
2: àti company seal nìkan.
1: ẹ lóòótọ́
2: bẹ́ẹ̀ni ògùnjọbí tech of ti ń ṣe àwọn ohun mèremère nílé ẹsẹ̀ wọn bíi web development software development graphics design cyber security tó fi mọ́ kí kọ́ni nípa ìtàkùn ayélujára ìyẹn digital literacy àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìtàkùn ayélujára ló ń bẹ nílé ẹsẹ̀ wọn ohun ìwúrí ibẹ̀ tún ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn àti ìrànlọ́wọ́ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ yege wọ́n tún láàyè tó gba àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo àyíká tó gún régé ni wọ́n kalẹ̀ sí bí iṣẹ́ gbogbo tó ń jáde nílé ẹsẹ̀ wọn ṣe dára tó owó wọn ò gbó pẹ́ rárá o
1: èyí máa dára o ò sì júwèé ilé iṣẹ́ wọn fún mi
2: wọ́n wà ní nọmba 24 ògùnjọbí legacy house ládojúkọ ògbóni boys òpópónà ọjà yá off taiwo road beside the lake hospital ìlọrin ìpínlẹ̀ kwara tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0803 397 0546 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára www

0: don't cast.
1: Ó ní mọ́ ń sọ wípé kò sẹ́ni kankan tó fẹ́ yàn lówó. Ọ̀gá Alex wọlé jọ kò kí everybody. Mo ṣì ń bọ̀ torí mi ti dé.
2: Mo kí gbogbo ara ilé o. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ wa nílé lóko. Lágbára Ọlọ́run ẹ̀mí á gùn. Orúkọ tèmi ni Alex Àríyọ̀. Mo jẹ́ ara àwọn IT manager ní Ogun W Tech Hub. Ẹ ṣe gan.
1: Àríyọ̀ bàbá, bá mi wẹ̀ sókè jọ.

0: sáré gbé wálẹ̀ kan tó gbé sókè ogúnjọ bí wálé jọ wọ́n lè pe ogúnjọ bí tiẹ̀ ọkọ̀ wọ́n jẹ́ kí dáadé gbọ́ wípé mo sọ pé ogúnjọ bí joshua gbé sókè.
1: Ẹ ṣe gan olóòtú adúpẹ́ fún ọlọ́run tó ṣọ́ wa lọ ní ọ̀sẹ̀ tó kọjá tó tún mú wa padà wá sí orí ètò lénìí. Orúkọ tèmi ni Joshua Ogunjobi tí mo jẹ́ corporate affairs manager
0: ní Ogunjobi Tech Corp.

0: ẹlòmíì ti gbowó gbowó gbowó agara ti dá agbálẹ̀ agbàtàn agbàbí afiyélé agbàyí afiyítàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì bọ́ sójú rẹ̀ kò ká náà ni láfi sọ pé wá jókòó láyè ńlá kò mọ̀dé díẹ̀ akí tó onílé tẹlẹ́mọ̀ àkẹ́ ọmọdé àkí àgbà kí gbogbo èèyàn káàbọ̀ sórí ètò yìí ẹyin tẹ ṣẹ̀ṣẹ̀ ń fi ayọ̀ wọlé ìkànnì alálùbáríkà yẹn náà lẹ́wọ̀n àyè sí ìkànnì rọrùn dayamọ́lì 8.7 ní ìrẹwọlé di onímọ̀lá kalẹ̀ sí i ètò wọn gangan lẹ wá já sí yẹn ètò ìdùnnú alálùbáríkà ètò tí ó tún bright future àwọn ọmọ wa ètò tí ó tún tẹ yí dàn síwájú ẹyin gbogbo níbi tẹ bá dé tí gbogbo ẹ tí ó tún gbé gbá orókè òun náà ni ogúnjọ bí take up half hour òun náà láwà yìí ẹyin ẹ sáà ti wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ tẹ síbẹ̀lẹ̀ jẹ́ kẹ wo kí ni nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ ha bami high chief ayọ̀dẹ́lẹ̀ ogúnjọ bí ẹ káàbọ̀ sórí ètò
1: ẹ̀kẹ́. Yáà ẹ ṣe gan ni atọ́kùn mo kí gbogbo ilé ṣe dáadáa lábá yín o. Ajíǹdera yín yóò máa jẹ́ o àtúndé sórí ètò bá ṣe máa ń dé ọjọ́ mẹjọ mẹjọ.
0: Bẹ́ẹ̀ni ọjọ́ mẹjọ mẹjọ mẹjọ náà ni. Ṣé wá rí ibi tá a ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin náà ti mọ̀ àwọn máa sọ wípé kí ẹ̀wọ̀n àkọ́kọ́ gbé níbi kangu wá ní níbi kangu ìyẹn níbi tí ẹ̀yin bá wà ṣe mọ̀ níbi ọ̀lẹ̀ ni o wá ní níbi ẹlòmíràn níbi pẹlẹbẹ la ti ń mú ọ̀lẹ̀ jẹ tí ibi tá a bá ti mú ní pẹlẹbẹ tí àlejò bá wọlé tẹ́kọ̀ ọwọ́ mọbi tẹ́yìn wà tí òun ṣe kangu ìbò láti fẹ́ wọ̀ ẹ jẹ́ ká gbé níbi kangu lónìí mo wọlé látọ̀dọ̀ dádìbí yìí àwẹ̀ kan nínú ìrìn àjò tí ó ń ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń fẹsẹ̀ gbálẹ̀ àkókò tí ó ti ẹ̀dùn mọ́ mi sẹ́wọ̀n pé gbogbo ọmọdé ti wà nínú
1: ìṣẹ́
0: báyìí wọ́n ti wà nínú ọlùdé báyìí dádì ó ti kọjá díẹ̀díẹ̀ ọlùdé fọ̀pamọ́n ìgbà tá à ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ̀ anẹ́sìn ọlùdé eléyìí ọlọ́lùdé gbọ́rọ̀ ọlùdé fọ̀pamọ́n léyìí tó sì jẹ́ wípé ó lè jẹ́ èrè fún gbogbo tata yanyan tá a ti ń fọ́ láti ọjọ́ yìí wípé ìkéyàn tètè mọ déédé ní tó fẹ́ dì mú irú ọlùdé yìí tí òfin ní waste tí ìrìn àjò èèyàn téèyàn ó fi mọ déédé à ń sọ nípa iye ọjọ́ orí àwọn tó lè kódà à ń sọ pé bóyá láti 12 years old ó ti lè bẹ̀rẹ̀ nípa kíni kíni àmọ̀ràn tẹ ní fún wọn kó tójú pé wọn a tún máa tẹ̀síwájú àwọn nǹkan ta ní tanítaní nínú iléeṣẹ́ wa.
1: Gẹ́gẹ́ bí olóòtú ti sọ àsìkò ọdún la tún wà yìí
0: bẹ́ẹ̀ni
1: ìyẹn ni pé máa ń fi àkókò ṣòfò ọ̀la lè pẹ́ jù so ẹ má jẹ́ kí àwọn ọmọ wa bá a ṣe wọn ọmọ 12 ọmọ 13 ọmọ 15 yẹn bẹẹ làwọn òbí wọn ti bẹrẹ sí mú wá sí ọdọ wa wọn ń kì wọn mọlẹ ni pé ìwọ eré pa ẹ pọ jù ọyà máa bọ wá wo kínní tí ẹ ò bá fi ẹsẹ ọmọ lé ọnà ẹni ẹ ló máa jẹbi ọmọ yẹn lọjọ iwájú a nígbà tí gbogbo ẹgbẹ òun sákàkiri wọn pe ó síbẹ arígbádáwó tábá world cup tó ń gbá last yẹn ọmọ 19 years ló gba the best ló score the best all over the world tó náà dẹni tó dìmọ bush àbí president tó ń ṣe gbogbo ẹ so àwọn òbí ẹ wò pé ọmọdé ni àdékeré bí ọmọ ọdún mẹta mẹrin ló ti ń gbá bọọlù kó tó dipo dé ipò yẹn so díẹ fún táwọn náà mú wá nìyẹn pé ẹ kó àwọn ọmọ yín wá kán wá kọ ìmọ kún ìmọ kìí ṣọrọ sẹẹtì nìkan ánṣẹ ìdánwò wò yẹn tán wo facebook tán wo rádàdà lórí ẹ ọpọlọpọ ẹ ni ò lè mú èrè wá ohun tí àwa fẹ kọ wọn ni ohun tó máa mú èrè wá téèyàn á lè fọwọsọyà pé nígbà tí mo lọ bí iṣẹ lénìí nǹkan báyìí ni mo ṣe iye báyìí ni mo rí ní àkáǹtì mi iye báyìí ná transfer sí àkáǹtì mi àwọn kọ́mì báyìí ni mo ṣiṣẹ́ fún òun ni ohun tí a ní kí wọ́n wá kọ́ a rí pé lénìí tó bá gbàyàn sí bank kò sẹ́ni lè gbà sí bank lénìí àfi tó bá mọ̀ pa kọ̀m̀pútà ó lè ní 3 masters ó lè ní 4 masters wọn á bèrè do you know how to operate computer tó bá sọ pé no oh sorry you have to go and learn more nígbà tó máa sọ fún un so therefore gbogbo iṣẹ́ ni lónìí ibi tá a wà ní náà sìn kọ̀m̀pútà ni gbogbo wọn tó wà níbí so bó dẹnu mọ́tò sìn kọ̀m̀pútà ni gbogbo wọn tó wà níbẹ̀ so we have to be computer literate so ẹ kó àwọn ọmọ yẹn wá àárín ọlọ́dẹ yìí ti tọ́ wọn á gbọ́dọ̀ láti ṣe dàbí september ìyẹn ti wà lọ́wọ́ wọn nìyẹn tó bá rẹ̀ ti wọnú wọn kò ṣe é mú kúrò mọ́ ìyẹn ò dẹ̀ disturb education wọn níbi tí wọ́n bá dé so ọlọ́run yóò ràn wá lọ́wọ́ à ń fi àsìkò yìí rọ ẹ̀yin òbí ẹ kó àwọn ọmọ yín wá sí ogúnjọ bí tech up ọjà yàtọ̀ sí bíi ìlàwà láàrin ìgboro ìlọrin
0: number 24
1: bẹ́ẹ̀ ni tó bá rẹ̀ ti wá kì í ṣe wọ́n á wá láti aago mẹ́jọ àárọ̀ da aago mẹ́jọ alẹ́ no bó ṣe wákàtí ó lè jẹ́ wákàtí mẹ́ta ni ó mọ̀ lò kìí ṣe lójoojúmọ́ náà ni ó mọ̀ wá ó lè jẹ́ ẹ̀ẹ́mejì tàbí ẹ̀ẹ́mẹta lọ́sẹ̀ so yóò wúlò fún iṣẹ́ tó ń kọ́ yóò wúlò fún lé kìí ṣe pé báyà ó dìgbà tó bá ṣe ìdáná dé kó tó dípò náà dé tó bá tó dé yóò dáná tí ó jẹ gbogbo yẹn náà lẹ́yìn ẹ̀ fi kọ́ ọ̀nà yóò ràn wá lọ́wọ́ ẹ ṣe gan.
0: eh mo kan si mo fun fun baba baba olorun baba jasi e wo gbogbo awon ton tun analyze o wa da be ni wi pe abi mi ti e tun bo ri pe abi won ti e tun ba wa soro lori eto ri ko ni ba won lojiji e wo la ke yen wa ah baba opolo na ko ni joba o iyen na lo je ki baba ka ma ji baba o desun eh tori baba o gba kan kan kan disin won lese gbogbo en duro o so jini ti gbogbo en bo si dede ha e wo ka mo puro ka mo gbese ka tun ma jale ka mo jiran je eh baba n te si waju to gbogbo n bo si dede ni olorun ko ma sanu fun wa eh fun e anfani eyin obi na te ma wo pe sawon mo wa ni wulo ninu holiday yi ni abi bawo lo se fe je eh gbogbo kini yen na mo ro pe o tin ye wa na bayi o tin ye wa imole oni won rora ntan si wa yen oni won tan si wa yen eh mo nbo tori mi o ti de e je ka doke lohun na e je ka doke lohun.

0: ẹkú àkókò yí ọ orúkọ mi ní Reverend Pierre Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Bánkẹ́ òkè odò Ìlọrin àkókò Bible 2 náà wọ́n dùn láti máa tẹ́tí sí ìwáṣù yìí olúwa yóò ràn lọ́wọ́ ẹ sì ní ìbùkún níbẹ̀ olúwa yóò wá pẹ̀lú yín ojú sí ìbùkún fún ẹ amen.
1: Ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí orí ètò òtítọ́ Bíbélì The Bible Truth Akin lórúkọ Olúwa wípé ẹ sì kú àkókò yìí gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run tó fi fún wa láti péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ pé orí ọ̀fẹ́ náà yóò máa pọ̀ sí dúpẹ́ torí pé Ọlọ́run ń lo ẹ̀kọ́ yìí òtítọ́ Bíbélì The Bible Truth láti ṣí àwọn èèyàn lójú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ oníwàásù wa ní alẹ́ yìí ni Adémọlá Ajíbọ́lá.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Olúwa wí.
1: Bẹ́ẹ̀rinà.
0: Oh, oh, lẹ́gbẹ́ ẹsẹ̀. Àwọn tó wà ní òkùnkùn. Àwọn ní ìmọ̀lẹ̀ mọ́ fún. Kí ló ń ṣe nínú
1: òkùnkùn?
0: Jáde! O ò ní kú sínú ogun náà. O ò ní kú sí ọ́spítù. Gbọ́ o ò ní kú sínú ìgbèsè. Wàá láyọ̀. Ọlọ́run ìkejì

0: ìsàlẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: imbalances in the body system.
1: Àwọn kò di ẹ̀kú di ẹ̀tọ́ sọ ló máa yọ ọ́
0: láìpẹ́ pé ó ń lògùn sáábì aláfiṣe.
1: Kábíyèsí ọlọ́run.
0: And irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid. Àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn. Wọ́n agbára ti bọ́ lọ́wọ́ wọn.
1: Bí ẹ lè ṣe bátìrì yìí fóònù rẹ̀.
0: Because
1: ó ti lọ yánjọ.
0: Ẹgbẹ́ sọ fún yín prostrate ti pa ọ̀pọ̀lọpọ̀ sára. Àwọn ọkùnrin nísìn. Bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù.
1: Ọtán nǹkan yẹn.
0: Kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó di yẹntẹ́rì. And that is why today I rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse. Kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
1: kan kò
0: lè
1: ṣe
0: kò sóbìnrin tí ó gbà. Àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ni olótú.
1: Tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kà á lẹ̀ yé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀. Ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé. Iléeṣẹ́ Earthcode wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ Kwara léyìí tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní bàbá. Ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bóun ni ó ṣe lọ gan.
0: Olótú. Ọlá àti ọ̀túnla ni ó wáyé.
1: Ọlá òde yìí àti ọ̀túnla.
0: Àti ọ̀túnla ní ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Ago mẹ́sàn-án àárọ̀.
0: Sí ago mẹ́rin ìrọ̀lẹ́ ní Equa Event Center ní ìlọrin wa níbí ní challenge.
1: Nínú ìlọrin tá a wà yìí.
0: Bẹ́ẹ̀ni olótú.
1: Lọ́la òde yìí àti ọ̀túnla.
0: Bẹ́ẹ̀ni.
1: Tọ́ bàbá ẹja tètè náwó gan kinní ọ̀hún torí pé àkókò kò bá wa ṣọ̀rẹ́. Àwọn nọ́mbà wo làwọn èèyàn lè pè báyìí bá ti ń ṣètò torí pé mo mọ̀ pé ohun tẹ́ ẹ fẹ́ ṣàlàyé tẹ́ ẹ fẹ́ yànnàná fáwọn èèyàn ó pọ̀ gidi gan. Àti pé àwọn èèyàn ó ṣeé ṣe kárí nínú wọn tí wọ́n fẹ́ kópa níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́la yìí àti ọ̀túnla yìí. Ẹ sáré bá ń pe àwọn nọ́mbà yẹn jáde.
0: Nọ́mbà
1: 1-0-0-0-8-0-3-3-3-3-4-6-4-1-20. Ẹja mú lẹ́ẹ̀kan sí
0: 0-0-0-8-0-3-3-4-6-4-1-4-1-20-2-0. Èkejì 0-8-0
1: tàbí 0-8-0-3-9-6-3-6-3-6-3-7-3-7-3.
0: Bẹ́ẹ̀ni olóòtú.
1: Tọ́ àwọn nọ́mbà yìí ẹ máa pè é lọ́wọ́lọ́wọ́ bá ti ń ṣètò ìtorí pé ètò ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́la òde yìí àti ní ọ̀túnla ní Equa Event Center tó ń bẹ ní agbègbè Challenge nílùú Ìlọrin yóò ṣe ọ́ láǹfààní tó pọ̀. Àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tí iléeṣẹ́ Earthcode lẹ́yìn tí wọ́n kó wọ̀lúdé yìí yóò gbọ́ yóò mú kí ètò ìlera rẹ kó dángájíá yóò sì mú kó fẹsẹ̀ nílẹ̀ dán. Ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ sáré bèrè lọ́wọ́ yín kó tó di pé a máa di gbadàgbọ́n wa kúrò lórí ètò fún ti àkókò yìí. Kí ni pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ ìgan torí pé bẹ́ẹ̀yàn bá ń lọ bìkan ó gbọdọ̀ mọ ìrèdí àti bí ibi tí ń lọ bó ti ṣe pàtàkì tó. Ẹ jẹ́ káwọn ará ilé mọ̀.
0: Bẹ́ẹ̀ ni olótú ṣe rí àgọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe rí ìjẹkújẹ ti ba yé ẹlòmíì jẹ.
1: Kábíyèsí o.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń jẹ ìyá máa kó bá wa. Àwọn ẹlòmíì bí wọ́n ṣe wà yẹn mìíràn tọ̀ àwọn náà mìíràn bí wọ́n ṣe ń sáfìsì mọ́tò wọn tí wọ́n ń ṣe rédíò wọn tí wọ́n ń ṣe wá sẹ́yìn àwọn náà mìíràn kí wọ́n sáfìsì ara wọn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ń lọ lójú títì òkú rírìn lójú títì.
1: Ẹlòmíì kan rìn
0: kó lórí pé agolo ló wà lára rẹ̀ ó kàn daṣọ bò mọ́lẹ̀.
1: That
0: is why today ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ikú pọ̀ rẹpẹtẹ wọ́n ní àná ó ṣubú àná kò jí ẹlòmíì apá rẹ ti lọ ẹsẹ̀ rẹ ti lọ ojúgbò orí mọ̀mọ́ ẹ wọ́n accident ń gbòòrò ni. Ẹ wo machine yìí ó kó o sírù rẹ̀ fẹ́ ní ìrántá wà yìí afẹlifẹli mọ́dé and kí là ń sọ ni wípé bí òjò bá rọ̀ lóòótú tí ó ń gba dọ́ta kọjá àwọn drainage yẹn ẹ kẹrin lójú ẹsẹ yóò yí akó títì kí ló fà á. Kí kẹ̀kẹ́ ti di gọ́tà
1: ni. Báwo ló ti di gọ́tà
0: ni. Báwo tó tẹ́yù pé gbogbo àgọ́ ara wa ń gbà mí ẹlòmíì gbogbo sẹ́ẹ̀lì ẹ ti kú.
1: Kábíyèsí olódùn.
0: Gbogbo àwọn vein rẹ kò sí blood circulation kankan.
1: Ẹ̀jẹ̀ ò ráàyè sàn.
0: Bẹ́ẹ̀ni
1: pẹ́ẹ́jẹ̀ ò
0: ráàyè sàn kò sí ẹni tó lè wò. Àmọ́tìsọ àwa ní ẹ̀rọ ti ìgbàlódé tá a sọ nípa rẹ̀ yìí tó jẹ́ pé yóò ṣètì gbogbo àwọn ibi tó ṣe kùdẹ́kudẹ́ gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú yẹn yóò fà kúrò. And ọ̀nà wo la fẹ́ máa gbé gbà that is why today sir mo bẹ̀wá ẹja mú ìlera wa ní ọkùnrin.
1: Lọ́kọ̀ kúndùn.
0: Mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n. Ọmọ mi ni aya mi ni ọkọ mi ni nkankan. Ẹ wo bó bá ti lọ ó ti tẹ́
1: mi yẹn.
0: That is why your health should be paramount, should be number one. And that is why today

0: dúpẹ́ o. Adájọ́ ọjọ́ pé adá ìgbà ìgbà kò láyọ̀. Ẹjẹ́ ìjọlá kíra wa ní ségobe pé ká fayọ̀ pàdé. Adúpẹ́ o, tìdùnú tìdùnú látúndé wa báyìí lálẹ́ òní. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday ní Diamond 8.7 FM. Ìkànnì tó ta wọ́n yọ Diamond FM Shiny Supreme. Àwa náà kọ́ o, Olúwa ọba ni. Fáǹfààní ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday rèé o. Olóyèdè Sheyi Jacob ni atọ́kùn ètò. Àkọ́bí ẹni gbogbo yín panupọ̀ pè ní Balógun Ìfẹ́. Balógun Dòdò ń dá wà. Balógun Ìfẹ́ yín náà rí ẹ̀ka alẹ́ o. Ṣé mo bá yín dáadáa? Àyà ń kọ̀ mọ́ ń kọ̀ kọ́ ń kọ́ o. Alẹ́ òní yóò tún dùn ìyàtọ̀. Abala mẹ́tẹ̀ẹ̀ta tí ètò ọ̀hún kọ́ rọra ìkankan náà ò yọ sọ̀nà. Abala àkọ́kọ́ ni ìrìn àjò ìfẹ́. Abala ẹlẹ́ẹ̀kejì. Ìdílé aláyọ̀ ni o. Àlejò wá sì ti wà ń kalẹ̀. Wọ́n dúró sẹ̀pẹ́sẹ̀pẹ́ ní fìgọ̀ 8. Abala ẹlẹ́ẹ̀kẹta ẹgbà mẹ́mọ̀ràn. Ó ti fún mi lówó àmọ́ n ò lè fẹ́. Kí ló dé? Àwọn ẹbí ni ń dáwó padà. Ọkọ̀já bẹ́ẹ̀ ọgọ̀n tí ọ kò jẹ́wọ́ fún mi n ò mọ̀rú iṣẹ́ tó ń ṣe o. Ta ló ní tọ̀hún? Ẹgbà mi nímọ̀ràn. Ọ̀rọ̀ ló kó mo rò wá o. Àfi kẹ́ ẹ mọ́ sùn lálẹ́ òní ká lè jọ gbádùn ẹ̀. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń wọlé tọ̀ wá lórí Facebook, ẹ ṣe ń wo bẹ́ẹ̀ ṣe ń wò ó tẹ̀ ń ṣe ẹ̀ ogun yóò tàn kárí ayé o. Wọlé go, wọlé glory. Ọ̀gá glory kọ́hún. Abidoye Christiana Ife. Mrs. Mami Salome rí o. Ẹ̀ka alẹ́ o. Gbémi Sola Gold. Gold, gold, gold. Láti airport area, ẹ mọ̀ ká alẹ́ ẹ kújọ́ méjì àbọ̀. Èmi rò pé àwọn èèyàn bó ti yọ̀ǹda fisa ni o. Àdúpẹ́. Ohun tó fi mí lọ́kàn balẹ̀ jù ni pé kárí ayé ni wọ́n ń rí Diamond 8.7 FM wò. Kárí ayé ni wọ́n ń rí wa gbọ́. Alàgbà Báyọ̀ Aṣáolú. Àdìsá Adéníyì. Àwọn ti wá láti pàkátà ẹ̀ka alẹ́ yìí o. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Kìnìtà fẹ́ gbéyẹ̀wò labala àkọ́kọ́ lónìí. Ìyẹn nínú ìrìn àjò ìfẹ́. Mi ò fẹ́ kẹ́ wà emotional. Tó bá jẹ́ pé ẹ tí borí ohun tí mo béèrè yìí, ẹ má sọ nǹkan kan pa ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ti borí ẹ, ìyẹn ókè díẹ̀ sí káìláì ọmọ dáadáa. Múra sí o, ọ gbà fún ọ. Ó bá jẹ́ pé ẹ̀yin ò tí heal up nínú ohun tí mo fẹ́ béèrè lálẹ́ òní lábala àrìn àjò òfẹ́, ẹ̀yin ẹ mọ̀ wulẹ̀ wí nǹkan kan. Ẹ kàn máa fetí gbọ́. Mi ò fẹ́ kẹ́ ẹ wà emotional rárá. Nínú ìrìn àjò òfẹ́, tí ìfẹ́ bá ṣẹ̀ talé ni, ṣe mọ̀ pé a máa ń fìfẹ́ hàn sí ẹni tá a fẹ́ràn. Gbogbo ohun tí ó ti ṣe wárí, ohun tí à ń ṣe, ibi ta da ta dun si gbogbo e la ma so fe ni ta feran ibi ta ku die ka to si ko ma lo gbo lodo elomi a tu ma nso fun won na bi se be mo be n to ba ti wa mu keyan soro on ti o ku die ka to la re fun lolufe ku lolufe yen wa fi bu lojo oja a ma se yan ba kan Adedeji o Adedayo. I want to darapo mo wa o. Won pe happy new week. Awa na nke yin. Temi Lola Janet oye bamiji. E balogun fe nke yin. Kini nkan na te ti so fololufe yin ti won pada fi bu yin. On toko moko moro wa omobirin kan lo ni gbogbo gba ni oko o ma fin bu ohun pe iwo ke ako aja abirin o si lese oni n to fadi abajo ni pe o n jewo fun pe oyun marun lohun ti seri ko n to se igbeyawo pelu e ama olohun o je won ya bi won se n dase wole a fi bi elede won ti bi merin mi ba se n soro e ha oropo nu we kobo a le katan 0913655692 ninu orin ajo fe kini nkan te ti so fololufe ti won fi n bu yin apa ojo re kilo fa ojo yin a kan sere ni a se tente ba mi gbo nje mi jo o tun le ma fo nje mi se tente beyen olusegun ogun tola te jumola olaniyan 0913655692 0913655952 number te ma fi pe wole sori eto lale oni niyan Hello, Eka Leo.
1: Hello, Eka Leo, Akobi.
0: Eka Lesa.
1: Adupe o. Upe ni nga so lori obirin tete sonsin. Seri awon obirin mistake na man se. Seri gbogbo nkan to ba ti koja, o ti koja niyan.
0: Rara, nkan ta sọpọ niyan. Nkan ta sọpọ niyan. Nkan ti kini nkan na te ti so fololufe yin boya tatijo boya nisin te so fololufe yin ti won wa pada fi nkan na bo yin
1: ah no mi o te
0: no e seun o oni mo se ni eni ti o ba sogangan e ko kan se suru ide pataki ti mo fi ni ko se dandan ka e soruko yin niyan hello e kale o
1: hello e kale
0: e kale sa
1: e pe to na eni fi to se la gbolo
0: amen amen
1: ngo ma se ke so yin
0: amen o
1: e to kan ni pe okunrin to ti se mi yin won ba yen di inu oro bi mana
0: e son to sele gangan ni seju kan
1: nani mi na mo so pe won ba ni en ni ma fi nu han ma
0: e seun on to sele gangan kini nkan na te so fun ololufe yin ri boya girlfriend boya yawo boya boyfriend boya oko kini nkan na te ti so ri fun ololufe ti won pada fi bu yin e ka le o Ekale. Kini nkan na te ti so fun ololufe ri ti won pada fi bu yin. Se mo pe mi o gbo nkan te nso. Network yen o je n gbo yin dada.
1: Ok.
2: okay mo ni igba yen hello
0: mo tin gbo yin dada ba
2: okay mo ni igba yen pe awon ebo mi a ri pa o fun awon ka gba yen mm so am ja ri mo ni so am ha bo ke family ba ni a ri yin o fun yin so mo ma wa du mi go pe to bi ba ko to ba yin
0: o ma fi bo yin pe iwo atawon family e na laarin yin ogun yen
2: beni
0: idi pataki ni pe ka ma ma se be mo o ma nduyan ju be se lero lo te ba nwo mi live lori Facebook bye ri pe apa kan be nibi okerun mu mi nbi shetiri apa nla kan be nbe shetiri nibi ti irun se bi ipo ti bo mole die yen ojo ta lo ti sele won fi buwa won yin buwa o won fi buwa elu ekale
3: elu ekale sa
0: ekale o
3: eku eto
0: e seun pupo
3: Michael Ozo Labaku
0: lati akwo
3: deni sa
0: kini
3: so sele sa
0: e soro soke die si Victor ni ndarawun e soro soke die si
3: okay deni so sele sa awon okunrin la ma jura si wahala mi ngba baba ti wa lojo na
0: kini to sele si yin gangan ni ke so sa
3: sa ba wa lojo na yen ko si ro ba le pa fun obirin awon obirin de ni kini kan pe nto ba bi pe wa na lo ma bi play ten so ngba te ba sura yin tan ko si kiru le mo se pe bi won obi kan bayi lowo mi bi won obi kan bayi lowo mi
0: okay eyin ti toro nkan lowo obirin ri obirin yen wa pada fi bu yin
3: bene
0: okay eja mo rin san abi mu wi oye yin eja lo so se bi oro wa gangan e seun emi je ko obirin ora nkan fun mi ngba ba wa lona o eni jo enti eni toro lore emu understand ma understand you ni to pada ibu alola elu e kale o
3: elu e kale kwetu
0: e seun
3: eruko mi leni tolomo lati bu tolomo
0: elen seun
3: seri nto sele se mi ni pe emi ma n ti o de tin ba de gbelo la ibi ale mo saba ma n de tin ba ti wa de o mo wa ma n so fun yahoo mi pa mo ti je gbese orun bi meta bi merin bayi
0: iya
3: so ijo mo wa so pe mo je gbese orun marun ni ijo to bi bayi o bere si ni fi mi pe eye ni ta gbangba ni ga ba bo gbese orun marun
0: iya pe nta so ni koro yara pe nta so nkoro yara lo wa tuta
3: bene
0: e da kun ijo e ba pa eki e fi ranse si mi o
3: oda
0: e tori temi ke je gbesi orun kan edakun un tan wi ye baba yi o ye won dada o ye won dada me ama fe koro ye yan a ma dun mo mi e kale o
4: e kale o
0: yes sir e seun
4: very e wa mi ni dale
0: Yeah,
4: o
0: bu e ayo kan je
4: pe
0: extra time olo busin lapo ki ka ba juri lori bi iyawo keke kan ton yawo keke kan ton benle bayi
4: bebe
0: ibeji ni se nben gbogbo ara re te ba bibeji bi merin se nko
5: ah
0: o se se niyawo oduro lodo ti e na obin ki sobirin nikan lo ma nse be o okunrin ma nse be nkan to ma ndun obirin ju tawon okunrin ma nso ni pe eh ori be na ni ya ti e ojoko sile oko se mo nkan to sele si ya e ti asora o a ni fenuko o kin se gbogbo oro na ni ma dunyan ni won ba o awon okan a ma dunyan dokan dokan nigba ta soro nipa ogbe okan se mo pe oro se pupo ninu tin fa ogbe okan fun okunrin mi fun obirin mi gbogbo yin te ndara po mo wa se o lori Facebook imisi oluwa lekan ibiyemi michelle obadejo oladejo lahaula olowo olowo victoria ajibola esther won po nbe tope anigilaje tope anigilaje e seun o e be seun wo te n share ogoyin o tan kari aye lase idumare ele ti atejise lori whatsapp 070 ah rara o eyin o ko o itete si ni 091-3655-6864 ni e te atejise si e ba te won ori ka ola o se bi kan itowo re melekun adupe o e seun e je mu ipe bi meji si labalata wa yi kini nkan na eyin te wa lori Facebook na le ba wa fi down si o be bara yi wole e ka le o
5: e ka le dadi akobi
0: e seun
5: e ka le seun e ku program
0: adupe o kini nkan na ti e ti sori fun lolufe ton wa fi pada buyin a ma dun yan
5: ah ele ko da o dun mi wonu egun
0: ba
5: ti a fe fe a mu a so pe mi o kawe pupo ah o kan dijo kan mo wa mi o ti e mo kan ti a sa gboro debe mo wa so ibo kan lo wa ni ah o kuku kawe ele ti o kawe ah o yan kam na de bi pe
0: eyin den wo pe asiri mi ti mo so fun elemi kan ni wo kan
5: be ni ah oni agbara
0: olagbara olagbara epele e ma binu e ma binu eyi te ka won mo ma ka se gbo
5: be ni
0: e seun e seun e ton ba ti so ru nkan me fun eyin na e ma korin omo mi lagbe mi gun ka o omo mi lagbe mi gun play ni o eti mi o ka won mo mi ma ka o ma gbe mi gun private jet yan kan lo se gbe yawo ni ona la orun be oni jo ni te gbo won wa charter flight kiri ah olohun sanu awon ma temi na hello ọkọ ni a ma sata lọ ọna oko wa tẹlẹ yin mọ pe wọn a ma sata plane na thank you mo gbọ ẹ dárò oko lakọbi mo gbọ bẹ mo gbọ ọmọ gbọ hello ẹ kalẹ o
6: hello
0: ẹ kalẹ sir yes sir
6: last week mi lati ye n kọrin baba bẹ
0: o baba bẹ
6: iyawo mi fi se ẹ pe ife okeji
0: ah
6: ah o do mi
0: iyawo mejo si ni nbe nle bayi nisin are ko meje jo ni
6: ah e ko to be ama mi o ka awon e ma fi se e pe to bo ofe ya meji ni ofe ya meji
0: won wa ni yin ni o won wa ni yin ni e ma fe keji o
6: to da
0: won wa ni yin ni o won fe fi mo iru okan yin ni o
6: eh
0: o ti ye yin yẹn ń ṣe pé wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ o wọ́n ń ṣiṣẹ́ dss lórí yín lọ́wọ́ ni o n bọ́ lọ́fẹ́ kejì ọ̀gẹ́rin àṣẹ ẹ̀fẹ́ ìyàwó yín ń wá ènìyàn ni o ẹ má gọ̀ṣẹ́ yẹn o alright now ẹ jẹ́ mú eléyìí nìkan kí n wá lọ sẹ́ka àpolówó ọjà ẹ̀kálẹ́ o.
7: ẹ̀lẹ́ ẹ̀kálẹ́.
0: ẹ̀kálẹ́ sà.
7: Oòrùn pọ̀ mi lẹni tọ́lọ̀ mọ́ obìnrin ni o.
0: Ó máa mi ẹ ṣeun jàre.
7: nkan tẹ mi sọ fi bú mi. Nígbà tá a fẹ́ fẹ́ra wa. Mo sọ fún pé mo ti bímọ kan fẹ́ nìkan.
0: Ok. Tẹ́lẹ̀
7: tó bọ̀ sọmọ yẹn ṣaláìsí. Tabá ti wá sọ̀rọ̀ nínú ilé. Tabá ti sọ̀rọ̀ ṣàìsọ̀rọ̀ báyìí tó mọ fi ń bú mi ni. Tí ó ní pé ìwọ́n tó ti ṣe ìṣàṣẹwó rí. Tí gbogbo àmì yóò pè mí. Èèyàn mélòó ibẹ̀ ló ti bọ̀ sórí kó tó di fáwọn fẹ́ra. Torí pé mo ti sọ fún mi pé mo ti fẹ́ ẹnìkan rí pé mo ti mọ fún yẹn kan kí n tó fẹ́. Ọ̀rọ̀ yẹn máa ń dùn mí níbo tó bá ti.
0: Tó bá ti ṣe aṣọ lójú ẹ̀.
7: Ọ̀rọ̀ yẹn máa ń dùn mí.
0: But ṣe ti sọ fún rí nígbà tí ẹjọ́ wà ní Good Month pé ẹ má máa sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́, ó máa ń dùn mí.
7: Kọ́lá mo sọ fún dáadáa ṣùgbọ́n kò gbọ́ gbogbo ìgbà tọ́rọ̀ máa ṣẹlẹ̀ ló máa rí póun sáà sọ̀rọ̀ yẹn. Kò sí kọ́lá ìgbà mí yóò sọ yóò ní ẹwọ́ ṣe ṣe ọmọ ṣe náà na gbogbo ìgbà ìwọ tó fi bímọ sẹ́nìkan ṣe mọ̀. Wọ́n sá sọ̀rọ̀ yẹn tá a fi dùn mí. Gbogbo kọ́lá a sọ tálàkà gan ṣùgbọ́.
0: Ẹ̀pẹ̀lẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tán bá ti sọ̀rọ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa mọ́kàn kúrò ń bẹ̀ yín dẹ̀ máa dìtámì pé ibi tí yóò wà ní domi sí ibi tá a jọ wà ẹ̀ la máa ti jọ ṣoríire. Ṣé ti gbọ́ màá? A dúpẹ́ màá. Yes. Okay. Ìdí náà nìyẹn tí a fi sọ pé nǹkan tó bá ti jẹ́ nǹkan láàrin lọ́kọláya bí nǹkan àṣírí tinúbà ń bí yín ẹ máa kà sára o. Samuel ọmọ kẹ́hìndé ọlámilẹ́kan àwẹ̀dá àfọláyàn ṣe yìí bọ̀dá olórúkọ ẹ màkálẹ́ o. Timothy St oyè bíyì favor gbogbo àwọn tí wá ń judiciary nǹkan bẹ́ o ẹ bá ń kí wọn dáadáa. Ẹjẹ́ ń dẹ́ka polówó ọjà tí n bá ti dé a tẹ̀síwájú labala ẹlẹ́ẹ̀kejì lórí ètò wa ètò yín kásùnláyọ̀ alẹ́ ọjọ́ Monday.
8: Kò yí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ni SurePlug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pap smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107070.

ètò yìí jẹ́ ètò tí a fi ń kọra wa lọ́gbọ́n kì í fi gbogbo ìgbà ṣe ètò àwàdà ẹ rí pé tí n bá fẹ́ ṣẹ̀fẹ̀ tí n bá fẹ́ ṣeré alẹ́ ọ̀sán Friday nìyẹn ṣe rí tí ẹ bá ti fẹ́ obìnrin tí ò bá ti ń ṣẹ̀yìn lẹ já nylon ẹ ó yẹ kó ti yẹ yín nǹkan tí mò ń sọ ẹ má ṣèwádìí o ẹ má ṣèwádìí pé iye èèyàn mélòó ló ti fomi ló ti fi ke bomi lámùyírí ẹ ń banu ara yín jẹ lásánlásán ni torí wípé téèyàn máa ń wàwàkúwà á rí ríkùrí o tẹ́ni yẹn bá sọ fún yín pé ó ṣèṣì lẹ́ẹ̀kan rí láyé òun náà ni ẹ gbà á gbọ́ bẹ́ẹ̀ ẹ má sì wádìí ẹ̀ kọjá bẹ́ẹ̀ tẹ́ni yẹn bá wá sọ fún yín pé ìgbà ọgọ́rùn-ún àti oríṣi èèyàn bíi ìgbà ni ẹ gbà á bẹ́ẹ̀ kẹ mọ́kàn kúrò ńbẹ́ nǹkan tí màmá wa rọra mẹ́nuba kọjá yìí ó fa wàhálà láàrin ọ̀rẹ́ méjì kan tí wọn ò lè mẹ́nu dúró ẹjẹ́ ń lóko ara mi ṣèyí ló fẹ́ ṣèyí ni mo fẹ́ ngbà tá a wà ní kọ́lẹ́jì ńgbà yẹn ó ti gbàgbé àti ẹ̀jọ́ gbé pọ̀ dáadáa ṣèyí mèrè ṣe o mo gbádùn ṣèyí ngbà náà ọlọ́run wa ṣeun òun ló padà fẹ́ sílé ńsìn ọlọ́run dẹ̀ wá ṣe ó ṣàbíyamọ dáadáa ẹni yẹn kì í ṣèyàn gidi kì í ṣọ̀rẹ́ gidi bọ̀dọ̀ ọ̀dẹ̀ náà ó délé ó bẹ̀rẹ̀ sí ní lu ṣèyí wọ́n ròyìn bóyá máa ń ṣeré gbà tẹ wá ń kọ́lẹ́jì so àti kọ́lẹ́jì ló ti ń ṣèrànà bọ̀dá yìí wọ́n padà bára wọn níbi tí wọ́n ò fẹ́ nítorí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àwa ọkùnrin ká máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí kinní àrò tí à ń togi sí yẹn bí wọ́n bá lò ó lẹ́ẹ̀mẹ́wàá million tí wọ́n bá ti dami sí i tí wọ́n tún fọ́ sá aṣọ ti di tuntun padà nìyẹn o ìyẹn ò sọ pé ká lò ń lòkú lò ẹ mọ́ lò ó nílò tí ò dáa o ẹ̀yin ìyá wa ẹ mọ́ lò ó nílò tí ò dáa o ẹ̀yin àǹtí wa ẹ mọ́ lò ó nílò tí ò dáa o àmọ́ ẹ̀yin bọ̀dá wa abọ́ tẹ́ ẹ bá ti fi ń jẹun ní kẹ́ ẹ jẹ́ ó jábọ́ tó mọ́ jù lójú yín o tá a bọ̀ òun ò bá mọ́ tó ó ní àwọn tẹ́ ẹ lè ṣe sí i tẹ́ ẹ fi fọ́ ọmọ dáadáa wọ́n ń ta gbogbo ẹ̀ o wọ́n ń tà á ẹ lọ rí dókítà èmi kọ́ ni ń kọ́ yín ní gbogbo rẹ̀ ẹ já bọ́ sàbàlà tó kàn lórí ètò ìyẹn abala ìdílé aláyọ̀ ẹ ká tó bọ́ sàbàlà ìdílé aláyọ̀ sheriff atọba tẹ́lẹ̀ aníyìkáyé victoria jẹjẹade kọmọláfẹ gbogbo yín pátápátá mo kí o mo rí yín ẹ ṣeun gan ni ojú òní tìyín ẹ jẹ́ ń bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí àlejò wa ti wà ń kalẹ̀ ẹ mọ̀ kún sùúrù látàárọ̀ ìyá wa kó lè dáa náà ni ẹ ṣeun.

0: ẹ má gbàgbé pé Àbáyọ̀mí Bread wọ́n ní àwọn ń gbádùn wà dáadáa lórí ètò yìí wọ́n ní ká máa fẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ẹ̀rí wa gbọ́ ní búrẹ́dì búrẹ́dì àjẹgbádùn láti ọ̀dọ̀ Àbáyọ̀mí Bread wọ́n láwọn ṣe ń fi alágbàtà káàkiri o nílùú ìlọrin bí àti lágbègbè ẹ̀ àwọn èèyàn méjì mẹ́ta wọn ò jẹ ẹ̀bùn búrẹ́dì ọ̀fẹ́ láti ilé iṣẹ́ Àbáyọ̀mí Bread Adérọ̀gbà Samson wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí Àbáyọ̀mí Bread let me win Àbáyọ̀mí Bread ó dá ẹ̀yẹ lẹ́ni àkọ́kọ́ tí bẹ́ẹ̀ bá lè ráàyè dé diamond ní kó tó di pa ago mẹ́sàn-án àárọ̀ lálù ẹ̀ ti jẹ búrẹ́dì kan o ẹ̀yin náà ẹ̀ ife ètò ìṣeré àwa náà ò lè fi yín ṣeré 0913655692 ni number 1 ṣé kí n mú èèyàn méjì mẹ́ta wọlé ẹ kalẹ̀ yes sir
1: akwẹ́tò
0: ẹ ṣeun
1: orúkọ tèmi ni ọláṣẹ́wò láti ọjọ́ ẹkọ
0: ọláṣẹ́wò ṣe máa lè débí ní àárọ̀ ọ̀la kó tó di aago mẹ́sàn-án láti wá gba búrẹ́dì
1: ọ̀gá mi tí ọlọ́run bá wọn ayè wa ayè àwà bọ̀ ètò yín ló ṣe pàtàkì sí àwa
0: ọ̀dà ẹ ṣeun ọ̀dọ̀ yín náà ṣe díẹ̀ sí àyín lóòótọ́ adúpẹ́ ẹ ṣeun ẹ jẹ́ mú kàn sí ẹ ló ẹ mọ̀ ìtí sun o ṣéwù torí ọmọbìnrin yìí nílò òmòràn yín o ẹ kalẹ o yes. Àmì o. Ẹ ṣeun. Ebo ládùúgbò bí tẹ ti ń pè wá yìí.
2: Láti Sango
0: ni. Sango. Ṣé ẹ lè débi gba búrẹ́dì láàárọ̀ ọ̀la?
2: Ìwé táwọn
0: ọ̀gá. Kàgò mẹ́sàn-án àárọ̀ tó lò.
2: Ọ̀dà
0: ẹ ṣeun. Ẹ jẹ́ ń fẹ̀yàn kan sí i. Gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ̀ àtẹ̀jíṣẹ́ sí wa dúpẹ́ o ẹ ṣeun o ìfẹ́ ọlọ́run lẹ ní lára ètò yìí ìfẹ́ ọlọ́run lẹ ní lára diamond 88.7 fm ojú òní tìyìn láéláé ẹ kalẹ̀ o.
3: Kalẹ̀ o.
0: Yes sir. Ẹ bá yín rédíò yín ńlẹ̀.
3: Ẹ kú ètò.
0: Adúpẹ́ Olúwa ń tò.
3: À ń gbádùn yín ọlọ́run jẹ́ kẹ́yìn náà gbádùn ara yín.
0: Àmì ń bọ́lẹ̀ tí ń pè wá yìí.
3: Láti ìdákẹ̀bí nínú agbábí àkàlọ́.
0: Bàbá mọ̀ fi lọ́wọ́ sí kí n lè mọ̀ pé yẹpẹrẹ kíkọ asín ẹ ṣeun mọ̀dúpẹ́ ẹjẹ́ àjọ ọgbọ́n tí ẹni yìí ń fẹ́ ìmọ̀ràn lé lórí ẹ ṣeun ó dà ẹni yìí ń fẹ́ ìmọ̀ràn gbogbo ọmọ nàìjíríà o mo sì fẹ́ kẹ́ ẹ kẹ́tí kẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n ń fẹ́ ìmọ̀ràn wa lé lórí gan-an pa
4: orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ nítòṣẹlẹ̀ ni wípé mo pàdé ọkùnrin kan níbi oṣù mélòó kan sẹ́yìn bí oṣù mẹ́rin sí mẹ́ta sẹ́yìn so mo wá sọ fún un pé mo fẹ́ ṣe business ó wá fún mi ní lẹ́yìn ìgbà tó gba shop fún mi tán ó fún mi ní 1.5 million ká fi rajà síbẹ̀ mo wá béèrè wípé iṣẹ́ kí ló ń ṣe ó wá ní pé buying and selling later ni mo wá padà confirm wípé iṣẹ́ ọ̀kadà ni ó ń ṣe so èmi dẹ̀ ní graduate ni mi lè fẹ́ ọlọ́kadà ẹ̀yin èèyàn ẹ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe.
0: ọ̀rọ̀ rèé o wọ́n ní apology tó gbogbo ẹ̀yìn ọlọ́kadà tẹ́ ń gbọ̀wọ̀ ẹ mọ̀ bínú o wọ́n ní graduate làwọn ń tà wọ́n pé ká bá kọ́ àwọn ti mọ̀ pé báwọn ó ṣe rìn nù àwọn ò ní wulẹ̀ lọ sùkúù kan rárá pé àwọn pàdé rẹ̀ ló làwọn bá jọ sọ̀rọ̀ pé ìlọ́fìyú ọ̀fẹ́ mi wọ́n fẹ́ ọ ama o iru se wo lo nse o ah Binance le ni won ni asimo amura daada wa ba won de bi pe igba mi yo tun gbe call pe ah oga lo npe mi yen mo ma nba won eh ikulo ga wa wa mo nba won taja ni won lo ti fi orisirisi awon oro didun didun o ti fi mu awon mole awon ti fall in love won ti wonu fe gidi gan koda won o so gbogbo yoku fun amo awa na mo pe ife won ti rin jina die won ni o si shop fun awon o si shop o tun ko wole awon lo pe lo ra nto fe ma ta oda jama won obi re about to mami mo la shiri tu pe ise okada ni omokunrin yi nse o mani a la gbaja ti no am a graduate I told you now mo so fun e mo kawe gboye ah bo lo ti ri aduro owo to ti e ko fohun yi na pe ko won won ni san so pe ma binu owo ajo to hun tin da ti petipe ni sugbon tori ife to ni si e lo n sise gbogbo nkan to n se yi o mo pe to ba ti ma loyun to ma bi mo akoko gbogbo e o ma ye o wa de gbianju kebi ma pa ki ya ma jewo atomo to ba bi fohun

0: Kalu.
1: Kalu.
0: Yes, sir.
1: To imagine we said Barbary. He graduate, over graduate you.
0: Huh.
1: He said that he must fair
0: one.
1: Huh. You that you need to know coffee graduate. Coffee talk. You see, he get we show the new parameter.
2: Ẹṣẹ̀wọ̀n. Gbogbo dáàmọ̀dì ní ìbàjẹ́.
0: Adúpẹ́ o.
2: One love ló kọ́ tèmi, láti ìtàjẹ́ alápàtà.
0: Ẹ̀kùjọ́ mẹ́wàá kan o.
2: Ẹ wo, ẹ̀ṣẹ̀wọ̀n àlàáṣà yín ò ní dàrú ètò ní dàrú mọ́ yín lọ́wọ́. A kí ẹni tó gbé ọ̀rọ̀ wá. Iṣẹ́, a kà fún lóko tí kálukú ń ṣe ni. Kò ṣiṣẹ́ tí ò lẹ́gbẹ̀ẹ́ inú. Tí èèyàn bá ti wá wò pé bóyá iṣẹ́ kan wọ́n fún lóko rẹ̀, ṣé èèyàn ń ṣe lọ́nà tó tọ́? Tí èyí ṣe ṣe ò lè. Tí èyí ṣiṣẹ́ tí ò ṣe é tọ́ka sí owó ń ṣàǹjáde ń bẹ̀. Ẹni tó ṣiṣẹ́ tó jẹ́ kó fi le fún yẹn ní 1.5 bóyá ó kájọ ni bóyá ọ̀gá kan ló jẹ́ níbi iṣẹ́ ọlọ́kadà yẹn ni.
0: Kò ń ṣọ̀gá ó lòun kájọ
2: ni. Whatever yóò tó ó ń ṣàǹṣiṣẹ́ tó gbé.
0: Kí ni ìmọ̀ràn yín fún ọmọbìnrin yìí?
2: Ìmọ̀ràn tèmi ni pé kó má torí ìpójú ọlọ́kadà kó sọ pé òun ò ní fẹ́ torí pé iṣẹ́ ọlọ́kadà daily morning ni oníṣẹ́ oṣù tó lè bọ́ lọ́kadà fi gbágbága nísìn yóò múra gidi gan ni.
0: Ẹ ṣeun. Wọ́n sọ bẹ́ẹ̀ o. Ọlọ́kadà mi sọ bẹ́ẹ̀ fún mi o. Ó ní kí n rọra ṣègbéraga sóhun o. Ó ní owó oṣù mi òun máa san fún mi nígbà méjì o. Mo ní àkìlà gbé kílẹ̀ jù ń ọ̀bá ọ̀fà. Kílẹ̀ yín rí sí tó wà nílẹ̀ yìí. Kí ni ìmọ̀ràn yín fọmọbìnrin yìí o? Òkùnkùn ń gbọ̀ wá báyìí. Ó sì fẹ́ mọ tí ẹ gbà wọn lérò fún ìtẹ̀síwájú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ sà. Ẹ bá ń sọ̀rọ̀ sókè díẹ̀ sí.
2: Ẹ kú tó.
0: Adúpẹ́ Olúwa ń tó.
2: Máyẹn ń pù lẹ́ẹ̀dì obìnrin ìṣẹ́ ọlọ́kadà. Obìnrin oníkọ̀ mẹ́rin ó lè pù lẹ́ẹ̀dì ìṣẹ́ ọlọ́kadà.
0: Wọ́n mọ̀ ti lọ lé wọn, wọ́n ti mọ̀ pé ọlọ́kadà mọ̀ ni. Ọ̀rẹ́ rẹ̀ kàn fáàmù ẹ o.
2: Àmọ̀ràn mi fọ́mọ obìnrin yẹn já.
0: Kó má sọ̀kọ ẹ̀ nù.
2: Ó yóò dáwó padà fún un. Èyí ti establish your readiness. Continue your life with that. Ìwọ fún yẹn gan le see your up. Kí ṣe wàá sọ di. Ó dà kó jẹ́ ọlọ́kadà. Wàrà ọ̀kadà kì í ṣe ọ̀kadà yìí ṣe ọ̀kadà wa jẹ́ kíni. Àmì ẹlòmíì tó jẹ́ pé mo ti rí sẹ́nítọ̀ tó ti sọ pé òun ti gun ọ̀kadà rí. Ẹ wo ẹgbẹ́ kúrò náà.
0: Ẹ ṣeun. Wọ́n ní alàgbà Adédèjì O Adédáyò. Wọ́n ní she can marry an ọ̀kadà man and make it in life, sir. She can marry a graduate and not successful in life. Wọ́n ní kó lọ gbàdúrà kó tó gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ rẹ̀. Ó jọ́ lọ́kadà o kó gbàdúrà kó tó gbé ìgbésẹ̀ pé òun ó fi ilẹ̀ ni o, òun ó tẹ̀lé ni o. Hello.
2: Ẹ kalẹ̀
0: o.
2: Yes, sir. Aku ètò.
0: Ọlọ́run tó.
2: Bọ́ọ̀lù tó dàrú.
0: Àmì o.
2: Dàrú.
0: Àmì àti ẹyin náà.
2: Ẹ̀rù lè gbọ́ tẹ́lẹ̀ ẹlẹ́mi ọlọ́ba yín gbọ́ tiwi náà.
0: Ẹ ṣeun. Kí ni ìmọ̀ràn yín fún arábìnrin yìí?
2: Ẹ̀rù náà tí mo fẹ́ fún ni pé kó dúpẹ́ fọlọ́run pé òun rí ọkùnrin pé o. Mo fẹ́ sọ púpọ̀ obìnrin ló pọ́n ta nísìn tí wọ́n rí ọkọ. Àmọ́ yìí tó náà ṣe fún yín kó kún fún ìjọlọ́ kọ́nà jí kó bá nǹkan lẹ́ ránṣẹ́ àná níbi ẹ̀kọ́ ètò.
0: Àdúpẹ́ o, ẹ ṣeun o.

0: ìjọ tẹ máa jọ rìn títí láíláí papọ̀.
1: tọ̀rọ̀ fọjọ́ tó pẹ́ irú ò dáa sàn láàrin adé ní mú yín pẹ́kọ̀rọ̀ tí iṣẹ́ èèyàn bá dání lójú èèyàn á sọ fún èèyàn pé iṣẹ́ báyìí mò ń ṣe ṣé wàá fẹ́ mi kò jù bẹ́ẹ̀ lọ so kí ló wà bí kéèyàn máa háì nígbà tó ìṣòlè ló ń jà so ó ti gẹ́ẹ̀tì ẹ̀rọ nǹkan bẹ́ẹ̀ yẹn ná so dáàjọsì so kí ẹ ṣàdúrà sí i dáadáa kọ́lọ́run kó tán wọn sọ́nà kó dẹ̀ ṣe níre fún wọn so dáàjọsì lórí kò jẹ́ kó ṣe fẹ́ lọ́dọ̀ tẹ̀mí.
0: kí wàá ní kí gẹ́wọ̀n yẹn ṣe báyìí.
1: ní ẹ̀rẹ́ ṣe ó múra sáàdọ̀ àbọ̀ tó bá dèmí ni kọ́kọ́ ná màá kọ́kọ́ ṣe ìwádìí ló yẹ kó kọ́kọ́ ṣe before ń pé kó tẹ̀ tó dáwọ́ lé anything ń pé bóyá kinní kan ó yẹ kó wádìí níwọ̀n bá tiẹ̀ nípa ẹni yẹn.
0: wọ́n ní kàǹtí yìí ó máa ì tí ì gbégbésẹ̀ kó máa ì tí ì sinmi kó kọ́kọ́ wá ìdí wádìí dáadáa bó ló ti ṣe jẹ́ gan-an. bayern selling kí ni ń tà ọ̀kadà ni àbó tàn ọ́ ṣọ́kadà náà ló dẹ̀ ń ṣe ohun àtàwọn olóńjọ ń ṣe irú rìn wo ló ń rìn irú èèyàn wo ló jẹ́ láwùjọ wọn ní kẹ wádìí dáadáa. ẹ ṣeun ọjọ́ tí ń rebi àná ọ̀run ń rebi àti wọ̀ láìpẹ́ láì jìnà máa yà sí ẹ̀ka polówó ọjà ká tó yà sẹ́ka polówó ọjà. Jẹ́ ń tún wẹni tó wà lójú òpó.

0: ohun pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise Miracle Arts International Mr Guarantee agba onisegun ibile to mo ewe ategbo to fin so mara ye lo re ti de lati saye wa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba o finra aisan won lo se wo to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagwa ara eni owo o ma kuriri ese o ma kuriri ojo eni o ma wo bye bye karo o ma yun ni aile se dede omokunrin ati nka alejo omo obirin tin se segesege ti o mu kini obirin o ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise Miracle Aba International Mr Guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba o finra e ma pe sori number yi 07066799793 le kan si 07066799793 ile ise Miracle Apps International Mr Guarantee lo so pe a o ni faisan loba
1: e kaabo si ori eto ilera re si pataki
0: láti ilé iṣẹ́ Miracle Apps International Mr Guarantee
1: ẹ pè mí sórí nọ́mbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 gbogbo ń tọ́lọ́run dá dáadáa mọ̀ ni ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé kódà ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé kò sí àìsàn tí kò gbóògùn àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ láti fi òpin sí àìlera ara tiẹ mọ wàá sọ ìrètí nu ìwòsàn tó tọ wà bíi tàtijọ pẹlú òtítọ inú àlàáfíà yóò sì jẹ tiẹ
0: ní ilé iṣẹ Miracle Apps International Mr Guarantee
1: àwa kìí ṣe awogba àrùn àrùn tí a kó látara ìbálòpọ ibi ẹgbin ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò wọn bá pè ní urinary tract infection tàbí kan pè ní bacterial infection àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí
0: pé èmi Miracle Apps International Mr Guarantee
1: olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ sọkalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sóyà ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
1: 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 àpẹẹrẹ wo ni ìwọ máa rí tó o bá ní àrùn ojú ara urinary tract infection wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ́ ní gbogbo ìgbà ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré ẹ̀yọ́ rẹ yóò máa skátà bí iná wẹ́dà kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ẹ̀yọ́ rẹ yóò máa yẹ́lò ẹ̀yìn ríro ara ríro ooru láti nuwa internal heat látàrí àìleèṣe ẹ̀yọ́ dáadáa eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀ tí yóò sì nira láti ṣẹ̀yọ́ fúnrara rẹ tọ́jú ara rẹ eléyìí léwu pé èmi
0: Miracle Apps International Mr Guarantee
1: olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 má sọ pé mo ti náwó mo ti gbìyànjú káàkiri mi ò rí àyípadà kàn sí mi.
2: Gbogbo ibikíbi tó o bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ sọkalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀ ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
1: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó o bá ní àrùn ìṣètọ̀ ìnira láti ṣe ẹ̀yọ́ pẹ̀lú títa ríro kí ẹ̀yọ́ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde kí ẹ̀yọ́ tó dúró wàhálà ńlá ni ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ́ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ́ tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀ ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ́ fúnra rẹ tàbí kó o mọ tọ̀ sára kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a ti ṣe àrídájú oògùn fún àrùn ìṣètọ̀ tó dájú torí ijọ́ tí a bá bí ewúrẹ́ ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tiwa ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní oògùn ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi èmi bàbá
0: Miracle Apps International Mr Guarantee
2: gbogbo ibikíbi tó o bá ti gbéra sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
1: tabi ko pe mi sori number mi 0703650 8206 lekan si 0703650 8206 ilera loogun oro Olorun oba lo ba iwosan yo wo san lagbara Olorun
3: e ku kale ibigibi te ba te ba tin gbo mi dide akoko yi aisan ti o gbogun ko ni seni ko kan wa o ouko mi ni baba garanti mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi 0776 76 79 97 93 ijo mo wi pe aisan to nde la mo le je afowoba aini akiesi lati ara ijekuje imoku mo lilu ara re ni lokulo ati aise aiwa re lore kore nje o fe gbe igbesi aye lalafia ni wo ton gbo mi di akoko yi eya ra se pataki ta ba toju re alafia yo je ti e lati ori dse re sugbon ti o ba toju e yara yi inira nla ni yo de ba gugba re ti alafia re si le di fiafia olohun de wi ategbo fun iwosan o si fi mo awon to mo lilo re pelu olohun mo fi san wa de wa mole tori isan ni okomulewo toju sara re ni ile ise baba ganti awa ki ise awo gba awon aisan isan ara la wa ntoju lodo tia tori laisi isan ara to peye a o le se onkohun tori isan lo ngbe eje lati okan lo si gbogbo wa be lo nda eje pada si okan wa
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 lekan si 0703650 8206
3: ti kude o ba de ba isan are wahala nla ni yo de ba gbogbo are fun apere ese yo kuta itai bi pajapaja atelese yo ma dun e ese yo wuwo lati gbe bata yo ma jabolese re ati le gbe owo soke inira ni yo je ati mu kan lowo tabi ko iwe inira ni yo je ikan yo ma jabo lowo re owo gbigbon ese gbigbon ara tita ohun owo ohun ese owuku ohun ibaradi eyin ejika orikeka re yo ma we ati duwo peremu kan ile tabi kiun inira nla ni yo je ti o ba joko fun igba pipe ati dide yo di wahala elomi e ko le rin lai lo popa maso are bi arugbo ojiji ti o ba ti si akiyesi kudie kudie lagba are kasi minister
2: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: tabi ko pe number yi 0706 76 79 97 93 ti wahala ba de ba isan to ngbe eje lo si okan o le fa ki ifunpa re ma lo soke ni gbogbo igba ori fifo aya didun airorun sun dede aile mi daada ti o ba tete toju ifunpa giga o le fa ki owo kan ese kan o da ise sile tabi ki enu wo segbe kan pelu aile sowo daada
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 lekan si 0703650 50 82 06
3: Ti suga ba po ninu ege, o le da wala sinu san re, ele yo nira fun isan lati bi ege ka kiyara, oniton yo ma se e, yo bi e ma un ki le to ma, ti era yo si ma pebo e yo re, yo ma u, yo ma gbe, ongbe yo ma gbe, e bi yo si ma palore kore koda, e gwara re ko ni tete jina, lati ko tori isan re ti da se sile, ti isan to losi ile si yo ma kon e ba da se sile, o le so o kon e di se kason, sabi ki yo gba agba ro ma kon e pata pata, si be o ti lo gwa le lori si isi suba ko siste, to ju isan re, koda ti isan to losi bi irina re ba da se sile, o le si akoba fun irina re, ti o bari kude kude la gwa re, ma bora re pa,
1: Pay me Miracle Apps International, Mr. Guarantee. Olo tu iseto.
3: Mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin. Gbogbo ibi kibi to ba ti gbera. Sa ti so pe ga kan bi lo nlo. So kale ni lepo NNPC ni ga kan bi. Ni siwaju die, yana to ma koko kan. Lo nlo si Church Dominion. Wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa.
3: Ami ko gbe so ye ro ba ni so yi.
1: 070-36-50-82 06 lẹ́ẹ̀kan sí 070-36-50-82-06.
3: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mi síta kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó nǹkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ káàrọ̀ ọmọlé egun máa ń dà wọ́n láàmú torí àwọn iṣan ni àìsàn jẹ́ àlejò ara àrùn kì í ṣe ilé ara tọ́jú iṣan rẹ tí iṣan rẹ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọmọlẹ̀ torí iṣan ni òkúnlẹ́wọ́ tọ́jú iṣan rẹ fún ìtọ́jú iṣan ara bàbága tí wà ní.
2: Ga Kanbi ní ìlú Ìlọrin sọkalẹ̀ nílé epo NNPC ní Ga Kanbi ní síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-66-79-97-93 a ò ní fi àìsàn lògbà ó bàbá gan-an ti láàmì ẹ̀.

jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun níbi rè. Sọ fún báyìí wípé kìí ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegùn. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, kára ó máa yúnni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège. Tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Aba International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò. Bọ́ọ̀ rẹ ó sì dayọ̀. O ti tọgbó tọgbó igbó ti dí. O ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. Má wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà.